0: 89.3 FM, your preferred wholesome radio.
1: Ojúmọ́, wọ̀nyí ni àkọ́kọ́ ìròyìn tó súyọ láàárọ̀ tòní láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga agbémàgbẹ̀ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà Láàbí Avenue, Olúyọlé Estate, Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yìí. Ààrẹ Bọ́lá Tinúbú ti pàrọwà sí àwọn olùgbé àti àwọn olókoòwò ní olílù ilẹ̀ wa láti rí pé wọ́n san àwọn owó orí wọn àti àwọn owó míì lè tó ṣe pàtàkì nígbà tí wọ́n sàmì pàtàkì ìpawówọlé lábẹ́lé fún ìjọba lórí ìmúgbòrò àwọn iṣẹ́ àkànṣe àti iṣẹ́ ìdàgbàsókè jákèjádò olúlu ilẹ̀ wa. Ilé aṣòfin àgbà gbé ìgbésẹ̀ fún kíkà lẹ́ẹ̀kejì àwọn ìwé àbá àtúntò ètò ìdájọ́ tó ṣe pàtàkì ilé tó ń pè fún ìmúgbòrò agbára àwọn adájọ́ ní ilé ẹjọ́ gíga orílẹ̀-èdè yìí àti ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn gẹ́gẹ́ bí ara akitiyan láti mú àdínkù dé bá kíkún lè tí àwọn ilé ẹjọ́ ń kún àti láti lè jẹ́ kí ìdájọ́ kíákíá kó wà fún àwọn ìdájọ́ lórílẹ̀-èdè yìí. Ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin gbèrò láti dìbò lórí àtúnṣe ìwé òfin lẹ tí ó fàyè gba ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ àti ti ìbílẹ̀ lórílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ara akitiyan láti dá sí gbọmọgbọmọ kùdẹ̀kúdẹ́ ètò ààbò lórílẹ̀-èdè yìí. Ẹni tí ṣe àyẹ̀wé owówo àgbà lórílẹ̀-èdè yìí Dókítà Saka Shira ti ké pàjáre lórí gbọmọgbọmọ kùdẹ̀kúdẹ́ lè tó wà lórí ti kíkún àkúnyawọ́ àti ìṣọwọ́ sí owó ní àwọn ilé iṣẹ́ tó jẹ́ ti ìjọba jákèjádò orílẹ̀-èdè yìí ilé tó dẹ̀ ń sàmì kùdẹ̀kúdẹ́ àti ìfifalẹ̀ nínú ìfèsì sí àwọn ìwé àyẹ̀wò láti ọ̀dọ̀ àwọn ilé iṣẹ́ kọ̀ọ̀kan lè tó jẹ́ ti ìjọba. Ilẹ̀ United States ti kéde wípé kò dín ní àwọn agbésùnmọ̀mí lè tó ìgbaniyè tó jẹ́ ti ikọ̀ ISIS ni wọ́n ti gbẹ̀mí lẹ́nu wọn lásìkò àwọn ìgbésẹ̀ ológun lè tí wọ́n gbé lórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tó dẹ̀ sàmì ìgbésẹ̀ pàtàkì lórí ìdàgbàsókè ìjà tó ń lọ lọ́wọ́ tako ìgbésùnmọ̀mí ní ẹkùn náà. Ẹ̀ka ilẹ̀ United States lè torí sí ọ̀rọ̀ ìpínlẹ̀ ti gbèrò láti mú òpin dé bá ìrìn àjò ìbímọ lọ́nà tí ò bófin mu láti ọwọ́ àwọn ààrẹ lè tó ń pè fún bíbí ọmọ lè tí ó jẹ́ ti ilẹ̀ Amẹ́ríkà nípasẹ̀ ìwé ìrìnà ìrìn àjò. Èyí ló gbé kókó ìròyìn tó súyọ láàárọ̀ tòní ẹ pàdé wa láago mẹ́jọ lórí àgbéyẹ̀wò ìròyìn agbémàgbẹ̀. Àyè tó wà láti kàn sí yàrá ìròyìn wa lójú òpó 0916-893-2000. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa. Ọlọ́run yóò bùkún yín. Àmín.
2: Nǹkan wo ni gbogbo ayé ń dà jàrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM.
3: Oyo State is on high alert. For residents of Orire community, the threat of banditry and kidnapping has become more than news headlines. It is now a lived reality. On May 15th, 2026, armed bandits struck with devastating consequences. 46 persons abducted, among them 39 children. The youngest just 2 years old. 7 teachers taken, one of them later killed. With all the pain and uncertainty, one question maintains. Can Oyo State protect its citizens again? News Central brings you a special town hall conversation focused on the realities of insecurity in the state. Together, we will examine the realities on the ground and explore practical pathways towards safety and lasting peace. Watch live on DSTV Channel 422, GoTV Channel 23, Star Times Channel 274, YouTube, and on all social media platforms.
4: Listen live on Wells Radio 89.3 FM.
3: Date, Thursday 11th, June 2026, 11 a.m. WAT. The News Center.

0: bẹ́ẹ̀ o wípé bẹ́ẹ̀ ṣe ṣe bẹ́ẹ̀ wípé ètò ìdìbò abẹ́nú lẹ́yìn tó jẹ́ pé bọ́n ṣe ṣe tẹ́lẹ̀ kọ́ iná ṣe wípé ó ń ṣe àkóbá o fún àlàáfíà àti ìdàgbàsókè ìṣèjọba àwọn ara wa o. Bákan náà ní ojú ewé kẹjọ ìwé ìròyìn the guardian náà ibẹ̀ ni eléyìí ti jáde o láti ọ̀dọ̀ àjọ efcc mọ̀ ní o wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdíje fún ipò gómìnà àbí kí ni pé àwọn tó fìfẹ́ hàn láti díje èyí aspirante fún ipò gómìnà ló jẹ́ pé wọ́n mọ̀ ná owó lé tó tó bílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà láti lè rí pé àwọn mọ̀ rí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú gbà o. Ẹ bá ní ojú ewé kẹjọ ìwé ìròyìn the guardian lẹ́yìn tó jáde láàárọ̀ ní jẹ́ kí n tún ṣe bẹ́ẹ̀ kí n tún mú ìwé ìròyìn míì bẹ́ bá ṣe yí sí àgbéyẹ̀wò ìròyìn agbábọ́gbẹ ilẹ̀ ń gbọ́ ní ìkànnì west radio 89.3 fm. Ẹ jẹ́ kí n mú ìwé ìròyìn the nation lẹ́yìn tó náà jáde láàárọ̀ ọjọ́ tòní lẹ́yìn tó jẹ́ pé ní ìta gbangba rẹ̀ náà ètò ìdìbò àwọn aṣojú ṣòfin lórí ìdásílẹ̀ ọlọ́pàá àpínlẹ̀ ìní bẹ ní ìta gbangba rẹ̀ lẹ́yìn tó dẹ̀ jẹ́ pé ó sọ dìímà ló láǹfààní láti tún máa sọ̀rọ̀ ní apá bíò ìyẹn ní ojú ìròyìn the nation lẹ́yìn tó bẹ̀rẹ̀ sí ṣàlàyé wípé iṣẹ́ rí àwọn tó pera wọn ní aṣojú àjọ lẹ́yìn tó jẹ́ ti renewed hope ìyẹn renewed hope ambassador ló jẹ́ pé wọ́n ń retí lọ́dẹ̀ gbájúmọ́ àwọn tí ó ṣe bẹ́ẹ̀ tí ó mọ báli polówó àbí báli kéde lórí ètò àtúndì ètò ìdìbò ìyìn re-election wípé àwọn tó tó mílíọ̀nù mẹ́rin ó lé ní irínwó iná láǹfààní láti gbájúmọ́ tó tágẹ́ẹ̀tì o. Ẹ bá ní ojú ìwé ìròyìn the nation lẹ́yìn tó bóde ní àárọ̀ ọjọ́ tòní ní ojú ìwé ìròyìn vangard tó láǹfààní láti jáde láàárọ̀ òní ní ojú ewé karùn-ún rẹ̀ ibẹ̀ ni a ti wọ eléyìí tó jẹ́ ti ìkọlù sí ilé ẹ̀kọ́ ní Kogi. Ojú gbogbo ìwé ìròyìn náà ni ìròyìn ló wà láàárọ̀ òní o tó jẹ́ pé ní ìpínlẹ̀ Edo náà wọ́n mọ̀ sọ pé wọ́n ti gbé àwọn ilé ẹ̀kọ́ tì pa o bẹ́ẹ̀ bí wọ́n ti ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti gbé àwọn ilé ẹ̀kọ́ tì pa o ní ìpínlẹ̀ Edo. Ẹ bá ní ojú ewé karùn-ún ìwé ìròyìn vangard lẹ́yìn tó bóde láàárọ̀ ọjọ́ tòní àwọn ìròyìn láǹfààní láti pọ̀ rẹ́kẹ́tẹ́tẹ́ láàárọ̀ òní ní ojú ewé kẹsàn-án ìwé ìròyìn vangard ibẹ̀ láti wo àlàyé ọ̀rọ̀ wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ pé wọ́n tó bí 100,000+ ìyẹn 268 ni wọ́n láǹfààní o láti dé sí orílẹ̀-èdè Nàìjíríà láti ilẹ̀ South Africa lè ní ìgangan mọ̀ ni o. Bóyá lára wọn tẹ̀lé Steve Igi tó bó ṣe múra láàárọ̀ òní ẹ rò pé ó ṣẹ̀dí láti South Africa ni ó di gbogbo ẹ̀ mọ́rùn rẹ́kẹ́tẹ́tẹ́ ni. Ẹ bá ní ojú ewé kẹsàn-án ìwé ìròyìn vangard lẹ́yìn tó bóde láàárọ̀ ọjọ́ tòní. Ìwọ̀nyí àti àwọn àràbàǹdà ìròyìn míì lájọmọ láǹfààní láti gbé yẹ̀wò lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mágbẹ láàárọ̀ tòní. Ẹni bá wá jí kó bá wá jí ẹni tó sùn wípé àgbéyẹ̀wò ìròyìn agbọ́mágbẹ ti gbéra sọ ní ìkànnì west radio 89 ìkànnì facebook west radio 89.3 fm fan page west radio 89.3 fm fan page bẹ́ẹ̀ tí wò ó ẹ mọ̀ bá fọn kálẹ̀ kí ẹ mọ̀ bá wà fọn kákò láàárọ̀ ní ọgbẹ́ni ọlálẹ́kàn sọ ni ẹ̀kọ́ ojúmọ́.
1: Ẹ̀kọ́ ojúmọ́ atọ́kùn ẹ̀kọ́ ojúmọ́ èèyàn aráalé ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ọlálẹ́kàn sọ ni ló ń kí yín láàárọ̀ yìí.
0: Ẹ ṣe o. Ẹ jẹ́ kí a máa mú àwọn ìròyìn ọ̀hún lórí ìkọlù náà mọ̀ sí ni ẹ pé eléyìí tó jẹ́ pé ó pọ̀ jù lójú gbogbo àwọn ìwé ìròyìn láàárọ̀ ní torí tí ẹ̀ ni mo ṣe wá àwọn ìwé ìròyìn tó pọ̀ lọ ṣùgbọ́n lórí gbogbo ẹ̀ náà ìkọlù sí Kogi tó jẹ́ pé kíní ọ̀hún kàkà kó sàn lára ọmọ lára ìyá àjẹ́ ṣe ló tún fojoojúmọ́ fi ọmọ rẹ̀ bí obìnrin o ó ti wá di ẹjìnrìn ọ̀tẹ̀ àti wá ń pà kan nìmí tuntun ti rú àwọn tó kó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sì wà ń bẹ̀ àti ìgbọ̀n kankan àwọn míì náà tún jẹ́ pé láti ṣe ìwà èkè wọ́n tún mú nígbòkùn yìí ojú wo lẹ fi wo ọ̀nà owó ọ̀nà àbáyọ.
1: Ẹ ṣeun atọ́kùn bá ṣe ń bẹ̀rẹ̀ tó tò ní kí Ọlọ́run dára.

0: Àmì
1: bá wa lọ. Nǹkan bí aago mẹ́wàá lọ lù lánàá ni ìṣẹ̀lẹ̀ tí ó da yìí ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kogi. Kì í ṣe Kogi nìkan ló ti ṣẹlẹ̀ àbí ló ti fẹ́ ṣẹlẹ̀. Kogi àti ìpínlẹ̀ tẹ́bàgbàgbé tí tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ lọ́jọ́ sí. Ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan ló ti ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ àti Borno ní ọjọ́ kan náà kódà ní àkókò kan náà. Ìyẹn ló fi hàn báyìí wípé àwọn ará bí wọ́n mọ̀ kan tí wọ́n ń ṣe wọ́n dẹ̀ ti tàn káàkiri. Ìròyìn jáde ní ìrọ̀lẹ́ ìjẹta wípé ìjọba ìpínlẹ̀ Edo wọn kẹfin bí nǹkan bẹ́yẹn fẹ́ ṣẹlẹ̀. Kì í ṣe pé kò fẹ́ ṣẹlẹ̀ lásán kódà wọ́n dárúkọ àwọn iléèwé mẹ́ta tí kíní yẹn ti fẹ́ ṣẹlẹ̀. Ṣùgbọ́n tí Ọlọ́run fún wọn lórí ọ̀fẹ́ láti kẹfin ẹ̀ kó tó ṣẹlẹ̀ wọ́n dẹ̀ sáré gbé àwọn iléèwé yẹn ti pa lójú ẹsẹ̀. Pé ẹ ti ilẹ̀kùn iléèwé yín ká mọ́jòkó sílé wọn fún ìgbà díẹ̀. Bóyá wọn gbọ́ nípínlẹ̀ Kogi ni o bóyá wọn Bìkítà ni o mi mọ̀ ṣùgbọ́n kiní yẹn ṣáà ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kogi. Ní nǹkan bíi aago mẹ́wàá ń lọlù mo yẹ sọ láàárọ̀ àná ni wọ́n ṣe yàdé nìyẹn o. Lójijì náà kọ̀ bẹ̀rẹ̀ sí ní sọ kòtàkòtàkòtàkòtàkò lórí ìbò lọ òyà mi. Ṣẹ́dẹ̀mọ̀ àwọn ará bí ìwọ́n mọ̀ nǹkan tó ń ṣe dáadáa. Àwọn ilé ìwé kan wà tó jẹ́ wípé wọ́n níbẹ̀ kán má ṣe wàyẹ́ kí n bẹ̀ fún ìdíkan àbí ìdímí. Bó bá jẹ́ pé àwọn ọmọ láti ìlú kéékèèké mẹ́ta náà wàá kóra àwọn ìjọsójú kan tó ń ṣe wàyẹ́ kí ìyẹn ò ní túmọ̀ sí mi. Ẹ kò yẹ kẹ́ jẹ́ káwọn ọmọ pọ̀ jù lójú kan ní àkókò tá a wà yìí. Bá dẹ̀ ṣe kéré mọ yẹn náà ẹ fi àwọn agbófinró síbẹ̀. Tó bá ṣẹlẹ̀ pé ẹ fẹ́ kó àwọn sójú kan ṣẹ̀bẹ́ nígbà tí ẹ ti gbé ẹkú ẹ̀wọ̀n ẹja sẹ́nu olóńgbò nìyẹn ẹ láti fi èkúté gan ọ̀hún tí ni kó ba lè mọ̀ wọ́n ara ẹ̀ ọ̀rọ̀ mi ò yé. Nígbà tí ẹ ti wá kó àwọn ọmọ mẹ́ta wá láti ìlú mẹ́ta wá sójú kan yẹn bíi báráàkì ilẹ̀ láti fi tì wọ́n bẹ̀ torí ẹ ti mọ̀ pé bọ́n ti ṣe ṣùjọ sójú kan yẹn àwọn ará bí àfẹ́ wá ọ̀rọ̀ mi ò yé. Máṣe máa ń ṣe o ẹ̀yà dé. Vice principal tó wà ń bẹ̀ wọ́n kọ́ sọ kò síná ó di ara ọ̀ràn lójú ẹsẹ̀. Bàbá kan vice principal yẹn wọ́n nípa ọmọ ọdún mẹ́rìndínlọ́gọ́ta ọgọ́ta lọ́n 56. Bàbá kan ń bẹ̀ ẹni àádọ́rin ọdún 70 wọ́n ràn náà ṣe lójú ẹsẹ̀ àtọmọ ọdún mẹ́fà kébàdé wọn tó ara bí ìdájúdé wọ́n gbẹ̀mí yẹn mẹ́ta lójú ẹsẹ̀. Wọ́n kó ogun lọ́gọ́ èrò lọ wọ́n fẹ́ kó ogun lọ́gọ́ èrò lọ ṣùgbọ́n àwọn aráàlú yẹn mo bẹ́rí fún wọn. Wọ́n gbá o wọ́n níbọn lọ́wọ́ wọn ní kankan o ṣùgbọ́n wọ́n gbà gbogbo ọ̀nà tó fẹ́ gbà láwọn ará bí ìlọ ń dí pé ẹ̀yin kẹ ẹ lè lọ́sẹ̀. Wọ́n ṣe kó àwọn ọmọléèwé tó àtàwọn ọmọ tí ìsọ ọmọléèwé tó jẹ́ ọmọ ìlú gan tí wọ́n kó wọ́n ṣe pọ̀ tó àwọn aráàlú yẹn rí wípé àwọn dí ọ̀nà tó fẹ́ gbà. Ọ̀rọ̀ mi ò yé ẹnu yẹn náà wà lọ́rọ̀ àwọn ológun bá dé. Bó ṣe wá di pé ológun àwọn tára bí bẹ̀rẹ̀ sí ń sọ̀kò sí ara wọn nìyẹn. Ṣẹ̀dẹ̀ mọ̀ bó ṣe máa ń sọ kò sí nǹkan tí ilé ológun ò lè ṣe àfi tán máa fẹ́ ṣe. Àwọn ọmọ tó ti kó rẹrẹrẹ bọ́n ṣe dà wọ́n lẹ́nìyẹn. Ṣùgbọ́n wọ́n sì rí mẹ́ta gbé wọgbó. Nǹkan tí ìbá lọ síbi ọmọ rẹ́kẹrẹkẹ nígbẹ̀yìngbẹ̀yìn mẹ́ta péré ni wọ́n rí kó lọ níbẹ̀ torí iṣẹ́ takuntakun tí àwọn ọmọ ìlú yẹn ṣe. Bí mo ṣe ní mo bá rí fáwọn aráàlú yẹn wọ́n gbìyànjú wọ́n gbìyànjú wọ́n gbìyànjú.
0: Kí wá ní ká máa wò bí ìmọ̀ràn tó fún ìjọba báyìí ọ̀nà tó tún lè gbọ́rọ̀ ìgbà torí ó ti ṣẹlẹ̀ báyìí ó dẹ̀ tún ti ràn sí.
1: Àwọn ọ̀rọ̀ kan wà tó ẹgbẹ́ wọn láti sọ lójú ẹsẹ̀. Nígbà tí NUT tí wọ́n tètè gbégbèsẹ̀ lórí wípé wọ́n ti ẹ̀fẹ́ jà lórí nǹkan tí ó ṣẹlẹ̀ sí akẹgbẹ́ wọn tí obì wá rí lórí ẹ̀rọ ayélujára àtàwọn tó sì wà ní ìgbèkùn mo wà lára àwọn tí wọ́n bu ẹnu àtẹ́ lu ẹgbẹ́ NUT. Mo ní bó tiẹ̀ jí fọ́jọ́ kan àbọ́jọ́ méjì ẹ yára fún iṣẹ́ torí nǹkan tó ṣẹlẹ̀ sọ́bẹ̀ nìyẹn kò sí tí ò lè ṣẹlẹ̀ sínú yín. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ bá a ṣe sọ wọ́n yára fún iṣẹ́. Ṣùgbọ́n tá a bá ń sunkún àmọ́ àríran ọ̀nà tí NUT wá fẹ́ gbé kínní yìí gbà kò fẹ́ yé mi mọ́. nkan ti awon ara bi yi n bere fun pelu adape to won fura won oruko won gan se Boko Haram ṣugbọn adape oruko won Boko Haram ni pe awon lodi si eko ma se gbele we ti pa yi se ko ti ma jọ be nkan ti emi fe awon ti aladani na won la n se ko fariga wi pe awon ti e ni gun le yi ese lodi kankan ko ti pa na wa joko sile ni ojo eti to lo gbọdọ ma ja fun awon ti won jibe ṣugbọn gbọdọ so pe a n ja fun won ka wa fi ese ara wa mejeji ka fi rin wo nu ibiokun awon ara bi
0: ni nkan ton de pe won fe tele
1: be ni nkan ti mi ma so re ojo eti ti kini yen sele yen ojo friday to sele yen ati aladani o ati ilewe ijoba o ojo yen ka awon meji ma joko sile ni awon teacher won ti ti ma fi ri awon ti won jibe yi gba kile se ni oyo ni kan koda ni gbogbo an ton jibe wa ta ko fi ri won gba ala oko ni elenkeji ni pe awon ilewe to ba wa laarin igboro ti wa lai jini bi o ba ti po ka yen ma lo si ilewe lati ojo aje titi di ojo alamisi ṣugbọn ojo eti yen everybody fi joko sile ṣugbọn to wa sele bi awon ilewe kan wa te bo sun mo gbo nkan kan be yen ijọba lo mo se ma wa joko ti pe fun akoko bayi awon ilewe bayi bayi egbe won ti pa kan ta wa se ni pe gbogbo yin e wa ile eko kan to wa laarin gbogbo ra won lu be yen ke wa da awon ologun sibe oro mi oye ọ̀nà tó wá síbẹ̀ yẹn o àti iléèwé yẹn gangan ẹ̀ka àwọn ológun síbẹ̀ kan fi máa ṣètò ààbò fún wọn ṣùgbọ́n pé kán máa lọ sí iléèwé rárá yẹn àti kó sọ́wọ́ àwọn ará bí a ti fún wọn nìkan tí wọ́n fẹ́ nìyẹn fún ìjọba kò sí ọ̀rọ̀ kan tó fẹ́ sọ fún ìjọba lórọ̀ tó bá ń lé ẹyìn ju pé kí ìjọba jígìrì ṣiṣẹ́ òun lẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo fẹ́ gba 4 million àbí
0: 4.4 million
1: canvassers fún renewed hope ṣe mo ṣe ẹ̀wọ̀n yẹn pé àwọn tá lọ máa polongo nǹkan tẹ̀mí ò rí yẹn iṣẹ́ rere tí ààrẹ tó wà níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ ti ṣe.
0: ṣé nǹkan téèyàn bá ṣe nílò láti mọ tó polówó.
1: ó yà mí lẹ́nu mo rí ṣẹ́ẹ̀tì ọ̀run yìí yìí ẹ̀yin kọ́ lẹ́ ṣẹ̀ṣẹ̀ máa sọ fún pé ẹ wọ ṣẹ́ẹ̀tì sọ́rùn torí mo rí tó bá jẹ́ pọ́n ṣiṣẹ́ lóòótọ́ ni ṣé wọ́n á ṣe máa nílò 4.4 million canvassers bí kan lọ máa sọ pé ẹ̀ẹ́dẹ̀ ro dáadáa ni àrẹ́rẹ́ ṣiṣẹ́ ẹ̀yìn lẹ̀ rí o kó máa fi nǹkan tí ó sì bẹ́ẹ̀
0: lọ. ìròyìn wọn ni wàá mọ̀ pé lórí rédíò.
1: bẹ́ẹ̀ ni a mọ̀ wọ́n dáadáa àfẹ́ dárúkọ wọn ni a ní káfí pọ́n lóṣìṣẹ́ láàárọ̀ yìí. irú 4.4 million canvassers yẹn owó tẹ máa fún wọn yẹn ẹ fi ṣe àgbékalẹ̀ ètò.
0: tọ́mọ̀ ni kì í mọ̀ ṣọ̀fẹ́.
1: ẹ sọ pé ọ̀fẹ́ gini ọ̀fẹ́ gini ẹnu ìfọ ìdún yọ̀mùyọ̀mù ẹni tó nǹkan púpọ̀ fẹ́lẹ̀ nǹkan tí yóò sì ṣáàlọ́ sọ́ nínú olórí ikùn fífún ni nǹkan tèmi ń sọ ni pé ẹ ti gbájúmọ́ òṣèlú jù kálẹ̀ gbájúmọ́ iṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe ni wàláì ni wọ́n bá lòṣèlú yín torí àwọn èèyàn gan ti rí pé fílẹ̀ fún má bàá dùn rárá ọ̀rọ̀ mi òye má bàá dùn rárá nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ẹ ṣe ẹ wá ń wá àwọn èèyàn tó bá yín sọ nǹkan tí yóò sí bẹ́ẹ̀ wọ́n ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ààrẹ kọ̀mádà ń ṣe fún ni ẹ gbé ìgbésẹ̀ gbogbo wa ọ̀rọ̀ kan àwọn tó máa ń sọ tẹ́tẹ̀lé pé wọ́n mọ̀ bí tí àwọn ará bíi wa a ti gbọ́ lẹ́nu àwọn olóṣèlú rẹ́kẹ̀rẹ́kẹ́ sẹ́nẹ́tọ̀ tó ti sọ ti lọ rẹ́kẹ̀rẹ́kẹ́ gómìnà tó ti sọ ti lọ rẹ́kẹ̀rẹ́kẹ́ ṣùgbọ́n ní ìsinmi a ti mọ̀ pé wọ́n wà nínú igbó oríire nínú igbó national old oyo national park pẹ̀lú bó ṣe jẹ́ pé wọ́n kọ́ àwọn èèyàn ti ra yẹn ọ̀nà owó àtijọba sì lè gbà láti ya gbogbo láti kọ́ àwọn jáde ọ̀rọ̀ mi òye ìyẹn ọ̀kan wọn lára o 4.4 million canvassers palomar sọ pé àjọba dẹ̀ ṣiṣẹ́ o kí náà ṣe wọ́n náà ṣe lagos calabar pé máa sọ̀rọ̀ sí lagos calabar tẹ̀sí lẹ́pẹ́ ọ̀fẹ́ náà ń gbèdé ọ̀n gbàdé lagos calabar ọ̀rọ̀ yẹn rún yàn ló dẹ̀ ń bí yàn nú.
0: ẹyin lábẹ́ ètò ìṣèjọba tó wà níta yìí ojú ìwé ìròyìn guardian ni mo ti rí ìròyìn o tọ́ ni pé ní ìpínlẹ̀ kwara nìkan ní àwọn èèyàn tó lé ní 1200 ni ẹ̀mí wọn ti sọnù.
1: kì í ṣe kwara nìkan kì í ṣe kwara ṣáà o kwara
0: north
1: àríwá kwara
0: kì í tún ṣe gbogbo kwara
1: kì í ṣe gbogbo kwara o àríwá kwara ni ẹgbẹ̀rún kan ó lé méjì
0: kàbíyèsí
1: ti pàdánù ẹ̀mí wọn.
0: Tába wá ní ká wo gbogbo Kwara.
1: Ṣẹ́rí àwọn ará bí ìbọn wọ́n gbọ́n jù wọ́n gbọ́n jù mí lọ wọ́n gbọ́n jù wá lọ ṣùgbọ́n wọ́n gbọ́n jù àwọn ìjọba wa lọ. Ṣé ẹ mọ̀ kẹ́tà máa ṣe tába yabo ìlú kan báyìí wọn ò ní lọ sí olúlu ìlú yẹn àwọn ìlú tó kù ní màá máa fin lápè. Ní gbogbo Kwara báyìí nǹkan tí mo ṣe máa ń sọ pé ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ ẹ̀yà àbí ọ̀rọ̀ ẹ̀sìn. Kwara South kò sí àníàní Yorùbá ló wà ń bẹ̀rẹ̀. Kwara North àwọn Fulani àwọn Bàrọ̀tí àwọn Bàrìbá kankan ló wà ń bẹ̀rẹ̀. Kàtàdé ń ṣe fún wọn ọ̀dà. Bí kí náà yẹ sọ̀kalẹ̀ láti Sokoto bọ́ sí Zamfara láti Zamfara báyìí ó bọ́ sí Kebbi láti Kebbi ó bọ́ sí Niger. Láti Niger báyìí tó ṣàn báyìí Kwara Niger South ló bá ṣàwọ́ sí Kwara North. Kwara North yẹ kẹta ṣe fún ọmọ ìwò lẹ́yìn káyìí. Ọba tó ti pa ń bẹ̀ ayayayayayaya kí máa sọ pé ọba mi tí mo ṣe pé ọba tí ó lè ẹ̀mẹ́ ẹ̀mẹ́ tó ti pa ní Kwara North kò ṣe máa kà. Èyí tán ti gbéyàwó lọ gbọ́ ọmọ lọ tí ò ti ẹ̀sẹ̀ tó mọ ibi tó fẹ́ wá wọn sí ó pọ̀ bí rẹ́rẹ́. Wọ́n wá fo ìlọrin kọjá ṣebí ìlọrin ló wà ní Kwara Central ìlọrin local government mẹ́ta àtàṣà local government ó jẹ́ mẹ́rin òdòdó Kwara Central ojú local government mẹ́rin lọ wọ́n wá fi mẹ́rin yẹn sílẹ̀ wọ́n wá bọ́ sí Kwara South ó gbé orúkú nkankan yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ burúkú burúkú
0: burúkú. Gbogbo ibẹ̀ yẹn làwọn èèyàn máa ti fìlú lẹ̀.
1: Wọ́n ní fìlú lẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ nìkan Kwara North ṣé yẹn bá ń bẹ̀ ni.
0: Kò sí ẹgbẹ́ mọ̀
1: ṣèbí àárín fọ́nrán kan ìlú kan lẹ́nu mẹ́ta yóò dídí ìlú ẹnìkan péré ló kùn bẹ̀.
0: Òun gan bóyá lẹ́mìí méjì.
1: Ẹni yẹn gan ó sọ sọ wípé ṣé gbogbo wa sá lọ tán ni ṣùgbọ́n ọmọ ti lọ ìyàwó ti lọ òun nìkan
0: ó ti rọpin
1: kódà lórúkọ mi ni Lékan ní jẹ báwa Lékan wa ńlá akẹ́kọ̀ọ́ ọkùnrin làwọn ń jẹ bí wọ́n bá ṣe láṣẹ bá ń sọ òun nìkan ló kù lódì ìlú òun tiẹ̀ ṣe gbìyànjú. Àwọn ọ̀lú kan wà tó jẹ́ pé ìjẹun kan tó wà ń bẹ̀ adìyẹ àti ewúrẹ́ àtàjá mo fojú ara mi rí fọ́nrán yẹn ni. Àwọn ọlọ́pàá tán di àwọn ara gidigidi ló ń lọ káàkiri ìlú yẹn ẹ jáde àwọn ọlọ́pàá ni o ẹ jáde àwọn ọlọ́pàá ni o ìjẹun tó dá wọn lóhùn mẹ́ẹ̀ kúkúrúkú kan tó dá wọn lóhùn nìyẹn ti ìpínlẹ̀ Kwara nìyẹn ní ìpínlẹ̀ Niger bákan náà ni. Ṣẹ́rí ẹrú kí ẹmọ̀rọ̀ kan tó ń bá ọ̀rọ̀ yẹn ṣe sọ lórí afẹ́fẹ́ ṣùgbọ́n ẹrù ń bá mi fún iná Nàìjíríà kò ṣe sọ lórí afẹ́fẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ibi tó jẹ́ wípé Nàìjíríà fẹsẹ̀ méjì dúró lé lórí ọ̀rọ̀ mi ò yé ara bí ti gba ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ tán débi ọlọ́mọ ayẹkẹ́ wọn ṣe ojú kan ibi tá à ń sọ yìí ni títí tó fi dé ìlú Bọ̀gú tí ààrẹ ti jẹ oyè jàgàbá yẹn ṣe ìnagijẹ oyè tí wọ́n fún ààrẹ ní ìlú Bọ̀gú ní Niger State ni jàgàbá of Bọ̀gú iṣẹ́ mi tún mọ̀ jàgàbá olórí àwọn ọdẹ ògbóǹtarìgì afínjú ọdẹ ní oyè tí wọ́n fi ààrẹ jẹ nílùú Bọ̀gú yẹn ṣe fẹ́ gbọ́ tuntun ìlú Bọ̀gú yẹn bá ti gbé ẹ̀wọ̀.
0: Bíbà tán fèèyàn jóye ààrẹ ọ̀nà kákànfò.
1: Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Bí olórí gbogbo àwọn ológun ìlú Bọ̀gú ni ìtàn fi ààrẹ jẹ.
0: Bó lẹ ṣe ń fèèyàn jó lórí ológun náà láì ṣoré jagunjagun.
1: Ẹ tó gbà ń kọ́. Tẹ́wọ́n ní kí a bá jẹ ààrẹ ọ̀nà kankan fún yẹ ẹ tẹ́rì sí lẹ́nu. Bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. Ìlú Bọ̀gú yẹn lé ní báyìí kò ṣeé wọ̀ wọ́n. Àwọn ọmọ onílù gangan ti túlẹ̀. Àwọn ará bí ìlú wa fi bẹ̀ṣẹ̀ burú. Ibi tí ààrẹ ti joyè jagunjagun nìyẹn àbí kí síbi jagunjagun olórí àwọn jagunjagun ẹjọ ààrẹ sọ̀rọ̀ kan ní nǹkan bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ọ̀rọ̀ ẹ̀rọ ọ̀rọ̀ mẹ́nu ó fọ́ mi lórí ààrẹ ní pé torí ọ̀rọ̀ ètò ààbò àwọn kan fẹ́ ṣe kinní kan kinní kan ṣé ọmọ ẹ̀ tó ń jẹ́ ni òun dídí jagabán ló fẹ́ halẹ̀ mọ́ ààrẹ ẹ̀gbẹ́ sọ̀hún jagabán tẹ jẹ́ ibi tó ti fi yín jẹ́ gan àwọn ọmọ onílù gan wọ́n. Jẹ́ka àbámọ̀ jẹ́ ni pé àbámọ̀ kan máa fi lè gan jẹ jàgàbá. tó rán ti gbàlú mọ́ wọn lọ́wọ́ kẹtẹ́ mi ń sọ báyìí ní pé kí ààrẹ jígìrì ṣiṣẹ́ wọn wọn dáàbò bo àti jag àti bọ̀gú o àti ní ajá sí ètò káàkiri gbogbo nàìjíríà pátápátá kí àlàáfíà kó gbọ́n kó lè fẹsẹ̀ múlẹ̀ nàìjíríà.
0: eléyìí tí iléeṣẹ́ ológun ilẹ̀ amẹ́ríkà ń ṣàlàyé wípé wíwà tán wà lórílẹ̀‐èdè nàìjíríà pé wọ́n fìwé pè wọ́n láti africom ni ó ṣàlàyé ọ̀rọ̀ yìí. ìkíni ipa rẹ̀ lórí ètò ààbò kí ni ó yẹ ká mọ retí.
1: oríṣiríṣi command ni amẹ́ríkà ni centcom ni central command ìyẹn ni pé gbogbo ológun amẹ́ríkà pátápátá ibi tí abẹ́ ẹ̀ wà nìyẹn ibi tí ó kó ojú wọn sọ̀dí nìyẹn lábẹ́ centcom yẹn wọ́n wá pin káàkiri indo-pacific wa. US Southern Command wà ìtàn ní fún Europe wà Africom wà ìyẹn ni pé fún Africa. nígbà ayé yáradua ni wọ́n gbé Africom yẹn a fẹ́ gbé wá sí Nigeria pé kó wọ́n fi ibùdó ẹgbẹ̀rún ní African Command ṣẹ̀bú ilẹ̀ Africa ló yẹ kí wọ́n ti máa ṣe àkóso ẹ̀ yáradua ní ibi láyé mọ̀mọ́rọ́ yẹn tẹ́jẹ́ ẹ̀rìn jìnnà síbí. Òun àti George Bush ń gbà yẹn láyé Amẹ́ríkà ó sọ́kọ George Bush lójú ni pé láyé ẹgbẹ́ jìnnà ṣẹ̀wọ̀n ìgbà yẹn ààrẹ Nàìjíríà ń pàṣẹ ó dẹ̀ pàdé EU kan lójú ẹsẹ̀ mi ìfẹ́ ọkọ̀ ọmọ kankan dánwò gbogbo ilẹ̀ adúláwọ̀ ẹ má gbà wọn arábí kan bí Africom sí orílẹ̀-èdè yín lọ́dọ̀ wọn dẹ̀ gbọ́ sí lẹ́nu ìgbà yẹn Nàìjíríà jẹ́ giant of Africa wọn lọ́ máa bá yé wa jẹ́ àti the giant of Africa báyìí. ṣẹ̀wọ̀n nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ yìí fún àwọn tí wọ́n ń retí pé Amẹ́ríkà ló máa wá gba Nàìjíríà là nǹkan tó ní kálukú ń lé ọ̀tọ̀ọ̀tọ̀ mi ò dẹ̀ dá Amẹ́ríkà lẹ́bi mi ì dá Trump lẹ́bi àwọn ọmọ ìlú ẹ̀ ló dìbò fún àwálẹ̀ ń tà dìbò fún gẹ́gẹ́ bí ààrẹ aláwọn tà dìbò fún gómìnà sẹ́nẹ́tọ̀ kankan mẹ́rin pé ká máa retí pé kí ààrẹ orílẹ̀-èdè míì máa dọ́kọ̀tà wá yẹn oríwá ọ̀pẹ nìyẹn. ISIS ni wàhálà Amẹ́ríkà torí wọ́n fi wọn lápè ní middle east ìyẹn àárín gbòmíwá àgbáyé tí Trump bá máa sọ̀rọ̀ lénìí báyìí gbogbo ọ̀rọ̀ tí Trump àti Hegseth ìyẹn alákòóso fún ètò ààbò lọ́dọ̀ wọn gbogbo ọ̀rọ̀ tán sọ ni pé ISIS làwọn lè kiri Nàìjíríà wọn làwọn pa Boko Haram wọn làwọn pa bandit wọn làwọn pa terrorist ISIS làwọn pa kiri ISIS yẹn lèrè báyìí wọ́n sọ ìyẹn torí pé òun ni wàhálà àwọn ọmọ ìlú tiwọn. ọ̀gbẹ́ni kan tó pa lọ́jọ́ sí Milwaukee tí wọ́n pa yẹn Trump àti Trump máa sọ̀rọ̀ ó lẹ́ni yẹn rò bóyá òun lè fi ilẹ̀ adúláwọ̀ ṣe ibùgbé tó máa sápamọ́ sí ni pé àwọn tọpinpin ẹ̀ dé Áfíríkà páwọn dẹ̀ pa sí Áfíríkà ìjẹ́ ìbọn ọmọ bọ̀rọ̀ nílẹ̀ tó pa yẹn ìlú Milwaukee ló ti wá. ṣùgbọ́n nígbà tó fẹ́ pọn fún àwọn ọmọ ìlú ẹ̀ ó ṣe é ṣe pé ara ilẹ̀ lárúbáwá kan lòun tọpinpin débi ìgbà tó ń wá pa sí gbígbà yìí ìyẹn ni pé wọ́n fi wá ṣòṣèlú lásán ni àwọn ọmọ ìlú wọn náà fi ìyẹn bá sọ̀rọ̀ kì í ṣe àwọn náà fi ìyẹn bá sọ̀rọ̀ sọ̀rọ̀ mi yé Africom yẹn Germany gangan ni ibùdó wọn wà. ṣe mọ̀ wọ́n dá wàhálà kan sí ààrẹ tó wà bẹ́ẹ̀ yìí lágbàdá kristẹni ń kú mùsùlùmí ò kú mùsùlùmí ń kú kristẹni ń kú ààrẹ bá dára nù ààrẹ dára nù pátápátá nǹkan tí àwọn ààrẹ àtijọ́ yóò fààyè gbà pé wàhálà wà ni nǹkan tó pa wa àti yín pọ̀ ni pé ẹ̀ta kan ìjà ogun fún wa á yanjú ẹ̀ Ọbásanjọ́ yanjú ẹ̀ Yar'Adua yanjú ẹ̀ Odori Jonathan ni Àkàrádégún ọ̀rọ̀ mi ò yé wọ́n dá jìnnìjìnnì bo Buhari nígbà yẹn náà kò sí nǹkan tí wọ́n fi bá Buhari ta Buhari ò dẹ̀ gbà kò mira kódà ó ṣe nǹkan tí ó yẹ kó ṣe nígbà yẹn àmbásádọ̀ wọn náà pè é ṣàgbéjà pé sórí ẹ pé kí ni president yìí ń sọ lọ́hùn ìbánidẹ̀rí gan ó kọ̀ yọ sọ ni Trump yọ ọ̀rọ̀ yẹn sọ ní àárín kọ̀ọ̀rọ̀ yàrá ẹ̀ ní pẹ̀lú àwọn kan làwọn oníròyìn ọ̀rẹ́ máa tàṣà àwọn oníròyìn létí wọ́n máa gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ kí ṣe bóde sọ̀sán sínú afẹ́fẹ́ káwọn máa gbọ́ ọ̀rọ̀ mi ò yé Buhari pé ambassador wọn sí Nàìjíríà ni Buhari gan ti ẹ̀kọ́ ló pé minister of foreign affairs Nàìjíríà ló sọmọ́ ní US ambassador to Nàìjíríà pé kí ló ní president yìí sọ irọ́ ni president bá sọ pé Trump nígbà yẹn nígbà tí Buhari dá padà fún gbà yẹn ogun ló wá invite Buhari fi ṣíálì wá sí villa sí aṣọ sí White House ìjà ni White House to dẹ pe iyato wa ninu pe president yin fe lo si America ati pe won di pe yin fun state visit America to ba pe yin fun state visit America owo kan te ma nenu wo pe gbera yin dibe ibi te ma sun sun je te ma je be se ma ni ka kiri ba won lo ma se oro mi oye ngbati Buhari dajini jini bo ambassador wa bara Trump fire lo pe Buhari fun state visit America abukata won ni leyin ba ko gbeje ti debe afi ba re debe oro mi oye sibe sibe are Trump ba ti so ma Europe pada en ko ri be won lo so ah be Nigeria is a very beautiful country be ko da emi fun ra mi gan as Trump o mo foju sona sojo ti ma lo si Nigeria kin lo wo bi yen se dara to nigba ti won ma gbe fun jagaban Trump yi kan na ni won daru won lo ni Nigeria is a failed country ni Trump ko ojo si ko so o yo so ni ile yo be Nigeria ni failed country and really to kupa oju ese ma pe ambassador ki lo sele in fact ambassador yin gan egbera ati eba yin se mo so far re yin bo se nlo be laye laye ko ma ti be country ni failed country mo ko ti are fi nje are ni yen tare be se ni gbon jini jini jini jini jini eh ribadu sare lo ba won eh kini kan kini kan sare lo ba won olohun kan ma se kini kan la na ko be se ni to nkan si lara na to se si lara won ti ni nkan tan fe lati je omo ogun wa lo di Nigeria le ni ko 200 won lo wa nbe nigba tan de gimo le fu benu so gbogbo borono state yen tun gba na si mo ba uchi kan tun lo soke rekereke to ri mo ba si ni invade military base ka kiri nibe ose to lo yi ba mo kan to sele ni borono oro mi oye
0: oye
1: kan temi so ni bi ijoba Nigeria lo ma tan isoro Nigeria ki se bi ijoba lu okere kan lo ma tan isoro Nigeria tori won yan are lu okere sipo ni lu ti Olorun lati le tan isoro lundu won yan sipo lati le tan isoro ara e ni isoro lu ti won oro mi oye kaye ko ri wa pe ka mo kan tan se
0: se ba se yin se agbeyewo royin agbemagbe ile lori ofe lati gbo ni nkan ni West Radio 89.3 FM aye wa lati darapo wa ni oju opo Facebook West Radio 893 FM fan page West Radio 893 FM fan page awon comment ti n wole sibe lokokan
1: mo pe nkan ti n wole sugbon
0: awon ipe ti n wole to ba ta wa ti de lati oju oja alanfani lati si oju opo le sugbon le lo ma drop comment yin ti oju opo Facebook abi kede mo drop e si oju opo WhatsApp loju ero 0915 499 9893 0915 499 9893 eyi te si n pe e mu suru a da gbogbo yin lo a ni da yin lagara bo ti le wo kere mo eyin ogbena lale kan san ni epo late kan eyin e je ka tun wo eleyi to je pe o ni se pelu ti oro aje a n gbo kure die die pe a fe ya owo kan lati Abu Dhabi eyin boye eyin na ti gbo si kétu ni ipa owó yìí lórí ọrọ̀ àjò orílẹ̀ èdè Nàìjíríà.
1: Ẹ ṣe.
0: Àìpé bó ni ti Abu Dhabi ṣe jẹ́ tó jẹ́ pé ọ̀dọ̀ wọn láti fẹ́ lọ.
1: Ẹ ṣe á ṣẹṣẹ máa yàwó ń bẹ̀rù.
0: Okay.
1: Ìjọba ti yàwó ní Abu Dhabi báyìí kìí ṣe kan kìí ṣe méjì. Ṣùgbọ́n ilé ìtàn fẹ́ yá yìí nǹkan tí ó dẹrù ba èmi ni. Ṣẹlẹ̀ mú ṣe máa ń sọ nínú wòye tèmi alára o èmi ò gbàgbọ́ wípé IMF àti World Bank fẹ́ràn wa. Kí IMF àti World Bank tẹ́wé nínú ìwòye tèmi wọn fẹ́ràn wa káwọn gan tó lè máa pariwo pé Nàìjíríà ẹ ṣọ́ra ẹ fẹ́ wọkùn tó ayé ni tẹ́wà ṣọ́ra ṣe hàn pé ọ̀rọ̀ yẹn nítumọ̀ ẹ tẹ́wé nínú ìwòye tèmi ọ̀tá ló jẹ́ sí yẹn kọ́ta wa lè máa gé ka jẹ fún yẹn sóbì nǹkan ti rọ́ọ̀lù yẹn yẹn nìyẹn ọlọ́run máa yẹ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sí wa. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà ń gbìyànjú láti yá $5 billion owó tó ń lọ síbi $7.5 trillion láti ọwọ́ àwọn báńkì kan ní orílẹ̀-èdè Dubai orílẹ̀-èdè UAE ti Abu Dhabi wà tí Dubai náà lẹ́wà. Ṣé mọ nǹkan tí owó yẹn dá lé lórí? Tí orílẹ̀-èdè bá yá owó orílẹ̀-èdè sábà san collateral wọn gbé kíní kan kalẹ̀ pé ó yá o ṣèwé tẹ́yìn bá fẹ́ yáwó báyìí a ń sọ fún yín pé ìwé ẹlẹ́yìn ẹ̀kọ́ wá ìwé ilé ẹ̀kọ́ wá pé ọlọ́mọ ẹ̀ka rí tó bá ṣẹlẹ̀ pé ẹ̀rọ owó san o báyìí báyìí báyìí o lórílẹ̀ èdè ṣe yẹn ṣùgbọ́n tó fẹ́lẹ̀ ṣe ní Abu Dhabi yìí báyìí ó máa gbà pé kí Nàìjíríà yọ̀ǹda àwọn kankan kan fáwọn aráàbí àwọn aráàbí ó máa wá ní gbèdéke ìgbà tí wọ́n lérò wípé pẹ̀lú nǹkan tó ń bọ̀ta lọ́tọ̀rí nǹkan àwọn tó fẹ́ gbà lọ́wọ́ bá yẹn o pé àwọn kọ́lá máa sanwó fún wọn padà èrè tó bá ń bọ́ síta lórí àwọn nǹkan yẹn làwọn fi máa ṣòwò tí wọ́n tó fi máa san pé. ṣùgbọ́n báyìí fẹ́ yí nǹkan tó jẹ́ $5 billion yẹn pẹ̀lú àdéhùn tó ń bá ìjọba ní nǹkan tá a fún wọn value ẹ̀ ìyẹn ìtumọ̀ oyè ẹ̀ ó máa lé $5 billion yẹn pẹ̀lú ìdá mẹ́tàlélọ́gbọ̀n ó tún lé pẹ́sẹ́ mẹ́ta 33.3% ni value nǹkan tó yọ máa gbé fún wọn máa fi lé ní $5 billion yẹn àwọn lóde àwọn máa kó èrè orí ẹ̀ títítítí tó máa gbé $5 billion yẹn àti èrè tó máa wà lórí ẹ̀ ìyẹn ilé ọ̀rọ̀ mi ò yé IMF ní ẹ ṣọ́ra ẹ má ṣe tẹ bá fẹ́ yáwó ẹ yáwó sànsàn kì í ṣe pé kẹ bá gbé ohun ní yín kí àwọn kan lọ́wọ́ tó yẹn fi máa pé nàìjíríà ò sí nínú ìlà ìlò débi pé alẹ́ fẹ́ máa yára owó bẹ́yẹn à ń ta epo à ń gba tax à ń ta gas à ń ṣe gbogbo ẹ̀ bóyá kásáré yà lórí ti gáàsì gan fẹ́rẹ́fẹ́ fún ìṣẹ́jú kan gáàsì tó mú ọlẹ́jọ́ mẹ́ta kò kàn déédéé wọ̀n wọ́n ti sọ oríṣiríṣi pé ogun iran àti us ló fà á wọ́n kọ́ ló fà á o. alákọ̀ọ́kọ́ nàìjíríà bó ṣe jẹ́ pé a wà lára àwọn orílẹ̀-èdè tó ń pèsè gáàsì jù lágbàáyé yìí tí gáàsì wà ní orí ilẹ̀ wọn nínú ilẹ̀ wọn jù lágbàáyé yìí a fa gáàsì yẹn tó bó ṣe yẹ ìta tó ń fà náà à ń dáná sán ni kó tó lè mọ bí epo rọ̀bì jáde ọ̀rọ̀ mi ò yé ìtàn bá wá rí gbé jáde 62% ẹ òkè ìta náà ta sí ìdá méjì lé ní ọgọ́ta ẹ òkè ìta náà ta sí gbogbo ọba ṣe pọ̀ tó yí yá ẹ 250 million wá 38% ẹ ni wọ́n gbé sílẹ̀ fún ọgbẹ́ ká máa jà sí nàìjíríà báwo ló fẹ́ kárí nǹkan tó fà á nìyẹn ká wá padà sí orí ti lónìí tó fẹ́ yá yẹn iṣẹ́ àmọ́ nǹkan tó bá dẹ́rù bàyànjú bẹ́ẹ̀ àwọn asẹ́ẹ̀tì nàìjíríà tí wọ́n fẹ́ gbé fún àwọn pípù yẹn gan wá sọ.
0: káti ẹ̀ mọ bó ṣe.
1: nǹkan tẹ́ ẹ fẹ́ yọ̀ǹda fún wọn bí kán máa ṣàkóso ẹ̀ títí tí wọ́n fi máa pè yẹn ẹ jẹ́ ká mọ̀ bóyá airport ni o bóyá seaport ni o bóyá oil field ni o bóyá àwọn train wa ni o bóyá kan ni ẹ jẹ́ ká mọ̀ ìjọba kọ́ ló ní dúkìá ìlú ló ní dúkìá ẹ lè fi ohun ìní ìlú kẹ fi dógò síbì kan láti jẹ́ pé ìjọba bá àwọn tó ní ìlú gangan wọ́n mọ̀ kan tó jẹ́ wọ́n ṣe nǹkan mẹ́rin òun ló jẹ́ kí IMF kan pariwo síta pé nàìjíríà tàbá wọn sunkún àmà ríran ọ̀dà owó bá yín débi wípé kẹlẹ́ máa gbèrú gbèsè ìbí ilé ìbáyìí.
0: níwòye tí yín kílẹ̀ rò pé a nílò owó tá a fẹ́ yá fún gan.
1: ọlọ́run mọ̀ pé nínú ìwòye tèmi a nílò owó nǹkan mẹ́rin bó tilẹ̀ ọkọ̀ kéré mọ́ sam-sam. ìdí ni wípé nàìjíríà ń pa owó tá a bua pẹ̀lú. ṣùgbọ́n alákọ̀ọ́kọ́ èmi ò mọ ibi tí wọ́n ná owó sí. ẹlẹ́ẹ̀kejì àwọn kwẹ́kwẹ́kwẹ́kwẹ́ kan tí wọ́n tún wá ná ok wọ́n pe kíní kan gbogbo aláṣọ sí báyìí pé àwọn akẹ́kọ̀ọ́ wa pé wọn múnádóko tó akẹ́kọ̀ọ́ tí yóò múnádóko tó ó wà lọ́wọ́ ẹ̀ ó wà lọ́wọ́ àyíká tó ti ń kàwé ó wà lọ́wọ́ àwọn olùkọ́ tó ń kọ́ ọmọ náà níṣẹ́ ọ̀rọ̀ mi ò yé wọ́n pe kíní kan ní national teachers institute nàìjíríà yìí iléeṣẹ́ ìjọba gan ni iṣẹ́ wọn ni pé kí wọ́n máa dá àwọn olùkọ́ ní ẹ̀kọ́ lórí mọ́ṣẹ́ máa kọ́ àwọn ọmọ ní ẹ̀kọ́ bí a kàn máa wo syllabus àti ọ̀nà tó máa fi máa gbà kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ ibi tó yẹ kí iléeṣẹ́ yẹn dúró lórí nìyẹn ṣùgbọ́n àwọn olóṣèlú wa ti wá yí iléeṣẹ́ yẹn po wọ́n ti wá sọ di wípé àwọn kan tí wọ́n ń kó sínú bọ́jẹ́ẹ̀tì iléeṣẹ́ yẹn àwọn kan constituency empowerment bíi pé wọ́n lọ ṣe solar panel ní senatorial district kan ní state kan wọ́n lọ ṣe training fáwọn kan lórí bá ṣe ń ránṣọ ní federal constituency kan oro mi oye ti fere go ni ba so fun wa ngbeyin beyin wa ni capital project ti NTI pe awon ribo de 100% 100% yen se lori ise won abi lo se ti se ti won crane gbogbo awon ile ise wa pata pe research lo ye kan ma fi won se awon kan buruku ton ko sabe niyan awon kan te wa lo nfi Nigeria te lo fi nduro fun lati yawo lati se niyan tori tara yin nikan gbo ti nse ru nkan yen ibo ti nse ru nkan yen gbogbo ni mo fi so la ro yi almost all research issues in Nigeria kan ta fi won se niyan te ba wo on paper capital project yen ma kun on le pe ni kini kan billion sugar te ba wo ton na si awon kan ti o kan won rara bi solar panel bi kan ni pe Sirio Institute Tasha Sirio Institute bi kan lo ma da titi ni gigawa
0: won to mo mo re awon opo na kan ton ri ton ko crane sara
1: eh ni re crane la re ke kilo kan crane pelu opo na ise crane koko research institute Nigeria ni orilede keta to pese koko ju lagbaye leyin Ivory Coast ati Ghana oro mi oye ise crane ni pe bi crane se ma ran awon agbe lowo lati ri wi pe e wa oyin agbe iru koko te n gbe yi olodun meje ni eleyi ti peju awa ti sise iwadi se le te ba gbin laarin osu mefa abi osu ka se pe odun meji a bere si ni so ere te ma ko lori e o ma ju yen lo oro mi oye akoko te ma fi ajile si re igba baba ile ma se bayi baba ile ma se bayi te ba se ba se salaye fun yin yi o ma gbera ere yin ma po leyin koko ton fi saju yen won se kan be na e kan ma se kan be na fun kashu e kan ma se fun ti ni crane yi kan na bawo ni yen se wa di pe won gbe power opo na ti solar panel ka kiri si potiscom ni yobe iru nkan be yen le wa lo fi Nigeria duro le lori pe a fe fi Nigeria yawo lati gbo bukata e oro mi oye se be be ara bi idaju ka to lo lori e odun 2024 bi 2025 NNPC ni pe owo to wole si apo awon on lo si bi 45 for 2024 ni on lo si bi 20 well 45 trillion in 2024 se n gbo mi o
0: agboye
1: eje meta bi jade as profit ko to 5 trillion NNPC de re bayi ki se pe en ra raw material en wa ipo nu le ni eni yi to wole lasan oro mi oye 45 elo ni 4.5 on ni be 17 trillion o bi awon ti na lori pa awon shop pipeline ati pe subsidy leyin subsidy is gone 2023 pelu gbogbo yen na atun yawo kiri bi elepe ni ti o de si nkan ti a le toka si pe nkan ta fowo sere se pe Nigeria oni wahala awon to nse akoso Nigeria lo ni wahala
0: weda ka to lo si oke lo lati lo mu ikede ati ipolongo oja e jade ti igbonu oselu die na ke ato lo gbo ikede ati ipolongo oja eleyi ti ajo EFCC to foro lede pe ise ni awon to n fife han lati dije labe oselu to mo n se be to mo fi owo lobi lokoko lati ra ticket pe 30 billion naira nana oju wo le tun fi wo eleyi
1: ese oga agba ajo EFCC lo so oro yen lana
0: wipe
1: ni lorin koda lo ti soro yen wipe awon kan to fe je gomina pe lati gba ticket party lasan won ti na laarin 20 si 30 billion wipe iru nkan be yen de re bayi o lewu fun orilede Nigeria tori wipe ni primary lasan niyan ti o ti si da lojumo wole general election o general election de re ba ma po ju primary lo te ba na 30 billion ni primary fun general election be 70 billion le ba na o be 100 billion be tura be ba de ori ipo be o ma nko owo ti won ti na o ma nko pada ni ni abe electoral act odun 2026 ta be fi se to idibo 2027 yi gbogbo owo ti e le na lati bere de opin fun ipo are 10 billion lo wa nbe fun ti gomina boya 5 abi nkan e ma di mu lori yen
0: to da je pe labe
1: ofin
0: labi ofin
1: be ni 5 billion le na
0: idibo abe no na ti wa na 30 billion yi
1: ki oga yi ye sisi ko wa lanu paka ko so fun wa wi pe awon to ye kan na boya 5 billion ninu abala meji eto dibo abele ati dododo won ti na 30 billion ko wa je bi iwa asu lo fi nse fun wa se ori iru sara ro yen be yen bale emi ati la ba fi kini yen se iwa asu tori a ni agbara a ni ipa a de ni ase lati nawo ganyan ṣùgbọ́n pẹ̀lú bó ṣe jẹ́ ọ̀gá àgbà EFCC yẹn gbogbo agbára ló wà lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ mi òye láti náwó gbèrú àwọn èèyàn yẹn ó ti lòfin alákọ̀ọ́kọ́ ẹlẹ́ǹkejì ibo ló ti rí 30 billion ọ̀rọ̀ mi òye ṣùgbọ́n ta bí mi ṣe máa ń sọ mí ẹ nífẹ̀ẹ́ sí ọ̀gbẹ́ni tó ń ṣe àkóso iye ṣíṣì lọ́wọ́ báyìí aláròyé má pè òṣèlú kò yòde aláròyé òbí ẹ tọ́mọ yín ìyẹn kọ́ níṣẹ́ ẹ̀ o ìyẹn kọ́ níṣẹ́ ẹ̀ ọmọ tó bá ti wàkíwà gbé ni bí mi ṣe máa ń pè ọ̀gá àgbà EFCC lábẹ́ ìṣèjọba tiẹ̀ ó ti di EFCC yàwúyàwú torí àwọn nìkan làwọn dọ́pọ̀ lè kiri èmi nífẹ̀ẹ́ sí bá ṣe ń lé yàwúyàwú kiri ṣùgbọ́n yàwúyàwú kan ló ń ṣe wá wọ́n ṣe wá o wọ́n ṣe wá sára tààràtàrá ṣùgbọ́n àwọn tó ń ṣe wá ju àwọn olóṣèlú wa ni báyìí tó fagbádá kó dọ́là lọ́jọ́ sí èmi rí fọ́nrán ìta balẹ̀ rí ṣàtìnáwọ́gan wọn náwọ́ gan àròyé ló ṣe sí wa létí má ṣàròyé má ṣàwáwí ẹn tó orí tó ná 30 billion lórí primary yẹn nǹkan tó yẹ kí ìwọ ṣe báyìí ni pé kò ti gbé lọ sílé ẹjọ́ pé ọ̀bẹ ni kódà kó jẹ́ owó ẹ̀ gangan ni ó ti lu òfin òfin ni pé iye báyìí ló máa lè ná ó ti ná bí ìlọ́pọ̀ mẹ́fà yẹn ní abala kìíní kò tí pàṣẹ abala kejì o nǹkan tó yẹ kólúkóyèdè máa sọ fún wa nìyẹn kìí ṣe pé kó máa sọ ó sọ̀rọ̀ kan gbà kan pé òun fẹ́ sìnkú bàbá àwọn bàbá tó ń jẹ́ akọ̀wé EFCC nígbà tí amagu jẹ́ chairman òní secretary ó ló fẹ́ sìnkú bàbá àwọn ẹlẹ́nìkan wá kó máa lu rẹ̀rẹ̀rẹ̀ wá nígbà tó ń dé òun nìkan dá padà bẹ́ẹ̀ yẹn kọ́ aláàkọ́ ò dárúkọ ẹni yẹn fún wa sọ àwọn bí wàá rọ́lùpà kó tọ́ tó bá forú tó bá sọ bẹ́ẹ̀ ní báyìí ló ṣe báyìí tẹ́ni bá ṣe bí rọ́lùpà mọ́ ó ti dọ̀tọ́ nìyẹn lábẹ́ òfin kí n fẹ́ tó bá ń ṣiṣẹ́ ìjọba ní nǹkan wọ́n fún lẹ́bùn bó ṣe wà nínú code of conduct nìyẹn ìjọ náwó gbé ẹni yẹn tó kó máa lùwà kì í ṣe pé chọ́ ariwo ṣáàmì ò nífẹ̀ẹ́ sí yẹn o ìgbésẹ̀ lágbà nàìjíríà là kì í ṣe ọ̀rọ̀ ẹnu nítorí ọ̀rọ̀ alẹ́ bí wọ́n ná 30 billion wọ́n ná 30 trillion nìyẹn ìsọkúsọ ọ̀rọ̀ ẹni lásán nìyẹn ẹni tó gbé yẹn torí tó gbé yẹn náwó gan gbé lọ sílé ẹjọ́ ǹjẹ́ tó bá ṣe yẹn tó bá di general election táwọn tó ti wọlé lọ́wọ́lọ́wọ́ àti tẹ́lẹ̀ bí kan lára wọn pé ìtọ́ yẹ kó fún máa campaign ilé ẹjọ́ ló ń lọ tí ìdẹ̀ṣe pé alátakò nìkan ni wọ́n gbájúmọ́ o pé gbogbo ẹgbẹ́ náà ti ṣerú ẹ̀ ṣé wọ́n náwó kówó náà yẹn tó bá náwó kówó wọn nílé kó burúkú jẹ tó bá dé orí ipò.
0: tí bó ṣe jẹ́ pé ti jàǹdùkú òṣèlú ti wá ń wọ́pọ̀ báyìí ní ìpínlẹ̀ ọ̀ṣun ojú wo ni ẹ fi wò ó. Torí ìkọlù ló tún ó sì ń wáyé ń bẹ̀
1: yẹn. ó ti pọ̀ jù. Má ṣe sọ wọn lẹ́gbẹ̀ẹ́ kan ló wà nídìí ẹ̀. Bí ibi tó máa ti rí pé àwọn kan kóra àwọn ìjọba yìí ìbọn fi ń tú wọn ká ń bẹ̀. Kí ààrẹ rò dáadáa kó sọ fún iléeṣẹ́ ọlọ́pàá wípé ẹni tó bá ti káwọ́ ẹ̀ mọ́ lọ́wọ́ ó ń lọ gbà nìyẹn. Ṣùgbọ́n àdúrò IG lórí yẹn àdúrò SSS lórí yẹn kódà civil defense àdúrò wọn lórí yẹn abọ́sibọ́sí ààrẹ ọ̀rọ̀ mi òye. Ara nǹkan tí mi ṣe fẹ́ràn Yaradua nígbà yẹn ó sọ wípé ẹni tó bá ṣe jàgídíjàgan lórí ọ̀rọ̀ òṣèlú parí wàhálà. Buhari náà sọ nígbà kan tó fẹ́ ṣe election tó ní tó bá jí ìbò bá yẹ dàbọn bo lójú ẹsẹ̀ ọ̀rọ̀ mi ò yé. Mo retí ọ̀rọ̀ yẹn náà lẹ́nu ààrẹ sí yìí pé tó bá kàn ṣe wàhálà tó bá Nàìjíríà fira lọ́wọ́lọ́wọ́ báyìí pọ̀. Nǹkan tá à ń bá yí lọ́wọ́lọ́wọ́ báyìí ó pọ̀. Tó bá fẹ́ fi wàhálà òṣèlú kun, màá dá wa là sí yín lọ́rùn. Ìyẹn lásán kan jẹ́ káwọn kan farabalẹ̀. Ṣùgbọ́n àṣùṣúà àdúrà rẹ̀. Èmi ò dẹ̀ fẹ́ kí nìyẹn. Òṣogbo ní ìjẹta àbí jẹrin ni lálẹ́. Àfi gbàù. Ẹrú ti ọkọ bá àwọn aráàlú. Ṣé ìta bá gbọ́ gbàù sí báyìí. Ẹ̀rọ òbí àwọn ará bí lóde ni. Náà wá páwọn olóṣèlú ni. Èyí ṣe torí Ọlọ́run. Ẹni tí ẹ kẹ́ máa dábòbò wa. Ẹlẹ́ tí ó ń káyà wá sókè. Ṣé ẹ kó rí bẹ́ẹ̀? Ìbùdó àgbà Nàìjíríà nìyẹn.
0: Ẹ já dókè lọ́rùn ká mú ìkéde àti ìpolongo ọjà. Nígbà tá a bá padà dé ibi aróko tì sí náà láti mú tó dẹ̀ jẹ́ pé a tún lórí ọ̀fẹ́ àti ṣe ojú òpúlẹ̀ fún ẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa lé náà láti bá wa dá sí. Ẹ má yí kò ìkànnì West Radio 89.3 FM. À ń bọ̀ ẹ kú kalẹ̀.

0: Eshiyon ti Eshiwambe pelwani kani West Radio 89.3 FM. Eyin la nfani lati bi gbo ikede ati ipolongo oja yin wa sile ise wa. Ka fi ti wa, ka fi gbe ti yin laruge. Eje ka se ojo opole fun eyin olugbo wa ninu ile. 0916 893 1000 tabi 0915 33 34 893 0915 33 34 893 lojo po Facebook West Radio 893 FM fan page eko juma o
1: e ma karo sa
0: e karo sa
1: e ma ku sheta
0: yes sir
1: ona le ko
2: my chief
1: e karo sa
2: yes sir
1: ni ya ti ti omo ni ni ako lo ka patamba lo e ku she
0: yes sir
1: seri to je ni logu ni bo se ma gba won omo yen kuro ni to wa eto abiye lo je ni logu kon wa ko sa ipa won ati agbara won ko gba won omo yen kuro ni to wa yen o gba won omo ti won lo wa lakata won a de ni awon security sta ni lorile ide ebi o ro pe ko ye ko ba ti gba won omo yen kuro nbe yen a ni civil defense alawon soldiers alawon tojo ofurufu ani different different kind of security sari lorile ide ki lo le toto yi eh se bawo international court se se mi yen ni ah o de wa ko awon omo almost 30 days back ka omo ede wa mere kele gbiyanju ko ba je ko awon omo ti won ni je won ma ko mo gbiyanju won ma wa gbeye ejo ko jọ tori Olorun both federal state kon gbe kon kon sa ma ti agbara wo kon lo gba omo iko beye o ki lo je ijọba to si lati do bi joba ti bere e bi o ba da fadi koko lori rede ele se ti se ti se ti ta be bu kon do abe bu ti je ni
0: o da e ja tu fe lomi
1: la awon to e kon tu fu wa bi eto agbo e wa ni e tu wa tu se ye
0: e ja fe lomi
1: e wa wa be je be wole kiri
0: e chiun
1: ko to lo ati ti leyin
0: e chiun baba hello e ti wole o
3: ki baba awon ni san
0: e karo ojo opo won da o
3: e jagun baba ni fe bere bere
0: yes sir
3: ni fe ka si gbo mi fe ka si ko gba tan bende ta ma si ni gbo o ka ma si mi tu o nti mo fe bere ni ki se ti di Atan ti ko ba
2: Ah,
0: ẹni tún wà pé ẹdákun ẹdákun ẹ tún wà pé a gbọ yín ká lè láǹfààní àti gbọ yín dáadáa ojú òpó ní mọ bínú 0916 893 1000 tẹ bá lò kan tí ò bá lọ ẹlòmíì 0916 893 1000 tàbí 0915 33 34 893 ẹ ti wọlé o.
4: Ẹ
0: káàárọ̀ sá.
4: Nǹkan tí olóyè olóyè sọ ni mo kì í yẹ kú sẹ.
2: Ẹ káàárọ̀ sọ.
4: Nǹkan tí olóyè Akintunde sọ ni pé bá ṣe máa ma wo àwọn ọmọ ẹ̀mí ìrọ̀rùn yìí. Àkọ́kọ́ nílẹ̀ Yorùbá ìwé ò ṣẹlẹ̀ sí wa rí lórí oníjẹ́ kó yà wá lẹ́nu. Ṣé bá ṣe máa wo rẹ̀ fún àwọn ọmọ ẹ̀ṣẹ̀ wà ní òtútù wà nínú òjò lójoojúmọ́? Ṣé bá ṣe máa wo rẹ̀ àti ṣé àti fẹ́dúrà? Òye ni ó Adéwọ́ Tìmọ́tìmọ́tà.
0: Ẹ ṣeun, ẹ ṣeun. Hello, ẹ ti wọlé o.
3: Hello, n tí mò ń sọ lọ rí ẹ dákun. Orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo orílẹ̀-èdè tó kù ní kí n ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí àwọn báńdíìtì kan kùtù wá kan ní àti ọmọ ẹgbẹ́ ìjọba. Ní tó bá jẹ́ pé àwọn ológun ní bẹ́ẹ̀ ìjọba orílẹ̀-èdè kan, ǹjẹ́ ológun lè fààyè gbà rú nǹkan bẹ́ẹ̀? Kí ni kó ológun ọ wá o? Kó ológun lè fààyè gbà ìbéèrè àkọ́kọ́? And then ẹgbẹ́ bí wọ́n ṣe ń bí àwọn èèyàn gbé tí wọ́n ń kó àwọn ọmọ wa ní sùkúl tí gbogbo ilé ẹ̀kọ́ ti gbẹ́dí títì pàì ìjọba wa ò sí nǹkan kan ṣe sí i wọ́n sì kera wọn ní adarí àti tó lè pàṣẹ fáwọn ọmọ ológun tí gbogbo ẹ̀ sì rí bó ṣe rí so yin to ye ka fi se yen bi won se wole 2027 ni won ba ka ko ye ko ri be e wo awon ma ti ati ko oni lo pe oni lo pe osu ka gerege ti amoye ti wa ni ahamo amo ojo odun.

0: olùkọ́ wọn wọ́n wà ń bẹ̀ wọn òun ò wojútùú sí kí wọ́n dákun wọn bá ní wojútùú sí ó gbà wọn yìí rẹ̀ ẹ tún wò ní ìsìn agbọ́ pé ní ẹdúró stage sí wọ́n ti tilé wọ́n ti tilé ẹ̀kọ́ pa kogi stage wọ́n ti ẹ̀ pa wọ́n pa teacher wọ́n pa vice principal ṣé bí ó ṣe mọ́ wá rírọ lórílẹ̀‐èdè yìí ni gbogbo àwọn tí wọ́n ń ṣèjọba lé lórí ni wọ́n ń pa nǹkan yìí ká ló wá kùtì ẹ̀fẹ́ sí ìṣèjọba lé lórí kí ààrẹ ọ̀dàkun kọ́ bá ní bójú tó tẹ wá rí ibi ìpínlẹ̀ tá a wà tó jẹ́ ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèjì àwa gan-an ohun wa òkò tó ṣẹlẹ̀ ní òní ní ìsìn àwọn ká jáde wọ́n ní kí gómìnà kọ̀wé kó fi pòólẹ̀ ẹ̀kọ́ gíní ìsìn kíni ẹ rí ṣe àwọn tí àwọn ará abẹ̀yẹ ò mọ̀ pé kí gómìnà wọn fi pòólẹ̀
1: ẹja fẹ́ lómi
0: náà ṣẹlẹ̀ ní ẹjọ́ ṣẹ̀gùn òní kí gómìnà wọn fi pòólẹ̀
1: káwa
0: yorùbá rí kalẹ̀ ń bí ìgbẹ́gẹ́ àwọn pákọ̀ yọ ṣe tá a máa ń hùwà tá a máa ń ṣe báyìí kò yẹ kó rí bẹ́ẹ̀
1: oyin
0: tó ń ṣẹlẹ̀ yìí federal level ni kì í ṣe state level.
1: Ẹja fẹ́ lómi náà fà
0: ní
1: ẹṣin.
2: Bàbá olóyè sàn ni
3: bàbá mi àtàkàlà
2: kò fọgbọ́n yóò ní já o.
3: Àmì àlọ́ iná sà.
2: Bàbá pìsẹ́ńtà lákàyè yóò ní dàrú.
1: Àmì ẹ̀ṣin.
2: Iléeṣẹ́ yóò sì ní jóná o.
1: Àmì.
2: Tẹ́rí ìmọ̀ràn ṣe ni mo ní pé ẹ mọ̀ pé tó bá tẹ́ ẹ bá ti wo fíìmù ìṣàwòrò dẹ́rí ẹ mọ̀ pé àkókò ìṣàwòrò dẹ́ ló dé nígbà tí ìlú rí bó ti rí yìí ní àkókò ìṣàwòrò dẹ́ lákòókò ọba aláfẹ́fẹ́ wọ́n ń gbé àwọn oníròyìn pé gbogbo ẹ̀ tí wọ́n ń fẹ́ yorùbá ọ̀gá ohun tó ṣẹlẹ̀ ni pé ohun tí aráàlú bá ní lọ́wọ́ láti fi kún jọba lọ́wọ́ ẹ̀jẹ̀ kí wọ́n sà á wọ́n má rí gbó pé àwọn ń gbà tẹ́ lọ́lù ẹnìkan à ń gbà tẹ́ nǹkan nǹkan rádà dámọ́ ni àròyìn tá a máa ṣe nìyẹn kẹ́ni àwọn ọlọ́run jẹ́mi àwọn èèyàn ni ó ṣòfò fẹ́ rí ohun tó wà ní ìsàwọn ọgbà ẹ ni pé wọ́n sọ fún ọba àtàwọn obìnrin nígbà náà pé nígbà táwọn bá tó gbogbo àwọn ìlú là ìlú ló darapọ̀ tí wọ́n gbé wọn ó dìgbà yìí tí wọ́n ó gbara wọn kò lọ́wọ́ gbogbo kàràdàdà yìí tó nítorí náà kì í ṣe pé láti dojúkọ ìjọba ṣùgbọ́n àwọn tó ní agbára níbi ètò ìbílẹ̀ wa ẹ má jẹ́ kí wọ́n sì máa dúró tí ẹ máa pariwo ẹnu pé kìnnìkan èmi sọ mo sọ fún ẹnì kan mo ní wọn ò ní nǹkan kan lọ́wọ́ ariwo láti ẹnu wọn kàn gbà wọ́n bá ní nǹkan lọ́wọ́ kí wọ́n gbọ́ta wọ́n lọ dán wò wọ́n bá dán wò tí wọ́n bá gba àwọn ọmọ yẹn kí wọ́n wá rò ó bọ́yá àdàgbò máa yìn wọ́n ni ìjọba gan máa yìn wọ́n ni àbí wọ́n ò jọbọ́ wa kó wọ́n ò mú wọn gbogbo ṣùgbọ́n ẹ̀mí èèyàn láti sọ pé ká gbà láyé nítorí náà kẹ́ni ó bá lágbára ti rí ìdìbílẹ̀ kó jáde ta lọ́wọ́n wà lọ́wọ́ o.
1: Ẹja tún fẹ́ lómi láǹfààní ẹ ṣé o bàbá 0916-893-1000 0916-893-1000 lójú òpó Facebook West Radio 893 FM fan page ẹ ti wọlé o. Ẹ káàárọ̀ sà bá gbóhùn sókè.
4: Sanyin Olúwadé ẹmọ lórúkọ tèmi.
1: Ẹ ṣeun.
4: Bàbá tó pè gbè yìí tó pè láàsì ọpọlọ yàn ní débà o.
1: Àmì.
4: Bàbá tí ń gbọ́ mi. Ẹ̀mí kúkú òjijì.
1: Àmì ọlọ.
4: Ẹ jẹ́ kí Yorùbá sóòótọ́ ọ̀rọ̀. Ẹ̀mí kìjọba fún yín láàyè. Ẹ jẹ́ àbẹ̀rẹ̀ àwọn àlẹ́ yìí. Fọ́nrán kan wà níbi 2 weeks ago. Níbi táwọn ọmọ burúkú yìí táwọn kan ti wọ́n ti mú wọn sùn. Ní Ondo State ní Yorùbá wọn lọ bá ìjọba yé dá tiwa táwọn fẹ́ wọn nǹkan lẹ̀ káwọn agbésùnmọ̀ méjì sùn ṣé dídán ni ká lọ sórí Facebook social media ká sọ̀rọ̀ kò tó sọ pé ó fẹ́ gba ẹ̀yà ẹlẹ̀ lọ́lágbára tó ní ni ẹ jẹ́ kí Yorùbá ó ronú dáadáa torí bàbá Ògúndé kọrin kan Yorùbá ronú tí bàbá Ògúndé fi kọ nígbà ni pé káwó lọ́wọ́ ò lè di president Yorùbá ló di president báyìí ṣáàtú àti ìrònú rà náà nìta torí kò yé mi tí bá ń pa gbogbo Yorùbá ronú Yorùbá ronú kò sí yé mi ṣé Yorùbá ronú àfún àwọn Yorùbá gọ́vnà ní agbára láti lo weapon tẹ bá wo security activity àwọn ẹnúgun torí kó ń tẹ̀lé president wọn fún láṣẹ láti lo sophisticated weapon ṣé yíbò ronú nìyẹn ni àbí haúsá ronú àbí yorùbá ronú. ẹ já sóòótọ́ ọ̀rọ̀ ẹ máa gbé tó.
1: ẹ ṣeun ẹyin ẹ fẹ́ sọ nǹkan kan ẹ jẹ́ kí asáré jọ ilé ìmọ̀

0: kò tó di pé a gbé ìpè míì ìgbésẹ̀ lẹ́yìn tí ilé aṣòfin àgbà gbé tán pàṣẹ pé kán fi kélé òfin kán fi mú ẹni tí í ṣe ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí fún àjọ NNPC ìyẹn Kyari lórí owó kan lè tó tó ₦210 trillion ojúwo lẹ fi wẹ̀ jágbé pè iná. Ẹ lọ́wọ́
1: olóyè Sani.
0: Ẹ ti wọlé ẹ ṣeun.
1: Olóyè Sani.
2: Bàbá.
1: Bàbá rẹ̀ agbè.
2: Àmì àbá mi.
1: Ìyẹn á yín lẹ́nu rẹ̀.
2: Àmì àbá mi.
1: Ọ̀gọ̀rọ̀ á lọ lẹ́nu rẹ̀.
2: Àmì àbá mi.
1: Mo fẹ́ sọ nǹkan kan. Èyí ló pé 39 years àwọn ọmọ ìyàwó ìyàwó sọ ohun tí mo sọ. Ṣé bá rántí pé àwọn ọmọ tẹ́ tírénì.
2: Bẹ́ẹ̀ni.
1: Àmọ́ a di problem fún yín lẹ́yìn ọ̀la. Ẹ olóyè Sani kì í ti sọ dáadáa. Láti ìgbà tí regional government bẹ̀rẹ̀. Vision àwọn olówó ni ó ní foresight nípa ọ̀la. Akíntola ambition ló ní. The same thing ní Ṣáda Akíndé ambition. Akínlóye ó ní prophet of the kí wọ́n ti ń pe orúkọ eléyìí ìbò yìí náà tó náà lẹ́ta gbogbo wọn rí aláìsàn dáwọ́lọ́wọ́ sọ. Ṣé kò yẹ kí Yorùbá ronú báyìí? Ṣé mo pàrọ̀ olóyè Sani?
2: Bẹ́ẹ̀ ni sáà.
1: Ṣé kò yẹ kí Yorùbá wá ronú báyìí? Ṣé bí ẹ lọ ohun tí bàbá yẹn sọ lẹ́ẹ̀kan tẹ́lẹ̀ fojú rí ni? Kí ló dé táwọn stéètì kan lo sọ bí ló yẹ pọ̀? Tí Tinubu ò rẹ̀ aláwọ̀ ilẹ̀ rẹ̀ ọ̀rẹ́ ní ẹ̀ nítorí pé difficult to write láti ìgbóná lo sọ bí ló yẹ pọ̀ tẹ́ ẹ lè mà. Wọ́n dẹ̀ máa ń kó òwe kan o. Wọ́n ní tí bá ṣe ń toro ọmọ àlè rẹ̀ yóò ti dàgbà.
0: Ó dà ẹ ṣeun ẹ ṣeun orí rédíò lẹwà ẹ ṣeun ẹ ṣeun. Ẹyin ẹ sáré fèsì sí ilé tí mo bèrè
2: ọ̀nà. Kó o sọ̀rọ̀ ń bẹ̀. Ẹni tí ó sì Nàìjíríà ń tẹ́lẹ̀ bí wá. Mélòó Kyari ò sí Nàìjíríà? Àwọn náà bí kò sí Nàìjíríà lọ́dọ̀ nǹkan la rẹ́st yẹ wa. Ṣé ìṣèwọ́n múra wá ṣe rí ni yàtọ̀ sí mi?
0: Ẹ̀yà gbé pè iná. Hello, ẹ ti wọlé o.
3: Àfojúmọ́.
0: Ẹ káàárọ̀ sà.
3: Bàbá ọmọ bàbá olómi.
0: Tọ́pẹ́ Ọláwọlé ló wà ń bẹ̀ kí ṣe ọmọ bọ́ olómi yìí.
3: Ṣé Tọ́pẹ́ Ọláwọlé ń sọ́rí?
0: Yes sir.
3: Olóyè Sani.
2: Bàbá mi láti Agbẹ́tẹ.
3: Yóò dára fún. Àtọ́fà kú iṣẹ́ ìlú.
0: Ẹ ṣeun.
3: Ní pápápá látàpẹ̀rẹ̀ náà ní àná Bọ́lárìn wáyé. Mo fẹ́ kẹ́ bá ní fojú nínú wo ìròyìn ìta tó gbọ́ lánàá. Pàápàá jùlọ òṣì ọmọlẹ̀ ó fi ọ̀rọ̀ kan kín ọ̀rọ̀ kan lẹ́yìn. Nítorí tó bá yẹ pé òkú ni Kyari kan lọ gbé wá. Náà ká bọ́ sí owó tí wọ́n sọ̀rọ̀ rẹ̀ tó dà 10 trillion.
2: Trillion.
3: Billions.
2: Trillion. 210 trillion.
3: Ten trillion. Olóyè Sani. Ìjẹ́ àwọn aráàlú ṣé òye yé wọn nípa àwọn àṣírí tí ń jáde síta báyìí láti gun àkóso ìjọba tó lọ lọ́wọ́. Ṣé òye yé àwọn aráàlú wà yíká? Mo fẹ́ ká máa dé o. Ẹ máa bẹ tó bọ̀.
0: Ẹ ṣeun ẹ yá gbé ilé mọ. Hello.
4: Ọlọ́sẹ̀ máa fojúmọ̀.
0: Ẹ kọ́ ojúmọ́ sà.
4: Orúkọ tèmi ni Adé láti ju àdìdé báyìí. Ṣé rí nípa ọ̀rọ̀ tí wọ́n pọ́n ẹnìkan ní ẹ̀ka àṣẹ ní Enugu fún ọ̀fẹ́ nìkan níbòmí. Nígbà tí mo kéré lóńdó sí tí mò ń tẹ̀lé àwọn ọmọ mi. Tí o bá máa ṣègbéyàwó tí o bá máa pa ẹnìkan kalẹ̀ kó lọ ṣojú ẹbí ọmọ wa ọmọ lọ́lá. Àjọ ọ̀rọ̀ gbogbo ẹbí ló máa ń jẹ́. So ìgbà sílẹ̀ Yorùbá yìí ní Nàìjíríà tí o bá máa pa ẹnìkan kalẹ̀ kó lọ ṣojú oríjọ̀kan ní ẹni ẹ̀lẹ́ṣàn. Ó yẹ kí gbogbo wa máa fà kalẹ̀. Owó kọ́ akéèyàn máa dágbádá bolẹ̀ kọ́ ló yẹ kó máa ṣe. Òun tó kó bá Yorùbá nìyẹn ǹjẹ́ ọmọ tẹ́ fà kalẹ̀ yìí á ò yìí ló yá àtúnṣe Yorùbá rẹ̀. Kò ní bàjẹ́ fún yóò.
0: Ẹ ṣeun ẹ ṣeun. Hello.
5: Hello.
0: Ẹ káàárọ̀ sà.
5: Ẹ kú iṣẹ́.
0: Ẹ sà mọ̀ ṣeun.
5: Bọ́lá mi kò ní sun yín kò ní rẹ̀yìn.
0: Àmì Ọlọ́run.
5: Olóyè Sani.
2: Bọ̀dá mi Bọ́lájí.
5: Ìmọ́lẹ̀ ayé ayọ̀nà North Nigeria.
2: Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ sá o.
5: Mo travel láti jẹ́ inú.
2: Àdúgbò lọ́wọ́ lọ́wọ́ bọ́lá aṣọ yín dé o.
5: Olúwa ṣeun. Àti wà ń bàdàn báyìí.
2: Ẹ káàbọ̀ sá.
5: Ẹ máa kú iṣẹ́ o.
2: Iṣẹ́ ló.
5: Olóyè Sani ẹ má jẹ́ kọ́ fún yín o. Nàìjíríà ṣe. Gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà wọn ṣe dáadáa. Ẹ rí i pé mo sọ ìṣípayá kan fún yín. Tí mo sọ lórí ètò yìí láti láti àmọ́ tí ń sọ kò tí ì le tó báyìí. Mo ní mo sùn wọ́n náà ní jẹ́ ká rírú ẹ̀ o. àwọn ará tí
2: kọ mo ní ẹra sọ lójú ẹra pẹ́sọ sàyẹ pẹ́sọ.
5: Ok, ẹjẹ́ ń fò ṣùgbọ́n ẹjẹ́ káwọn federal government kan múra sọ́rọ̀ bá ń dí ìran táà ń rí yọ lọ́wọ́ tí ó lọ sí ìmúṣẹ àti lack of security jù kò dáa.
0: Ẹ ṣeun. Ààyè ẹ fèsì sí ìyìn ọ̀ká tó mọ̀ lọlé.
2: Ṣé mélèkì àríyàn yọmú ẹ̀ǹtẹ̀yìn gangan mọ̀ fúnra yín pé kò sí ilé ẹnìkan lọ mú wá ìmúra ẹni ṣeré nìyẹn. Ẹni tó ní pé kán fóun ní àṣẹ kóun wọ̀dú. Ìjẹ́ ìmọ̀ pé wọn kò gí lánàá. Wọ́n kò gí lánàá. Kò gbé tó wà lánàá yẹn. Ṣẹ́bi lómi. Civil defence náà fi AK-47 ṣọ́n bẹ́ẹ̀. Ẹ tó lè fẹ́ lè fòpò káwọn ọmọ wá nìyẹn.
0: Ẹ já dójú òpó Facebook. West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page. Àwọn àtẹ̀jíṣẹ́ pọ̀ ń bẹ̀ já sáré mu ká tó gbé ìpè mí ọjọ́ tí ń lọ. Taiwo Ajao Ògbó Atiyin. Wọ́n láǹfààní láti kàn sí wa ní ojú òpó Facebook. Ẹ ṣé o láti agbègbè wọ̀ fún olódó nílẹ̀ Ìbàdàn. Ẹ ṣeun. Bákan náà, aríyá àtẹ̀jíṣẹ́ ṣeun Ọládipúpọ̀. Àwọn náà kí wa láti agbègbè Gbarimú nílùú Ìbàdàn. Ẹ ṣé o. Àlè ti Adédàmúlá Òkunlọ́lá wọ́n láǹfààní láti kí wa nínú òkulò. Ilé tẹ́ndà ń ṣàlàyé o ipa àwọn orílẹ̀-èdè Nàìjíríà wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ wa láti dákun jọ ọ́ kan ṣàánú fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà ìpè gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ yìí o kó dàbí pé gbogbo nǹkan kan dúró darí ni tí ò sí eléyìí tó ń ṣiṣẹ́ ní apá ibẹ̀ ṣé ti ètò ààbò ní ká sọ ni tó jẹ́ pé ó ti dá wàhálà sí agbada àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí àwọn ọmọ wa gan tẹ́rù ń bà wọ́n láti lọ sí ilé ẹ̀kọ́ títí tí ọmọ mi ò fi dé láti ilé ẹ̀kọ́ ni ìyá rẹ̀ yóò mọ wọ̀nà fẹ̀fúfẹ̀fúfẹ̀fú. Bákan náà ni ló dẹ̀ rí ní ti ọ̀dọ̀ àwọn àgbẹ̀ náà jẹ́ pé bàbá ṣe ń ṣiṣẹ́ lọ lóko lọ́mọ gbójú sókè ní pé ọrọ̀ ajé náà wípé òun náà ó mọ̀ dúró darí ni o. There is nothing to write home about you. Ení ti ọrọ̀ ajé náà pé ìjọba àpapọ̀ wọ́n gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ kankan ní orí rẹ̀ kan ṣe lè tó tọ̀. Bákan náà ti Sulaiman Sherif náà àwọn náà kíwa o pé kò sí ọmọ lè tó jẹ́ pé ó yẹ kó mọ bẹ̀rù ṣùgbọ́n bí nǹkan ṣe wá rí yìí ọmọ ti ṣorí bí ó ṣe sọ pé òun fẹ́ ṣorí o tọ́jú pé bí àwọn jàǹdùkú bá ṣe ń ya wọ ilé ẹ̀kọ́ pé ogun ẹ̀ ló ti ń dá ìbẹ̀rù bojó lẹ̀ o tó dẹ̀ jẹ́ pé lásìkò yìí wọ́n gbọ́dọ̀ ṣètò ìrólágbára fún ààbò ti aráàlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ ṣe ohun tí ẹ bá wa dá sí ti àárò ní ọjọ́ ti lọ àlè láǹfààní àti gbé ìpè kankan mọ́ ẹ ṣeun. Á pàdé láyé aago mẹ́wàá láṣẹ ọlọ́run lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n tó jẹ́ pé ẹ tún lè láǹfààní láti mọ pè wọlé mọ̀ dá sí àwọn ètò tó tún ṣẹ́gun àti àwọn ọ̀rọ̀ míì tí a bá mú wá. Aago mẹ́wàá sí mọ́kànlá ni ìjókòó ọ̀jọ̀gbọ́n láàárọ̀ nítorí pé a fẹ́ dé gbòòrò tí a mú yín láti lọ darapọ̀ mọ́ nǹkan tó lọ ń gbòòrò. Ọlọ́run
2: ẹ ṣe ẹ̀yìn ara lè tẹ́bá àdá ṣètò tẹ̀yìn lábẹ́ ọlọ́run aago mẹ́jọ ọ̀la àtúnṣe mi bọ́lọ́n bá yàǹda.
0: Ẹ ṣeun gbogbo ẹyin tí ẹ pè wá tẹ́ bá wa dá sí ẹ ṣé o gbogbo ẹyin tí ẹ pè tá láǹfààní àti ìgbẹ́ má bínú gbogbo ẹyin tí ẹ kàn sí wa lójú òpó Facebook ẹ ṣeun àmọ́ lóore títí aago mẹ́wàá tó padà wá lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ Bàbá Chaplain MC Noodles ni orúkọ tèmi kẹ́ni ọjọ́ rere.

0: jẹ́n sí ojú òkú lẹ̀. Ẹ jẹ́n sí ojú òkú kọ́ mo fẹ́ sí. Ọ̀jọ̀gbọ́n, ẹ bá kí àwọn ọmọ Nàìjíríà kú ojúmọ́.
1: Tó akọ. Tí gùdẹ́dẹ́ àsìkò yìí ní gbogbo ibi tí ọwọ́jà àti ìkànnì yìí bá fẹ́ dé wípé ọdẹ ònùbí ojú òní ti wà láṣẹ Elédùmarè. Kí yín kàbọ̀ sí orí ètò yìí lẹ́ẹ̀kan sí. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.
0: Ẹ̀rọ ti dákọ̀ yín.
1: Olúdayọ̀ Olúsanya ń lorúkọ tèmi. Ẹ ṣe.
0: Ẹ ṣeun tá a pè yín ti ẹ̀dẹ̀ jẹ́ wa. Ẹ ṣeun ọ̀jọ̀gbọ́n.
1: Ẹ̀yin náà ṣeun tẹ́ ẹ pè wá.
0: Ní àti gbòm. Bàbá wọn níṣẹ́ láàárọ̀ yìí. Kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ o. Ọ̀nà pé bíi méjì. Láfin ní pé ó da bàbá wọn nìṣàn. Ẹ̀yin náà lọ dáhùn ìpè lọ ṣojú wa lápá abẹ̀ o. Wọ́n nínú àwọn ọ̀jọ̀gbọ́n ń bì kan. Ńlá ni pé àwọ̀ wà lórí ètò àádìlé mú. Bàbá wọn nìṣàn ẹ̀yà ẹ lọ ṣojú wa ń bẹ̀. Gbóhùn bàbá wọn nìṣàn lọ́sẹ̀. Tèmi tọ́pẹ́ Ọláwọlé ọmọ bàbá Chaplain. MC Noodles ni orúkọ tèmi. Wọ́n máa jà nímọ̀ ẹlẹ́jọ́ ànímí nípẹ̀tù àròdò abẹ́já gbóró lómi. Ìyẹn ìlú òpẹ̀tù ìjẹsà sètè. A sọ̀rọ̀ gbogbo ti rí ti rí, a sọ̀rọ̀ gbogbo ti mọ̀ ti mọ̀. Ẹ̀yin lẹ́jọ́ Elédùmarè lèmi tí ò lè fọ́ láéláé. Olú ọmọ rèé láàrin àwọn pèdèpèdè. Ẹ̀rù jẹ̀jẹ̀ lọmọ Ọláwọlé o. Ọmọ wọ̀ lómi lómi gbòòrò tìtìtì. Àfijọ́ Ẹlẹ́dẹ̀ ni mí. Mo rapá Láwọlé Ẹlẹ́dẹ̀ fi gbogbo ráṣẹ̀ dé Yorùbá. Mo pèdè ní gbàgede. Gbàgede mo rọ́mi Ẹlẹ́dẹ̀ mo ní kó bá a redé. Ẹdé mo jẹ ló jẹ́ kéde ẹnu mi pegede kó yàtọ̀ sí dèkéde. Torí ajédé ni mí ti felegede ṣoge. Pèdèpèdè táwọn apèdè fi gbọ́ àbá pèdèpèdè ń tẹ́lẹ̀ dé ẹnu ẹ̀ fi pèdè. Ẹ jẹ́ àrìn pápápá. Ẹ jẹ́ sáré dí àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ rí nínú ìtàn. Láti àyá àjẹjọ́ ta ti tàtàkùsẹ̀ kúrò lórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n. Ẹ tẹ́ ẹ bá gbàgbé. Ìjẹ́jọ́ ẹni ọjọ́ kẹrin oṣù kẹfà. Láti ọjọ́ kejì rẹ̀ létí ṣe ọjọ́ karùn-ún oṣù kẹfà. Ọdún 2026 àwọn ìṣẹ̀lẹ̀ wọn ló ti ṣẹlẹ̀ rí nínú ìtàn. Lé tó yẹ kẹ gbọ́ tó yẹ kẹ mọ̀. Ẹ máa lọ sí kan ní Facebook West Radio 893 FM fan page. West Radio 893 FM fan page. Lórílẹ̀-èdè Nàìjíríà ní ọjọ́ karùn-ún nínú oṣù kẹfà. Ẹ jẹ́ oyé wa o. Wípé ó dá lórí ìkọlù àwọn agbébọn sílé ìjọsìn St. Francis Catholic Church léè ti ń bẹ ní ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo níbi tó jẹ́ pé wọ́n ti ṣekú pa ọgọ́rùn-ún ọ̀pọ̀lọpọ̀ nínú wọn dẹ̀ fi ara pa. Bẹ́ẹ̀ bá gbàgbé ìkọlù ọ̀ nígbà náà. Ó mi orílẹ̀-èdè Nàìjíríà títì tó jẹ́ pé ó bẹ̀rẹ̀ sí ní ṣe oníkálukú ní àhín pé a nínú ilé ìjọsìn. Kò tẹ̀ wá sí bẹ̀rù mọ́, kò sí páyà Ọlọ́run mọ́, kò síbi táwọn nǹkan burúkú yìí tí wọn ò ti lè ṣọṣẹ́ wọn. Jẹ́ pé gbogbo wọn ló bẹnu àtẹ́lù kọlù burúkú náà. Mo lákàkì. Abátúwà lè di àgbálá ayé. Nínú ìtàn lálẹ́dí àgbáyé ọjọ́ karùn-ún oṣù kẹfà. Ọdún 1967. Ọjọ́ karùn-ún oṣù kẹfà. Ọdún 1967. Òun ni. Ilẹ̀ Israel ó ṣe bẹ́ẹ̀. Ó ṣe ìkọlù alágbára ńlá. Wọ́n ṣèkọlù ọ sílẹ̀ Egypt o. Tó jẹ́ pé ó gún ọ̀hún ọjọ́ mẹ́fà iná fi jà á. Tó jẹ́ pé ó mú onírúurú àtúntò. Òun mú dé báyìí àárín gbùngbùn ìlà oòrùn lásìkò ìgbà náà. Bákan náà ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 1916. ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 1916 ilẹ̀ aráàbò láwọn tó jẹ́ àwọn ológun aráàbò wọ́n mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbójú agan sí ìpàṣẹ ọ̀tọ́mà léyìí tó jẹ́ pé fún àgbáyé alákọ̀ọ́kọ́ ìyẹn ní ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 1916. Bákan náà ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 1916 yẹn kan náà ni wọ́n ṣètò ìbúrawọlé fún ẹni tí léyìí tó jẹ́ pé a lè pè ní àkọ́kọ́ nílé ẹjọ́ gíga léyìí tó ga jùlọ nílẹ̀ Amẹ́ríkà ìyẹn US Supreme Court ní ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 1916. Ẹjẹ́ lọ sí ọjọ́ kẹfà June 6 lórí. Lẹ́ẹ̀dẹ̀ Nàìjíríà.

lórí ìrántí àwọn àsìkò léyìí tó jẹ́ pé ètò ìdìbò ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 1993 àti àwọn làásìgbò léyìí tó láǹfààní àti tẹ̀lé tàbáwá wo àlèdí àgbáyé ọjọ́ kẹfà oṣù kẹfà ọjọ́ kẹfà oṣù kẹfà. Ní ọdún 1966, ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 1966, ẹni tí ṣe ajàfẹ́tọ̀ ọmọnìyàn James Meredith yé ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 1966 iná yànbọn fún o lásìkò lè tí wọ́n ṣe ìwò ìdẹ́yẹ sí ẹlẹ́yàmẹ̀yà ìyẹn ní ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 1966. Ọjọ́ kẹfà oṣù kẹfà yẹn náà ó dá lórí ìbẹ̀rẹ̀ ètò ìfilọ́lẹ̀ ètò àlàáfíà ní àǹfààní láti ṣe fún ilẹ̀ Galilee. Bàbá lọ sí ọjọ́ keje oṣù kẹfà lórílẹ̀-èdè Nàìjíríà ọjọ́ keje oṣù kẹfà 14 ọjọ́ keje oṣù kẹfà ọdún 2014 ògbólógbòǹgbò apò oògùn òyìnbó ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn pharmacist tó jẹ́ pé tó máa ń kéde tó tún máa ń ṣe bẹ́ẹ̀ ṣe ìpolongo tako lílo àwọn oògùn léè tó jẹ́ òfegè ní ti Atafit drug campaigner ló jẹ́ pé ó dágbére fáyé ní ọjọ́ keje oṣù kẹfà ọdún 2014. Talẹni náà Dora Akinyele dágbére fáyé ní ọjọ́ keje oṣù kẹfà ọdún 2014. Ta bá lọ sí àlèdí àgbáyé lálèdí àgbáláyé ọjọ́ keje oṣù kẹfà ọdún 1942 ó dá lórí ìjáwé olúborí nínú ogun léè tó jẹ́ pé ilẹ̀ Amẹ́ríkà láǹfààní àti borí ìyẹn ọjọ́ keje oṣù kẹfà ọdún 1942. A bá tún tẹ̀ wájú tá a bá lọ sí ọjọ́ kẹjọ oṣù kẹfà ọjọ́ kẹjọ oṣù kẹfà nínú ìtàn lórílẹ̀-èdè Nàìjíríà òun náà dá lórí gbogbo àwọn akitiyan àti pọ̀pọ̀sísẹ́ ètò tá a lè mọ̀ sí activities yó tó fi dórí ìpolongo ṣáájú ètò ìdìbò léè tó wáyé ní ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 1993. Lálẹ́dí àgbáláyé mo fẹ́ rí gbogbo ẹ̀ pápápá nítorí ìjọba àsìkò wákàtí kan dondo ìlanílàárò ní adẹ̀gbọ́dọ̀ dé gbogbo bí ó yẹ kádé adẹ̀gbọ́dọ̀ dá ẹ̀yin tẹ̀ ń bẹ lé náà lágara ó wà lójú òpó Facebook West Radio Campaign bẹ́ẹ̀ tí ìwò ẹ máa fọn kálé ẹ máa fọn káko ẹ jẹ́ kí àwọn èwe máa gbẹ́tò yó àwọn ìtàn tó ti ṣẹlẹ̀ rí nínú ìtàn àmọ́ lórí ọ̀fẹ́ àti ṣe àkọọ́lẹ̀ àti àkàálẹ̀ ti àgbáláyé ọjọ́ keje oṣù kẹfà ẹ̀jẹ̀ á lọ sí ọjọ́ kẹjọ inú mi àgò ọjọ́ kẹjọ oṣù kẹfà lálẹ́dí àgbáyé ní ọdún 1968 ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún 1968 lọ́jọ́ yẹn gangan iná máa láǹfààní láti fi kẹ́lí òfin mú afurasí lé tó jẹ́ pé ó lọ́wọ́ nínú ìṣekúpa Martin Luther King Jr. ìyẹn ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún 1968. Tàbá lọ sí ọjọ́ kẹsàn-án oṣù kẹfà lórílẹ̀-èdè Nàìjíríà náà ìtàn jẹ́ óyé wa wípé torí ọ̀rọ̀ June 12 náà ni o òun náà ìlàríkà nínú ìtàn lápá ibẹ̀ ṣùgbọ́n lálẹ́dí àgbáláyé ọjọ́ kẹsàn-án oṣù kẹfà

ọjọ́ kẹsàn oṣù kẹfà ọdún 1815 ọjọ́ kẹsàn oṣù kẹfà ọdún 1815 àpéjọ àwọn aláṣẹ ilẹ̀ Fetlam wọ́n mọ̀ láǹfààní o láti ṣe bẹ́ẹ̀ láti buwọ́lu eléyìí tó tún mú àtúntò alágbára ńlá dé bá ìṣèjọba nílẹ̀ Yúróòpù lè tó jẹ́ pé ó wáyé lẹ́yìn ogun lè tán pè ní Napoleonic War. Ìyẹn ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún 18. Tún lọ sí ọjọ́ kẹwàá ìyẹn àyá àná nínú ìtàn lórílẹ̀-èdè Nàìjíríà ọ̀rọ̀ June 12 náà ni. Ṣùgbọ́n tá a bá wo àlèdè àgbáláyé lálèdè àgbáyé ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún 1940 ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún 1940 òun náà ó dá lórí ẹgẹ́ bí ilẹ̀ Italy bọ́n ṣe rárí wogun àgbáyé ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ pé ilẹ̀ Italy kéde ogun wọ́n kéde ogun nígbà náà lórí ilẹ̀ Bírítéènì àti ilẹ̀ Faransé ìyẹn ní ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún 1940 àbátútẹ̀wájú. Ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún 1967 ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún 1967 a sọ̀rọ̀ ogun ọlọ́jọ́ mẹ́fà kan lẹ́ẹ̀kan ló jẹ́ pé ó wáyé láàrin Arabu àti Israeli wọ́n pẹ̀tù sáwọ́ ogun ọ̀hún o tó jẹ́ pé ogun ọ̀hún òpin dé bá ní ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún 1967 abátúwò ọjọ́ kẹwàá oṣù kẹfà ní ọdún 2010 òun ló dúró gẹ́gẹ́ bí ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti FIFA ìyẹn FIFA World Cup alákọ̀ọ́kọ́ eléyìí tí ó wáyé lórí ilẹ̀ Áfíríkà ó wáyé o ìṣíde rẹ̀ wáyé ní ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún 2010 abáwo ọjọ́ kọkànlá ìyẹn àyá ìní nínú ìtàn lórílẹ̀ ìtàn orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀yìn òun dá lórí ókọ̀lá sí ètò ìdìbò June 12 ọdún 1993 abáwa wo nínú ìtàn àlèdè àgbáyé nínú ìtàn lálèdè àgbáyé ọjọ́ kọkànlá oṣù kẹfà ọdún 1963 ọjọ́ kọkànlá oṣù kẹfà ìyẹn àyá ìní gangan nínú ìtàn lálèdè àgbáyé. John F. Kennedy ó láǹfààní ní pé kan lè tó jẹ́ pé a lè pè lélè tó lákàkì tó ní kìmí sí ẹ̀tọ́ ọmọnìyàn náà ni ó tó jẹ́ pé ó ń pè fún wípé ìfọ́jú mi èmi ò jù ọ́ kó kú ò lọ́rọ̀ ẹ̀yà lálẹ́ ọ̀kan náà ni gbogbo wa ló láǹfààní láti pè ìpè ọ̀hún ní ọjọ́ kọkànlá oṣù kẹfà ọdún 1963 ọjọ́ kọkànlá oṣù kẹfà bátúwò ọjọ́ kọkànlá oṣù kẹfà ọdún 1987 Margaret Thatcher ó láǹfààní láti borí nínú ètò ìdìbò lélẹ̀ tó jẹ́ pé ó ní awuyewuye lásìkò ìgbà náà ó láǹfààní láti jáwé ọjọ́ kọkànlá oṣù kẹfà ọdún 1987 abátúwò lọ tàwó lọ sá.

ọjọ́ kọkànlá oṣù kẹfà ọdún 2010 náà. Òun náà dá lórí ìbẹ̀rẹ̀ ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti FIFA ìyẹn nínú tàn. Kò jẹ́ bó ṣe lóun ó jẹ́ nínú tàn láti ìjẹ́jọ́ tá a ti takúsẹ̀ kú olórí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n títí di èní ta láǹfààní láti padà wá. Akukọ gàgàrà ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n tún fẹ́ gorí ọ̀pẹ lọ́rẹ̀ létéńté láàárọ̀ ọjọ́ tòní. Ojú rẹ̀ yóò mọ tó lé yóò mọ tó kó àmọ́ olórí ọ̀fẹ́ láti pẹ̀kẹ́lú àwọn ilé tó ní ṣe pẹ̀lú ètò òṣèlú a mẹ́nuba tètò ààbò ẹ̀gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé ètò ààbò yìí ni ló kan onílé tó kan àlejò ó kan gbogbo wà ó tún kan jẹ́jẹ́ gan ni mo jókòó mi ṣùgbọ́n tó bá di aago mẹ́wàá àbọ̀ a láǹfààní láti dókè lọ́hùn láti mú gbogbo àwọn iṣẹ́ tá a ní wá la fẹ́ jẹ́ fún yín láti jẹ fún yín. Bàbá ti wá padà dé. Àtẹ̀mí àtọ̀jọ̀bọ́ tí ń gbẹ nínú kulu ìyẹn ọ̀jọ̀gbọ́n Olúdayọ̀ àtẹ̀yìn náà tẹ́ jẹ́ ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń gbọ́ wa nínú ilé. Mo ṣe àgbéyẹ̀wò sí àwọn ọ̀rọ̀ tó ń lọ káàkiri ọ̀hún lè tó jẹ́ pé oníkálukú yóò lè mọ sọ tiẹ̀ lọ́nà tó bófin mu ni ó láì tako ẹnikẹ́ni láì kọlu ẹnikẹ́ni. Ẹ má gbàgbé tó bá di aago mọ́kànlá a lọ darapọ̀ mọ́ wọn nínú gbọ̀ngàn sí àwọn aṣojú iléeṣẹ́ West Radio ti wà ńbẹ̀ tó jẹ́ pé a lè mọ mu wa fún yín bí àwọn nǹkan ti ń lọ nínú gbọ̀ngàn lórí ọ̀rọ̀ ètò ààbò náà ni ó town hall meeting ni ìpàdé lórí ọ̀rọ̀ ètò ààbò ibo la ń lọ ibo la fẹ́ gbé kà ẹ̀yin náà dẹ̀lé láǹfààní láti mọ ṣèbéèrè wípé ó dá o tó bá jẹ́ pé ẹ̀yin náà lórí ọ̀fẹ́ láti wà nínú gbọ̀ngàn àwọn ìbéèrè wo ilẹ̀ lè fẹ́ béèrè àwọn ìbéèrè wo inú tawọ́tasẹ̀ nínú yín lórí ọ̀rọ̀ ètò ààbò.

0: Akin pe eka bo pada lati oke lohun ta ti lo gbo ikede ati ipolongo oja eje kaye amo mu ni okokan ijeje ka bere lati ori ile to je pe gbomogbome o nfi ojojumo ran mo si ni eto abo na ni tori e na lo je pe ipade gbogbo le ti o waye le ni town hall meeting to je pe a darapo mo laago mokanla to je pe tori e na na se se agbekale re pe a gbodo kawo ko mo nworan ege bi kini bo ti nlo ojogbon oludayo o mo pe eyin na o ti gbo ikolu awon agbeban sile eko to je pe won ti se ku pa gbakeji oga agba ile eko ohun ati awon mi lapa ibe se ka wa so pe awon ise okoku yi tori igba ta ba gbo ile ise ologun won ni pe ah awon ti se be awon pa awon kan ninu awon ise okoku ohun ile America na awon na so pe ah awon na se ku pe ninu awon ise okoku bo ba se pa kan nikan turu na mo po si se ka ni pe won ni alati leyin abi ka ni apa o ka won kini ohun mo ni woye ti yin oju wo le fi wo
1: ha sheri ko si nkan to nje pe apa o ka won mo ko si ibere to ye ka bere na ni pe tori te ba wo gbogbo won pa won yi ko dabi igba to ye ko boya oro yen o ri be ko fe dabi igba to ri be ni woye temi
0: pe ko dabi pe won pa kankan ninu won
1: ko fe da be tori pe ti abawo dada o da awon foran kan wa te ma ti ri ibi ti awon agbesumo mi ti won pa rojo si to de je pe drones ni won fi geti kini lo fi ya gbogbo bi ton wa ton bi ti ko si awon ti won jigbe abi nkankan nibe o kini o di kilo da won duro ni ru bi be yen lati act oro mi o ti ye yin now a video kan iru ikan to si lo viral lori ayerigara nibi ti won ti fi monitor agbesumo mi yen nigba ti o fe lo ra nkan nita fun awon eyan e now won capture won fi kini yen wo debi pe igba ti o kuro lodo won oke won lo ele emu awon to wa nibe kini igbese ti to ba pe boya looto e fe yanju awon eni won ba awon to wa nibe yen ko sa awon ti won jiko nibe kilode te yanju won mo be so lati ma ko ma fun a nigba mi emi akojo ko ma ko se kini se ede yanju because looto awon apa bi kan wa te ka e ma mo pe awon ise ile ise omo logun sise won yanju awon kan amo lopo igba emi o ti e nigbagbo ninu ka ko ma salaye ma so wipe
0: a nje nigba
1: kan ile ise omo logun Nigeria won ti yanju gbogbo awon kini itan ke ti e to gbo pe igbese bayi ni won gbe amo laye ode oni oro lasan ohun la kan gbo kilode to fi je pe oro lasan la si ngbo titi doni oro yen to me bi igba te pe a ko n iroyin boya ki n ko so pe iwe iroyin gan won kan ko
0: nkan
1: tori pe to ba je pe won ba yanju awon eni a ti ri pe won diku lapa bi bayi se ko ti yeyin sin na le ni a won ti diku ni apa oke oya ni ibi kan ni
0: ipele bayi o
1: latari pipa
0: tan abi oku awon tan ti pa gan
1: se o ti yeyin sin wi pe oke nígbà tí a wò wá rí pé bí ibùba wọn ó fẹ́ tó bí ogún o àmọ́ ní báyìí ní pípadàpọ̀ wọn ó ti dínkù sí mẹ́tàdínlógún ṣe mọ̀ ká máa wò pé ó dàbẹ̀ ni pé a ti ní achieve nǹkan tí a fẹ́ àmọ́ nígbà tí ẹ bá kàn sọ pé ẹ̀ ń pa wọ́n à ń pa wọ́n iléeṣẹ́ ọmọlógún ń pa wọ́n wọ́n ń pa wọ́n tán dẹ̀ tún tó jẹ́ pé ojoojúmọ́ tẹ bá ṣàkíyèsí ẹ rí pé lákòókò tán máa sọ pé wọn tún ti iléeṣẹ ọmọlógún tuntun pa àwọn bíi mélòó
0: kan
1: lẹ wá máa rí pé wọn wá ṣòro ju bó ṣe yẹ lọ ẹ wá máa wé pa ṣé ó pọsibú kí wọn máa fojú èèyàn hàn màbo
0: kó tún máa ṣe lélẹyìí se ka wa so pe won fi oro oselu ti oro eto abo orile de Nigeria
1: ti pe ti pe na lo ti fe dabi igba to ri be tori pe mo so fun yin mo ni igba kan ile ise ologun Nigeria won ma gbe igbese laye lawon dun to po die seyin won ti gbe igbese keti e to gbon kankan koda be ki ti se ko te ma gbo ni chef to ba sele tori pe nigba yen epo ti dapo mo alukama won nigba won nigba yen e ri pe nigba na ise yen o koda bon se le nkan tawon agbesumo mi kan ya were to bo ti nkan lawon gboju awon emi buruku wa nu awon to ton ma gbo pe ile ise omologun Nigeria nbo mi o so ti ilu ibo mi o ipe o ile ise omologun Nigeria o fe kan to de won ti ya danu
0: won wa ni beru
1: amo ni isin ko dabi igba ti won fi e wa ni beru
0: pe general gan won pa bi ayan ni
1: ise o ti yin so e ma tun ma bere pe to ba je pa won ti won bo se je lo to a ni won pa won amo to wa ke pa won se nso fun wa ipe ye number
0: be lori
1: ti a o se se ko si bo se fe je a ti gbo pe awon diku lapa bi bayi o
0: oda eh a te waju lori e je nsi oju opo le fa won jogbon ti nbenu nle ka ma se lala fi bo 0916-893-1000 0916-893-1000 tàbí 0911-533-3493-0915-333-4893 lórí ọ̀rọ̀ ètò ààbò àti pé ìpàdé lè tí ó wáyé láàárọ̀ òní tó yẹ pé aṣọ iléeṣẹ́ west radio pọ̀ mọ́ tó bá dagun mọ́kànlá tẹ́bá lórí ọ̀fẹ́ láti wà níbi ìpàdé ọ̀hún ìbéèrè wo ló wù yín kẹ́ béèrè kí ni yóò wù yín láti dá sí lórí ọ̀rọ̀ ètò ààbò lórí eléyìí tó jẹ́ pé kànńdá ti dàpọ̀ mọ́ rẹ̀ sí nínú ọ̀rọ̀ ètò ààbò ibẹ̀ ni aroko tì sílẹ̀ kan ní ọ̀sẹ̀ tá a lò lọ yìí ìní fọ́nrán tún jáde látọ̀dọ̀ principal ilé ẹ̀kọ́ lẹ́yìn tó yẹ pé wọ́n ti jí wọn kó ní ìjọba ìbílẹ̀ oríire wípé gbogbo nǹkan tí a gbọ́ wípé àwọn ará bíi sọ pé àwọn ń fẹ́ yìí pé irọ́ ni mímọ̀ bóyá ẹ̀yìn náà rí fọ́nrán principal wípé irọ́ ni gbogbo ẹ̀ o wípé nǹkan ẹyọ kan tó ń bèrè fún ni pé kán yọ̀ǹda àwọn èèyàn wọn níwòye tiyín ṣé irọ́ làwọn nǹkan tó ń sọ fún wa àbí nǹkan tá a gbọ́ òun àbí ká ní pé principal ń wà under duress ni pé torí wọ́n ń dìkòkò mọ́ pé nǹkan tó gbọ́dọ̀ sọ rèé ló fi rí bẹ́ẹ̀.
1: ẹ ti rí wípé nǹkan tí ìyá yẹn sọ ohun tí sọ torí pé àwọn agbésùmọ̀mí tí wọ́n ní kí ìyá sọ pé àwọn ò bèrè fún nǹkan kan ju wípé kí wọ́n yọ̀ǹda àwọn èèyàn wọn ní ọgbà ẹ̀wọ̀n káwọn fi ṣe pàṣípààrọ̀ àwọn táwọn kú ẹ̀yìn ti rí ibi táwọn ará bíi ti tán ti jíyàn gbé tí wọ́n máa bá yọ owó kúrò tí wọ́n máa sọ pé nǹkan báyìí nìkan ni wọ́n ń bèrè ṣe ẹ̀ ti rí rẹ̀ rí tí wọ́n ẹ̀ ti mọ̀ wípé kì í ṣe pé bóyá ìjọba ni ò mọ nǹkan tí wọ́n ń sọ ìjọba mọ ohun tí wọ́n ń sọ àwọn agbésùmọ̀ míì ẹ rí i pé wọ́n kò ẹmọ̀ kí tẹ́lẹ̀ wọ́n máa tán máa ya fọ́nrán yẹn wọ́n á máa jẹ́ ká máa rí ìbọn wọ́n á máa rí orí ìbọn pé àwọn gbé síwájú ẹni táwọn fẹ́ kó sọ̀rọ̀ àmọ́ ẹ rí i pé lè wọ́n ti dún kò mọ́ ìyá yẹn ló máa jẹ́ tí ìyá fi ń sọ gbogbo nǹkan pé àwọn béèrè nǹkan báyìí báyìí o pé ló máa rí oríṣiríṣi àwọn ibi kan máa nà sí gan kan kàn kó sílẹ̀ tó ti mọ́rú àwọn èèyàn tó ń wà láàrin wọn tó mọ bí wọ́n ṣe dẹ́nìkan dùbúlẹ̀ tí wọ́n dẹ̀ dúnbọ ẹ̀ ṣe irú àwọn èèyàn yẹn ló wà máa sọ̀rọ̀ la máa sọ pé tí wọ́n la máa gbọ́ pé àwọn ló ń sòótọ́ àdúgbò tìjọba irọ́ ni ẹ rí i pé ohun tí wọ́n ń béèrè fún gangan òun ni ìjọba lọ fi síta yẹn ohun tí wọ́n dẹ̀ ń béèrè fún yìí ẹ rí i pé nígbà tán tẹ̀kọ́ sọ̀rọ̀ tá a jẹ́ pé iye tí wọ́n béèrè fún yẹn ni bá da kíjọba kọ́ yọ̀ǹda ẹ̀ fún wọn torí pé ta bá ní ká béèrè bí ọ̀rọ̀ ń ṣe rí tíjọba ò bá ní yọ̀ǹda ẹ̀ fún wọn awon ti o ba ni yonda ti o ba ni yonda nkan fun aja won ti yan mo pe ape eyan ka ara lara won ebere to ye ka won eyan bere lowo ijoba leni ni ibi apero na ni yen pe ki won jewo fun wa ni abi ki lo n sele gogan tori e ko le ma so fun wa pe gbogbo nkan moju to bo se ye
0: o
1: wa under control whereas ko ri be loju temi tori pe okay ina wo aya tu ko won lana won tu fe lo ji awon omo lomo ko ni kogi tiki ba se pe diduro awon eso alabo awon omo ogun
0: awon ara ilu be
1: lo tun gbeyan atawon bija so ni won lawon ara be fe ra pala wonu igbo pada eri gbugbo so ki joba ko je ka mo kan je wo fara ilu pe kini yi ko le wa mo o
0: ndi ama ni pe tiki na o ba ye yin e se bere lowo latoke okun
1: iran lowo nigbati tori e daruko are orilede America le nigbati gbomogbom awon ara bi tiki ni fe to bere si fe nigbati o se fe ma po e ri pe are orilede America bo te je pe oju oto lawon fi wo lapo odo won pe nkan ta won ri se ku pa awon lesson kan o n poju ni oju ta won fi wo
0: okay
1: amo ohun to ye ki joba Nigeria okay nigbati joba America solo ti joba wa de so pe rala ko ri
0: be ko lori
1: se mo pe iya wa ninu pe nkan te so yen looto ni won se ku pa awon eyan lona eto amo awon agbesumo mi to n se kini bye bye bye ni o ki se ku pe ya won doju kan ni amo anilo iranlowo yin o anilo na lowo yin ki se pe boya tori pe awon kristeni nikan ni won se pupa gege bi are America se wuye amo anilo iranlowo orilede America koda orilede mi to ba tun feran wa lowo
0: kan ra wa lowo
1: a so fun yin ogangan bi tawon eni wa amo e ri pe awon ara awon to feran yin lowo gan won lai de ni wa won ko fe ke mo ohun ni eyi ti won se ni se ki se December 2024 abi 25 yen won ko fe ke ko mo pe lai fese te orilede Nigeria awon ma locate bi tawon eni wa so ki wa ni nkan to wa to nira ninu kini so eyin na wo gba kan ti se ki se oga agba ologun kan lo so pe o ma nira lati no bi amugbalegba fun are lo so pe nigba na lo ni o ma nira fun awon fun ile ise omo ologun lati ju ado loro si ibi tawon awon agbesumo mi wa tori pe koni le wole daada si
0: si won lara
1: e ri pe oro yen so ke le understand ibi te so eni to ba nilo iranwo yo bere fun eni ti ijoba gun lese ohun ni ti egun ba gun lese lon le o se lakalaka to alabelo so kan won se be kan pe orilede te mo pe o le gba yan eni to ba le gba ni na le yan ma nke pe
0: osise ile ise ologun kan fi foran ta ni ose ta lo tan yi wi pe bi oro eto abo orilede Nigeria ti ri pe bi igba to ti lowo oselu ninu ke bi alaye teyin na se ni be tori pe won fe se idite gbajoba ni Libya bi nkan nigba kan latori le de ni are ti ni ka won mo le se ologun kan lo be kan lo fe opin si pe ko si idite gbajoba nbe
1: to sele ni Benin so ke le ile se omo ologun Nigeria ke le mo pe
0: won danto ja ati wa pase fun won lo wa dogun abi lati wa ra awon irinse to
1: awon seri awon nkan ti ijoba ti mo lero ikun won nilo lati se nise awon kan danu re si ati awon ti won je baba sale fun awon agbesumo mi
0: abi won mo won ni
1: kilo de ti ijoba mo won won mo won amo orilede UAE won ba yin se akojopo awon to n se oruko awon ti won se agbodegba ati ton tun se kilo pe fun igbesumo mi lorilede yin won fi sowo si orilede Nigeria lodun na igbese wo ni orilede Nigeria gbe lori awon oruko ti won fi sowo e kilo n da orilede wa duro lati sa lati mu awon ti won je onigbowo fa won agbesumo mi kon ma sa won sikun sikun ko si akoda afẹ mo itu ti joba fe fun won pa tori pe ti awon lilede teri yen awara awon lilede to lagbara ju lagbaye ni won ki dede won ki momu lomu won ki ohun ti won ba so won ti se iwadi e won se iwadi e daaye to lapere ni kan to le firu eh awon list be yen sita amo igbese wo lorilede wa Nigeria ti gbe lori e eja bere lowo awon ijoba wa kini igbese ti won ti gbe lori e so eh kini akole mama fe nu so ikan sin na mo si sorry eh boya kilo ko ma arakunrin ni iwo o nso awon oro to le da wahala to le domi alafia lu lamu to fi nse kini fa won ni awon agbesumo mi ijoba won ran
0: eja gbe pe hello
2: hello e ka re ko se o
0: e mo seun ayo Emmanuel Ojo
2: be ni ayo lo soro
0: e seun
2: soro lati ibi ti a ti ma se ipade ita gbangba eyi ti won pe ni town hall meeting
0: okay
2: ti New Central Television ti won gbe kale ti kan ni konga gbemagbe West Radio 89.3 FM je bola se pe tajo ni asidajo se po pelu e lati ri pe awon ara ni won soro soke won soro sita won bere ibere lowo awon to ye kon le dawon awon ibere yi ati nipa apajulo awon ti oro yi kan gan tori ta ba bo sori ero ayelujara social media orisirisi la n ri orisirisi la n gbo aye AI ati social media la wa nisin àwọn tó jẹ tó mọ nípa ètò ìròyìn dáadáa wọn mọ pé gbogbo nǹkan téèyàn bá rí lórí social media kọ léèyàn ń gbàgbọ ìyẹn ò túmọ sí pé àwọn nǹkan tó ṣẹlẹ yìí ò ṣẹlẹ o àwọn èyí tó ṣẹlẹ ṣẹlẹ lóòótọ ṣùgbọn ètò tí New Central Television tó gbé kalẹ nìbàdàn lónìí ẹ ó fi àǹfààní sílẹ fún àwọn tí ọrọ yìí kàn gangan láti fojú rinjú pẹlú àwọn oníròyìn láti lè sọrọ àwọn ọlọpàá wà ń bí àwọn NSCDC wà ń bí àwọn aṣojú ìjọba ìpínlẹ̀ aṣojú ìjọba àpapọ̀ gbogbo wọn pátápátá náà wà ń bí láti rí pé àfojúrinjú ẹnu mi dẹ̀ dùn pé nínú wákà àtìpẹ́ lò lórí ìjókòó ọ̀jọ̀gbọ́n lónìí ní aago mọ́kànlá lètò ìyá gorí afẹ́fẹ́ báwọn èèyàn ṣe máa wò ó lórí New Central Television bẹ́ẹ̀ náà ná máa láǹfààní àti máa gbọ́ lórí World Radio 89.3 FM kétékété. Màá wá fẹ́ káwọn tó ń gbọ́ wa nílé màá fẹ́ kí tèmi tọ́pẹ́ ṣe nǹkan kan fún wa kó bá wa fi WhatsApp nọ́mbà ti stúdíò wa kó bá wa fi síta torí àmọ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ní ìbéèrè ṣùgbọ́n wọn láǹfààní àti wà ń bí kí làwọn ìbéèrè tó wù yín kẹ béèrè lọ́wọ́ ìjọba bóyá lọ́wọ́ ọlọ́pàá bóyá lọ́wọ́ NSCDC bóyá lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ àwọn ìbéèrè nípa ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ni nípa ètò ààbò nípa pàápàá jùlọ àwọn ọmọ àti àwọn olùkọ́ wọn tán jí gbé ní ìjọba ìbílẹ̀ oríire kọ́ máa fi àwọn ìbéèrè yẹn ránṣẹ́ táwọn ìbéèrè yẹn bá ṣe ń wọlé sínú stúdíò wa lọ́hùn yóò máa tẹ àwa lọ́wọ́ ń bí àwa náà lè máa béèrè àwọn ìbéèrè yẹn padà ń bí àwọn tó dẹ̀ wà ńlé náà lè máa ní àwọn èsì tó tọ́ àti èyí tó yẹ táwọn náà bá lè ní information ní ètò tó yẹn lọ́wọ́.
0: Ẹ ṣeun ẹ kú iṣẹ́ o takuntakun ẹ kú iṣẹ́ náà.
2: Ẹ ṣeun lọ ẹ kú iṣẹ́.
0: Yes, ó dàbí ìgbà bá ṣe ń lọ ẹ jẹ́ ká máa mọ̀. Ẹ jẹ́ kí n fi ojú òpó WhatsApp wọn síta kí kọ́kàn mi tó fò ó 0915-499-9893 tó bá ní ìbéèrè tó wù yín láti bèèrè níbi àpérò lẹ́ẹ̀ tí ó jẹ́ ti ìta gbangba àwọn oníròyìn àti àwọn tọrọ kàn ní ìgbọ́nu ètò ààbò ní pàtàkì jùlọ lórí eléyìí lẹ́ẹ̀ tó jẹ́ pé ó dá lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ ní ìjọba àbílẹ̀ oríire àti gẹ́gẹ́ bí ètò ààbò bó ṣe rí jákèjádò orílẹ̀-èdè nàìjíríà 0915-499-9893 aago mọ́kànlá ilẹ̀ tó ń bẹ̀rẹ̀ ni ló fi jẹ́ pé láìpẹ́ láì jìnà àwa náà ó pin àtàdápẹ́sẹ̀ kúrò ní orí ètò ìjókòó ọ̀jọ̀gbọ́n ṣùgbọ́n jẹ́ kí n gbé ìpele yìí lára àwọn ọ̀jọ̀gbọ́n tó ń bọ̀ wá lé náà ni. Ẹ lọ́wọ́.
3: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ mọ̀ káàárọ̀ sà.
3: Mr. George back to the world.
0: Thank you, Mr. George.
3: You see, what is happening now is because our leaders did not take the statement made by the insurgents when they were coming, attending education. If they are taking it serious, by now, would have not been experiencing what we are experiencing. For anyone to say he does not want education, as children should not go to school from the beginning, because that is the meaning of Boko Haram. They should have taken it very serious. Now, these people have entered into us and they are now causing confusion. And I just feel that the government should not spare anyone that is caught. They should not spare them. Let us create fear into the heart of those who are supporting them. Because some of our leaders are even saying that these people are our people. They are part of us. They cannot be part of us. Somebody who is killing you cannot be part of you. So let them take everything serious to put an end to this thing. If they don't do that, these people will continue to do what they are doing now and will be in trouble. We are seeing that even the general that has been killed is out of sabotage among some of the soldiers because of such statements. So to guard against this thing, some of the soldiers are selling ammunition to this soldiers. They are already being shown even in the platforms and the social media. So all these things are things that we should take very serious. Thank you.
0: Thank you very much, Mr. George Eshego. Bí ìgbà tán ti fọwọ́ ẹ̀rẹ̀ rẹ̀ mú ọ̀rọ̀
1: ìjà kódà ó ti pọ̀ jù.
0: Ó ní ìsìn ìpínlẹ̀ Edo ti gbélé ìwé ti pa. Kogi tán ti lọ ṣèkọlù sí wọn. Kò ṣáà sílé ẹ̀kọ́ tó tún sọ pé òun náà tún fẹ́ sí ilé ìwé náà. Àwọn náà gbélé ìwé ti pa.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti rí bẹ̀. Niger náà ó ti rí bẹ̀. Ṣé díẹ̀.
1: Ara ohun tí à ń sọ náà nìyẹn. Ok, ẹ gbọ́ nínú ọ̀rọ̀ tí arákùnrin tí wọ́n pè tán sọ tán. Àní láti máa sọ ok ẹyin náà wúrọ ọrọ yẹn wípé lára àwọn èèyàn tí wọn bá tán bá ilé iṣẹ rẹ ṣiṣẹ kẹ máa sọ jáde wípé àwọn tá n sọ yìí náà ara wa ni wọn èèyàn wa ni báwo ló ṣe papọ̀ gangan.
0: Jẹ̀bẹ́ wọn tún ní ká mọ gbàdúrà fún wọn pé kọ́nà yìí wọn lọ́kàn padà.
1: Ẹni tí agbésùnmọ̀ mi àwọn tó ń ti ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ ènìyàn
0: kẹwàá
1: máa sọ pé ara wa ṣáwa jẹ́ bí apànìyàn ni. Kódà ẹni tó wò sùsùn tó mú ọ̀pọ̀lọpọ̀ màálù tó ṣekú pa ẹ lè sọ pé ara wa ni. Torí pé ṣé kò tí yẹ yín sẹ àbí ẹni tó wò sùsùn tó wọ inú oko tó kọ ba gbogbo ohun ọ̀gbìn tí wọ́n gbìn síbẹ̀ jẹ. Irú èèyàn yẹn ò kí ń ṣara wa mọ́. Kámẹ́tì sọ àwọn tó wò sùsùn tó ń pànìyàn ó sì máa sọ pé ara wa ni. Ẹni èèyàn kan náà ló wò sùsùn ló fún ìjọba ní àmọ̀ràn wípé àwọn tó bá ti mú yìí torí pé ọmọ ká fi wọn wé ọmọ onínàkúnà inú bíbélì níbo ló ti papọ̀. Ṣé irú ta bá máa bèrè gangan lọ́wọ́ ara wa pé irú kí lẹni yẹn rò kí ni tó wà ní inú ọpọlọ wọn tó fi sọ nǹkan báyẹn jáde wípé onínà ṣé ọmọ onínàkúnà wa yàtọ̀ sí apànìyàn. Àwọn tó ń pànìyàn yìí kíjọba ṣe ohun tó tọ́ lórí ẹyin kódà ó jẹ́ nǹkan tìjú wípé ìbẹ̀rù òsì lọ́kàn àwọn ará ibi mọ́ wọ́n tún wọ aṣọ ọmọ ológun ilé wa.
0: Èèyàn gan ò fẹ́ lè mọ ìyàtọ̀ láàrin ọmọ ológun àti
1: ṣé ó ti yẹ yín sí ìyẹn gan lásán gan ó tó nǹkan tó yẹ kí ìjọba fi kán fi gbéná wojú wọn kán fi dé dájú pé àwọn wa gbo dẹ́kun gbogbo rádaràda táwọn ará ibi ṣe. Torí pé ẹ wo ìgbà tán ni wọn lọ jí àwọn ọmọ ẹ̀kọ́ sí ní ti èyí tó ṣẹlẹ̀ ní ahoro ẹ̀sí ẹ̀lẹ̀ yìí. Wọ́n ní wọ́n rí àwọn ẹni pé wọ́n wọ aṣọ ọmọ ológun wọn ò dá wọn mọ̀. Nígbà tí èèyàn bá lọ ọmọ ológun gan ní àárín ìlú sìn ẹ̀rù ò tún máa bàyàn torí pé ní mọ ẹni tó jẹ́ láti dámọ̀ pé lágbájá ọmọ ológun lélẹ̀ lóòótọ́ lè mọ̀.
0: Ọ̀dà ẹ̀yin ẹnìkan lè tó jẹ́ agbẹjọ́rò àgbà lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn tó jẹ́ pé SAN ni ipò tó dì mú. Ó ń ṣàlàyé wípé ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ó ṣeé ṣe kó mọ̀ yanjú kó mọ̀ tán ìṣòro ètò ààbò orílẹ̀‐èdè Nàìjíríà láì ṣe pé wọ́n mú àtúntò dé bá ti pé ó dá o. Ètò ààbò àbáwọn òṣìṣẹ́ elétò ààbò lè dá ṣiṣẹ́ wọn láì sí pé olóṣèlú dá sí. Ojú wo lẹ́yìn fi wò?
1: ọ̀rọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ bí ìgbà tí a fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí láti ibi kílọ̀rún ti ń pè ní a nílò ẹ̀ bó ti wù kó rí a nílò ọlọ́pàá ìpínlẹ̀ ohun tí ìjọba kan máa rí dájú ṣẹ́rí ó wà ìyẹn máa kù sọ́wọ́ ẹni tó bá jẹ́ gómìnà ìpínlẹ̀ yẹn lásìkò yẹn ọwọ́ gómìnà yẹn ló máa kù sí láti mọ bí yóò ṣe nǹkan tá à ń sọ ni pé yóò rọrùn fún gómìnà láti pàṣẹ fún ọ̀gá àgbà ọlọ́pàá ní ìpínlẹ̀ pé báyìí lòun ṣe fẹ́ kí ètò ààbò ìpínlẹ̀ yìí ṣe rí ṣé kò ti yẹyin sí yóò rọrùn ohun tí à ń sọ nìyẹn ìdí nìyẹn tí ọlọ́pàá ìpínlẹ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ìdí nìyẹn tó fi máa ṣe àǹfààní lọ́pọ̀lọpọ̀ fún wa so ètò ṣe kókó náà ni pé mọ̀ pé púpọ̀ nínú àwọn kìnìún náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ yẹn ti mọ̀ pé àwọn olóṣèlú wọ́n ti ojú bọ̀ wọ́n ti
0: ṣe ká wá láwọn olóṣèlú ló da gbogbo nǹkan rú gan báyìí
1: ọwọ́ wọn náà ni
0: lórí bá ẹ bèrè ètò ààbò ẹ rọ̀ wọ́n mẹ́ bẹ́ẹ̀ dẹ́tò ẹ̀kọ́ bẹ́ẹ̀ dẹ́tò ìlera
1: ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló ti wà ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ló ti wà
0: ṣé wọ́n ṣe
1: fún àǹfààní ara wọn ni
0: pé nǹkan tó bá ti máa pé mi
1: tó bá ti máa pé àwọn
0: kò
1: sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú wípé mo máa fi ń gbo ọ̀pọ̀lọpọ̀ àwọn alátẹ̀lé wọn tí bí ìgbà tí wọ́n ti fi nǹkan bo làákàyè
0: àwọn míì tún gbasẹ̀ mọ́ ní lọ́sẹ̀ yìí
1: ṣé o ti
0: so wọ́n gbasẹ̀ mọ́ wọn wá kejì
1: ẹ máa wò wípé kí ló ń dààmú àwọn èèyàn ṣé kí ó tó di àkókò ìdìbò tí ó ń wọlé wẹ́rẹ́wẹ́rẹ́ ṣé wọn jẹun ni ṣé wọn jẹun ni wọn fi dé ibi tí wọn ti lọ fún wọn nísẹmú wọn kejì yẹn
0: ni. ń dunnú kódà ó forí sẹ́nu.
1: kí wọ́n fún yàn ní sẹ̀mú àpò méjì lé ìta wa.
0: kò tán ìṣòro.
1: kò tán ìṣòro nǹkan tá à ń sọ yìí torí pé tí a jí ọlọ́mọ ẹ̀ka ríbi táwọn ajínigbé bá jọ ṣé àwọn tó jẹ́ àwọn èèyàn gbé ní kinní sìn ẹ ti ríbi tán ti ń bèrè sẹ̀mú.
0: sẹ̀mú
1: ìgbẹ́ fún wa ní sẹ̀mú báàgì.
0: owó téyàn òṣìṣẹ́ fún lágbọ̀n ti bíyàn.
1: so kí ló ṣe làákàyè ọ̀pọ̀lọpọ̀ wa ní Nàìjíríà. tó fi jẹ́ pé àwọn nǹkan tí ò ní ìtumọ̀ kódà kán fún yàn ní láìsí àpò kọ̀ọ̀kan ẹnì kọ̀ọ̀kan bá a ti pọ̀ tó yìí kì í ṣe nǹkan tá a nílò ẹ̀ ohun tá a nílò òun ni pé ẹ ṣe ọ̀rọ̀ ètò ààbò yìí kó tiẹ̀ kọ́kọ́ gbogbo àwọn pálapàla tó ń ṣẹlẹ̀ kó kọ́kọ́ dákẹ́ ná ká má gbọ́ mọ́ láíláí ìgbà yẹn lọkàn oníkálukú abalẹ̀ ìgbà yẹn lọkàn àgbẹ̀ abalẹ̀ láti lọ sínú oko láti ṣiṣẹ́ ìgbà yẹn ni ẹni tí ó fẹ́ lọ sí ilé iṣẹ́ tó fẹ́ lọ ṣiṣẹ́ tiẹ̀ lọkàn abalẹ̀ láti ṣiṣẹ́ kì í ṣe pé gbogbo oníkálukú nínú ìbẹ̀rùbojo ládẹ́ ń ṣe gbogbo Nàìjíríà sí.
0: ọ̀gá ẹ ṣeun o ọ̀jọ̀gbọ́n Olúdayọ̀
1: ẹ káàbọ̀ ẹ ṣeun
0: létí ẹ láǹfààní láti bá wa yìnbọn náà àwọn nǹkan létí amúwá láàárọ̀ yìí láìpẹ́ láì jìnà á lọ darapọ̀ mọ́ wọn nínú gbọ̀ngàn civic first center nílẹ̀ ti ìbàdàn ní agbègbè agodi o lẹ́ẹ̀tọ́ jẹ́ pé new central náà wọ́n ní láǹfààní láti máa ṣe bẹ́ẹ̀ gbé sí ojú ìwòran yín ní ojú òpó go tv àti ti dstv náà lẹ́ẹ̀ láǹfààní láti máa wò wọ́n bẹ́ẹ̀ bẹ́tò dẹ̀ ṣe ń lọ ẹlẹ́ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ láti ìkànnì west radio 89.3 fm. àwọn ojúgbà wa ti wà ní ìta lọ́hùn-ún tó jẹ́ pé wọ́n lè láǹfààní láti máa fi onírúurú àwọn nǹkan tó ń lọ ńbẹ̀ wọ́n lè máa fi ṣọwọ́ sínú kulu má ní nǹkan tó ń tawọ́ tasẹ̀ nínú yín gẹ́gẹ́ bí ìpínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́ tá a wàyé ló ṣe jẹ́ pé a ti wá fẹ́ wà ní ìkoríta mẹ́ta lórí ọ̀rọ̀ ètò ààbò tó jẹ́ pé kinní ọ̀hún kò fẹ́ yé èèyàn mọ́ inú fu àyàfu ni oníkálukú fi ń gbé ló yẹ pé odòwò látún da ọ̀run lásì àwọn akẹ́kọ̀ọ́ ìgbà wo ni wọ́n fi wà nílé dà ìgbà wo wọ́n wà nílé dà tí oṣù mẹ́ta ni tí ọdún kan ni àwọn tí ń bẹ nínú gbó iní ọ̀hún náà bí ó ti ń lọ bí oṣù kan báyìí tó jẹ́ pé àti ìgbọ́ kankan àti àáṣe yóò yanjú iná ńlá wa gbogbo àwọn olóṣèlú wa dẹ̀lélé yìí wọ́n ṣe ń lọ́bì lọ́kòkó lórí ọ̀rọ̀ ètò òṣèlú kí ló bá wọn mo fẹ́ joyè gbá mo fẹ́ joyè àwo kí ló kàn wọ́n kí wá ní ìrètí àwa tá a jẹ́ ọmọ ìlú tá a járàlú ìyẹn gangan ni ó fi ṣe pàtàkì láti darapọ̀ mọ́ ètò ìkẹyìn náà kí ẹ dẹ̀ lórí ọ̀fẹ́ láti máa fi àwọn ìbéèrè yín náà kẹ́ máa fi ṣọwọ́ ẹ lè fi ṣọwọ́ sí ojú òpó WhatsApp 0915499893 ẹ dẹ̀ lè pè sínú kudu náà lápá bí fún ìbéèrè tẹ ẹ bá ní 0916 893 1000. 0916 893 1000. Tabi 0915 33 34 893. 0915 33 34 893. Atule lo 0911 34 893. Ehe, eja gun eleyi ka to dide. Eyin leyin isele ijiniko ijinimu ifipamu ni nigbekun ti awon ile eko Loyo eja gbe pe na. E ti wole o. E ku legbe aputi radio yen dafa. Hello. E le pe wa pada ojo opo ohun o da. 0916 893 1000. Leyin isele ifipamu ni nigbekun ta awon ile eko awon akeko ati awon olukọ ni ijoba abile orire. Leyin re oni ti eni to je ti Ibatan eni ti se minister tele ri foro ohun amusagbara iyan Oloye Adebayo Adelabu in lo waye. Sugbon laarin ojo meta won do la emi awon ti Ibatan Adebayo Adelabu awon ti nbe ninu go leyin isele un oniruru oro ilo tele. Tori pe o jo loselu ni tori pe o je kini kan le fi tete do le mi ta won tin yin. Hello. Eh ojo opo ni o. E lori ofe lati tu wa pe 0916 893 1000. Oju wo leyin fi wo gege bi ojogbon se nitori pe awon to wa nipo agbara ina fi ni ori ade o gboro sun ta tomo talika in lo le sunu ngbo. Oju wo leyin fi wo
1: ko ri be.
0: Okay.
1: Oju tawon eyan fi nwo ohun ni e ki se pe boya tori pe o je bi oloselu.
0: E ja gbe pe e dakun.
2: Hello.
0: Hello. E ba ku legbe radio yin ka le gbadun ara wa e dakun.
2: La ara mo pe sori radio ti ba do pe last letter. Mo tori mo ni ko wo awon mo e to wa nbe lati ejo yin. O tin lo bi o nisin. Nínú ọjọ́ nínú ọrùn ibẹ̀ làwọn ọmọ ìwà tí ẹ bá sì máa wo àwọn ọmọ yìí ni tẹ́bẹ̀ mọ́ àti ọmọdé wọn lé lẹ́yìn tó kẹrin ọ̀sẹ̀lẹ̀ nílẹ̀ yorùbá yìí lóyún oníjẹ́ kó yà wà lẹ́nu ṣé bá sì máa wo àwọn ọmọ yìí ni ni àbí kò sí bí gbèsè kankan ní sẹ́ẹ̀kì kò sí bí
0: gbèsè. Ẹyin ara béèrè tí wọn bá wa láǹfààní láti béèrè ní apá ẹ síbìgì àsìkò ti tó láti darapọ̀ mọ́ wọn ní. Ni goro e ja wa dagbere ka wa ma lo
1: o da e seun lopolopo titi ose tun bo ta tun ni anfani lati pade lori eto ijoko ojogbon agbaladura wi pe olorun yo tubo ma dabo bo gogo wa oludayo olusanya loruko temi
0: e
1: seun lopolopo
0: e seun ojogbon oludayo olusanya e la anfani o lati jode o soke dada ke le ma gbo bi awon nkan ti nlo ni atinu gbogan civic fest center lile ti ibadan pelu new central leti oro eto abo na ni o eyan le ma fi atanse yin sowo si oju opo whatsapp 0915 499 9893. Temi tope Olawole on Babasha Plain MC Noodles loruko temi planishe te feran mi 081 3864 2544 o double

0: nǹkan wo ni gbogbo ayé ń dà gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM kànga agbẹ́magbẹ́.
1: Ìdíkà tí wà ń dílé ní ó jẹ́ ohun tó ṣe pàtàkì tó kan sí gbogbo wa pátápátá. Òun náà ló ní ṣe pẹ̀lú ètò ààbò tó mẹ́hẹ̀, pàápàá jùlọ ìkọlù àwọn agbébọn sí àwọn agbègbè káàkiri. Èyí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láìpẹ́ yìí níjọba ìbílẹ̀ Oríire, níbi tá a ti ní àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ kan lákàtà àwọn agbébọn láti bí ọjọ́ 28 sẹ́yìn. Bákan náà ni ìṣẹ̀lẹ̀ ìkọlù náà tún wáyé ní ìpínlẹ̀ Kwara. A sì ní àwọn èèyàn wa tí ọ̀rọ̀ kan gbọ̀ngàn ní àárín wa ń bí.
2: 89.3 FM, your preferred wholesome radio.
3: It's Bernard here in Ibadan. Those who are listening to all our guests here, our royal. A very good morning to all our guests here, our royal fathers and mothers, our traditional leaders, security operatives we have here, representatives of the government, gentlemen and ladies of the press, and everybody who is watching us live on New Central Television, and of course, those who are listening to us as well live on our partner radio station, Well Radio 89.3 FM. Thank you so much for coming to New Central Town Hall Series here in Ibadan, the capital of Oyo State.
1: Mo kí gbogbo àwa tá a wà lórí ìjókòó ẹ̀yìn ládéládé ọ̀rùnlẹ̀kẹ́ ṣégun ní akínyí. Gbogbo ẹ̀yìn ọ̀tọ̀kùnrin ìlú, ẹ̀yìn màmá, ẹ̀yìn bàbá, ẹ̀yìn òṣìṣẹ́ elétò ààbò akínyí. A dẹ̀ kí gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀ ń wò wá káàkiri àgbáyé wípé ẹ káàbọ̀ sí orí ètò yìí, ìpàdé ìlú láti jíròrò lórí ètò ààbò. Bùkì yín bákan náà ni à ń kí àwọn tí ó jẹ́ alájọṣepọ̀ wa, iléeṣẹ́ rédíò World Radio 89.3 FM, ẹ ṣégun ni. A bẹ̀rẹ̀ ìyẹn.
3: Thank you so much. My name is Bernard Akede. I'm lead correspondent at New Central Television. And of course, I'm not doing this alone. I have Wumi Elegbede.
1: Wumi Elegbede. Maybe you have to pay for telling my name in first. Thank you.
3: Wumi Elegbede.
1: Wumi Elegbede. Láti lè ṣe mọ́ ò máa ràn ìpínlẹ̀ Ọ̀yọ́ BCOS.
3: Thank you. Now, the reason why we are here, like we all know, is to discuss and to talk about the recent state of insecurities that has bedeviled our community. What we have seen in the Orire community in Oyo State is one that we have not witnessed before. Our children, our friends, our relatives have been in the bush with kidnappers and bandits for the past 28 days. And it's something that has brought us here. We know that the government is doing what they can do about it, and we've been seeing different things on TV and on radio, on social media. But we are here so that we can discuss it, we can hear from the victims themselves, we can hear from their family members, but not just Oyo State. New Central has been to Kwara State as well. We've been to different parts of the country, and we have people who also have been affected from those states who will join us here today and discuss their experiences so that we hear firsthand from them, and then we can begin to chart a pathway as to how we can resolve these issues. What ideas can we sell to operations, to security operatives? What ideas can we give to the government? What can we say that they have not heard? How can we make headway from where we are?
2: Going on a vacation or a business trip? 89.3 FM, your preferred wholesome radio.
4: Ẹ ṣeun tí ẹ wà ń bẹ̀ pẹ̀lú wa ní ìkànnì West Radio 89.3 FM. Tẹ́yìn náà ń bá lórí ọ̀fẹ́ láti máa gbọ́ láti inú ilé. Ẹ rí pé bí nǹkan ti ń lọ nínú gbọ̀ngàn Civic Event Center nílẹ̀ ti Ìbàdàn náà ni. Lórí ọ̀rọ̀ ètò ààbò iná ṣeṣe àpéjọ àwọn oníròyìn ọ̀hún láti lè jẹ́ ká wo ibi tí ọ̀rọ̀ ń dé, ìbò ló ń lọ. Gẹ́gẹ́ bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe wá wà ní ìkórìtà mẹ́ta báyìí léè tí àwọn àgbà ní ó máa ń dààmú àlejò. Ìkórìtà mẹ́ta kínní ètò ààbò ìgbé ayé nígbé ayé àlàáfíà security safety àti ètò ẹ̀kọ́. Lára àwọn tí wọ́n láǹfààní láti wà ń bẹ̀ pẹ̀lú àwọn oníròyìn láti iléeṣẹ́ wa àti àwọn oníròyìn láti iléeṣẹ́ míì. Àwọn tó jẹ́ aṣojú ní ẹ̀tí àwọn tẹ̀sìn-tẹ̀sìn wọ́n wà ń bẹ̀, tí mùsùlùmí wà ń bẹ̀, tí kírísítẹ́nì wà ń bẹ̀, àwọn tí olùkọ́, àwọn tí ilé ẹ̀kọ́, gbogbo wọn láǹfààní láti wà ń bẹ̀. Wọ́n ṣe elétò ààbò náà tó fi dórí àwọn ọlọ́pàá, àwọn elétò ààbò gbogbo, wọ́n lórí ọ̀fẹ́ láti wà ń bẹ̀. Ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Ọ̀yọ́, ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́, ìgbáyégbádùn ìpínlẹ̀ Ọ̀yọ́ nínú gbogbo ìpàdé ọ̀hún èlò dalẹ̀ lórí ọ̀nà wo la ṣe fẹ́ ṣe léètọ́ kan ó fi balẹ̀ tó jẹ́ pé a fi lè sùn forí lóṣùká sùn di ojú méjèèjì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní ìpàdé náà èlò dalẹ̀ lórí ẹlẹ́rọ ọ̀fẹ́ láti yí sókè dáadáa ní ìkànnì West Radio 89.3 FM kẹ́lẹ̀ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ bí àwọn ètò ń gẹ́gẹ́ bí ó ti ń lọ àwọn ìbéèrè tó bá ń tawọ́ tasẹ̀ nínú yín náà ẹ lórí ọ̀fẹ́ láti fi ṣọwọ́ sí ojú òpó WhatsApp iléeṣẹ́ wa West Radio lójú òpó 0915-499-9893 ìní ojú òpó lẹ́tí ẹ lè mọ́ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí lójú òpó WhatsApp tí wọ́n dẹ̀ mọ́ láǹfààní láti bá yín bèèrè ní ọwọ́ àwọn èèyàn lẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n wà ń kalẹ̀ láti mọ́ ṣe bẹ́ẹ̀ láti mọ́ bá yín bèèrè ní ọwọ́ àwọn tọ́rọ̀ kàn nínú gbọ̀ngàn náà ètò ààbò nǹkan tó ṣe pàtàkì tó ṣe kókó ni o torí a gbọ́dọ̀ fi ọwọ́ ẹ̀rẹ̀hẹ̀n rẹ̀ mú ètò ọ̀hún torí pé tí ò bá ṣètò ààbò kò lè sí pé èèyàn ń lo oko tí ò bá dẹ̀ ti sí pé àwọn àgbẹ̀ láǹfààní àti lo oko ẹ mọ nǹkan tọrọ oúnjẹ yóò sọ ètò ààbò tí ò bá sí kò ní sí pé à ń lọ lé ìjọsìn lọ sí lọ́hùn ìgbà yẹn là ń ṣe ìṣóòru lórí òkè lọ gbogbo ẹ kò ní sí gbogbo yẹn tí ò bá sí ètò ààbò tó dáńtọ́ àwọn akẹ́kọ̀ọ́ ò lè lọlé ẹ̀kọ́ ìní ó fi ṣe pàtàkì láti rí pé àwa náà a gbóhùn sókè láti sọ tiwa ẹ má yìí kù ń bẹ o ẹ kú kalẹ̀.
5: In prayer, we'll be calling two people who will join us here on the microphone. I'll first like to call Sheikh Barrister Alhaji Bilal Hussein Akinola, who is the General Chief Imam of Oyo Land here in Oyo State. I would also like to call Elisha Olukayode Ogundia, who is the Chairman, Christian Association of Nigeria in Oyo State. As they come forward, please can we put our hands together as they come?
6: Amòfin Alhaji Bilal Hussaini Akinola tí wọ́n jẹ́ Imam àgbà ilé ọjọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà, ojúṣe Ọlọ́run Elisha Olukayode Ogundia. A ní ẹni tó ṣe aṣojú olùṣọ́àgùtàn Elisha Olukayode Ogundia bí tí wọ́n jẹ́ alága ẹgbẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí ìmáàmù àgbà tí wọ́n bá fún wa ní àdúrà tán àwọn náà wá ṣe àdúrà ti tọdọ wọn.
7: Abdullahi Shaitan Rajim. Bismillahir Rahmanir Rahim. Nahmadullah wa nasta'inuhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa natubu ilayhi. Wa na'udhu billahi min shururi anfusina wa sayyiati a'malina. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله all glory belongs to Allah

0: pa awon omo sin jade won ko wa ni meji meji won ko wa ni meta meta won se mo mo sin gun ton ba ti tun lo lori ma si je won ton le wa mo le ba a ba pe ka to dide won ti fo wa leti o ya mu de mu de mu de mu de igba ta sarin to suba a wa de bi kan won wa ko wa sona meta won wa ko wa sinu aba kan igba ta wa de be won sa se rice orokuta won da sori apo fun wa pe ka mo je ha le je mo ẹrù ń bà wá ìgbà tó ṣàṣe tó wá tó ọjọ́ kejì ibi tá wá jókòó sí àwa márùn-ún wọn wá ṣe lẹ́sẹ̀ wa wọn tún mú àwọn wá àwọn márùn-ún míì wọn tún ṣe lẹ́sẹ̀ wọn ìwọ náà irú kí lélẹ̀ aṣàǹgbádùn aṣàǹgbádùn ìgbà tó ṣòṣà sí àwa ní ìnira ẹ ti pọ̀ tá a bá fẹ́ tọ̀ ọ̀ràn ni ìgbà tó ṣàṣe ìgbójú ọ̀gá wọn ló ṣàwá pé wọn tún ṣe ní lẹ́sẹ̀ wa pé ní agbègbè pé kò sí ibi tá a lè sálọ aṣàǹdúpẹ́ lọ́wọ́ àwọn ìjọba ìgbà ká pé ọjọ́ mẹ́fà ń bẹ̀ wọ́n ṣàwà gbà wá síta lórí pé wọ́n kó wa lọ sí ìlọrin tó lọ ṣe ìtọ́jú fún wa ẹ ṣeun ọ̀rọ̀ mi jù báyìí lọ.
1: Nǹkan wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí? West Radio 89.3 FM Kànga Agbẹ́mágbẹ́.
2: Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa látọ̀rọ̀, ọ̀kan nínú àwọn ènìyàn tí ìṣẹ̀lẹ̀ láàbẹ̀ lórí ọ̀rọ̀ ètò ààbò ṣẹlẹ̀ sí, òun lè láǹfààní láti gbọ́rọ̀ lẹ́nu wọn lẹ́ẹ̀kan. A ó tẹ̀síwájú pẹ̀lú ìròyìn àgbáyé ní èdè Gẹ̀ẹ́sì. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa.

Ẹ̀kásán, àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dẹ̀sẹ̀ ti gbọ̀ yín láti ìkànnì kànga gbọ́n màgbẹ́ Wells Radio 89.3 FM ti àkalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lẹ̀ Estate, Ìbàdàn. Oyè Ọlọ́run Adégòkè ni oníròyìn yín ṣáájú ẹ̀gbọ́n àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí buwọ́ lu ìlànà eléyìí tí ó dàbí atọ́nà lórí àmì ẹ̀yẹ ìdálọ́lá oyè dókítà. Àwọn dókítà ìlú Congo wọn ti ń ṣètò láti gùnlé ìyanṣẹ́lódì láàrin ìbújáde àrùn ẹ̀bólà. Orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran ni wọ́n ti ń ṣe pàṣípààrọ̀ ìkọlù ní Tìbútòrú àárín gbùngbùn agbègbè ìlà oòrùn fún ọjọ́ kejì léraléra. Iran gbé ọ̀nà orí omi òkun Strait of Hormuz ti pa wọ́n dènà mọ́ ìkọjá àwọn ọkọ̀ ojú omi. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé, wọ́n ṣètò kí ìdíje ife ẹ̀yẹ àgbáyé bẹ̀rẹ̀ lónìí lẹ́yìn tí wọ́n ti ta ìwé ìwọlé lówó gegere. Ní báyìí ẹgbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ ti buwọ́ lu ètò àti ìlànà eléyìí tí ó dàbí atọ́nà fún àmójútó àmì ẹ̀yẹ ìdálọ́lá dókítà gẹ́gẹ́ bí akitiyan láti ṣe ìdápadà ìfẹsẹ̀múlẹ̀ àti òtítọ́ lẹ́ka ètò ẹ̀kọ́ gíga ní ilé ẹ̀kọ́ gíga fásitì. Ìlànà tuntun ọ̀hún, èyí tí àwọn ìgbìmọ̀ aláṣẹ àpapọ̀ buwọ́ lu lónìí, òun ló ní àwọn ìlànà àti òfin eléyìí tó múnádóko lórí ẹni tó kájú òṣùwọ̀n fún ìfàkalẹ̀ ìdálọ́lá àti lílò rẹ̀ tó fi mọ́ ìgbà padà àwọn àmì ẹ̀yẹ ìdálọ́lá dókítà láwọn fásitì nílé ẹ̀kọ́ gíga lórílẹ̀-èdè Nàìjíríà. Ìgbésẹ̀ ọ̀hún ni wọ́n kéde rẹ̀ lánàá òde yìí nínú àtẹ̀jáde ìfitónilétí ìròyìn èyí tí olùdarí ìròyìn iléeṣẹ́ ìjọba àpapọ̀ fún ètò ẹ̀kọ́ buwọ́lù Fọláṣadé Borí Owó. Gẹ́gẹ́ bí ohun tán wá fìlédìí ọ̀hún, mínísítà fún ètò ẹ̀kọ́ dókítà Túnjí Aláúsà, ó tọ́ka sí pé ìlànà ọ̀hún ó jẹ́ atọ́nà lórí àwọn ìkọlóminú ohun tí ń ròkè nípa àsìlò àmì ẹ̀yẹ ìdánilọ́lá dókítà lílò fi ṣe òwò tó ń ti lílò ní ìlòkulò tí ó tọ́. Ẹ̀yin bá ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ìkànnì kànga gbọ́n màgbẹ́ Wells Radio 89.3 FM, òun náà lẹ́tí láǹfààní àti mọ́ gbọ́ ìròyìn àgbáyé lédè yóò.

pa. Ile ìgbìmọ̀ aṣojúṣòfin náà ti fi àbá òfin àṣekágbá lédè èyí tó ń pè fún alakale òfin fún ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ àti àwọn nǹkan mìíràn èyí tí wọ́n ti ṣètò kí àpérò àgbéyẹ̀wò àti ìdìbò wáyé lórí ẹ̀ níbi ìjókòó ilé tí wọ́n jókòó ṣèpàdé rẹ̀ lónìí. Ìgbésẹ̀ ọ̀hún ó sàmì ìgbésẹ̀ pàtàkì lórí àtúngbéyẹ̀wò ìwé òfin ọdún 1999 eléyìí tí wọ́n ti tún ṣe. Nínú àtẹ̀jáde oníròyìn èyí tí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin Akintunde Rotimi buwọ́lù, àbá òun ní í ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àti ìgbésẹ̀ èyí tí ilé ìgbìmọ̀ aṣòfin ti tò pọ̀ mọ́ra wọn nípasẹ̀ ìgbìmọ̀ ilé lórí àtúngbéyẹ̀wò ìwé òfin lẹ́yìn ọ̀pọ̀ àbá lóríṣiríṣi eléyìí tó ti ń wáyé lórí àtúngbéyẹ̀wò ìwé òfin látọ̀dọ̀ àwọn aṣòfin àjọ ìjọba lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọlájọ tó fi mọ́ àwọn ará ìlú lórílẹ̀-èdè Nàìjíríà. Ètò ọ̀hún ó tún ní í ṣe pẹ̀lú àtúngbéyẹ̀wò tí ó mọ rí sí ìgbésẹ̀ ọ̀rẹ́kìnìwín àwọn ẹ̀kan tọ́rọ̀ kan tó ṣe kókó láti ẹkùn òjẹkùn àti fún gbogbo ìlú láti gbọ́ nípa rẹ̀ tó fi mọ́ ìpàdé ìkànsí àti ìjíròrò ìpàdé pẹ̀lú àwọn ọ̀jẹ̀nẹ̀ tí ó mọ wáyé lórí gun mẹ́fẹ̀ẹ̀fà ẹkùn orílẹ̀-èdè yìí láti bá rí àrídájú pé tónílé tẹlẹ̀ mú kópa nínú ìdásí tó ń ti àfikún kan tàbí òmíràn lórí àbá náà. Lórí ọ̀rọ̀ ìbújáde àrùn ẹ̀bólà, àwọn dókítà nílùú Congo ti kéde ètò láti gùnlé ìyanṣẹ́lódì bẹ̀rẹ̀ láti òní lọ lórí ìkùnà ìjọba wọn láti ṣe ohun tí wọ́n ń béèrè fún tó ní í ṣe pẹ̀lú sísan owó gidi fún wọn àti ipò iṣẹ́ eléyìí tó gba muṣemuṣe tó sì dára tó. Ẹgbẹ́ àwọn dókítà lórílẹ̀-èdè Congo wọ́n fọ̀rọ̀ léde lórí ìpè fún àfikún owó tí wọ́n yà sọ́tọ̀ sí ẹ̀ka ètò ìtọ́jú ìlera lórílẹ̀-èdè ọ̀hún. Ìròyìn náà ló wáyé bí ẹ̀ka elétò ìlera ìlú Congo ti ṣe ń kojú ìfúngunmọ́ alágbára lórí àwọn ìdojúkọ eléyìí tó ní í ṣe pẹ̀lú ìlera ìlú tí wọ́n ń dojúkọ tó fi mọ́ ìbújáde àrùn ẹ̀bólà. Ìlú Màláwì tí ó ń ka wọn ju 3,000 níye lọ tó ń ti ogun lọ́gọ́ àwọn ọmọdé ó ní wọ́n ti wà ní ìta gbangba lórí pápá ní èbúté ìlú South Africa ní Durban lẹ́yìn tí wọ́n sa àsálà fún ìkọlù àti ìdúnkòokò lòdì sí àwọn àjèjì tó wáyé nílùú South Africa. Tí ẹ bá gbàgbé ẹ rántí pé ìṣẹ̀lẹ̀ náà ó fẹjú kankan sí lẹ́yìn tí àwọn ikọ̀ adìhámọ́ra kan tí wọ́n kó igi pónpó pàṣán ọ̀rẹ́ àti àwọn nǹkan ìdígàgá láti dáàbò bo ara ẹni dání tí wọ́n sì kóra wọn lọ sí àwọn apá ibì kan lórílẹ̀-èdè náà láti lọ pé kí àwọn àjèjì tí kò bá ní ìwé kí wọ́n fi ìlú àwọn sílẹ̀ títí 30 oṣù kẹfà. Ní bùdó àwọn eléyìí tí wọ́n ti padà yí padà sí bùbá ìpàgọ́ ní Durban lánàá òde yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pé kíkó àwọn padà sílùú àwọn nìkan ṣoṣo ó nìkan lọ̀nà àbáyọ tó kù fún àwọn fún ìdáàbòbò. Gẹ́gẹ́ bí àkójọpọ̀ ìròyìn ti wá gbé àwọn olùwọ́de lòdì sí àwọn àjèjì ọ̀hún ó ní wọ́n ní àtìlẹ́yìn ẹgbẹ́ òṣèlú MK èyí tí ààrẹ àná Jacob Zuma tó ń darí tó sì tún ní àṣẹ àtìlẹ́yìn tó fẹsẹ̀ múlẹ̀ tó gbọngbọ̀n ní agbègbè KwaZulu-Natal. Orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran ń ṣe pàṣípààrọ̀ ìkọlù àwọn ọmọ ológun síra wọn fún ìgbà méjì léraléra èyí tó jẹ́ láàrin ọjọ́ méjì láìdúró tó sì ń fa ìkọlóminú nípa ìdúróṣinṣin àti ìfẹsẹ̀múlẹ̀ àdéhùn ìdúnàdúrà ìdáwó ogun dúró ohun eléyìí tó jẹ́ ẹlẹ́gẹ́ tó wáyé nínú oṣù kẹrin. Ẹ̀ka àpàṣẹ ológun àárín gbùngbùn orílẹ̀-èdè Amẹ́ríkà wọ́n fọ̀rọ̀ léde lórí ìkọlù ìdáàbòbò ara ẹni èyí tí wọ́n gbé jáde tó ń fojú sun ọ̀dọ̀ àwọn ọmọ ológun àti ibi ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wọn ní apá gúúsù ìlú Iran. Ìkọlù ọ̀hún bẹ̀rẹ̀ padà lẹ́yìn wákàtí tí ààrẹ Donald Trump ti ṣèlérí wípé àwọn ọmọ ológun orílẹ̀-èdè Amẹ́ríkà yóò ṣe ìkọlù alágbára ní kíkankíkan sí Iran pẹ̀lú ìtọ́kasí pé ó ti pẹ́ jù kí Tehran tó yanjú ìdúnàdúrà láti fòpin sí ogun náà. Tehran fèsì sí ìkọlù ọ̀hún padà pẹ̀lú báwọn náà ṣe kọlu ìní àti dúkìá àwọn ọmọ ológun Amẹ́ríkà eléyìí tó wà ní bùbá Bahrain àti Kuwait. Iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Iran ń fìròyìn léde pé àpapọ̀ ẹ̀ka ìpàṣẹ àwọn ọmọ ológun orílẹ̀-èdè náà ti ṣe ìkéde
wipe ojo ona ikoja lori omi okun Strait Hormuz won ni awon gbe tipa fun gbogbo oko oju omi ni o abi oko akepo yun tanka ton ti awon oko oju omi mi ti won lo fun isowo won lawon oni faaye gba won lati koja o gege bi atejade oniroyin ton fi lede loni Iran se ikilo wipe oko oju omi yoku to ba koja lori ona omi Hormuz ohun won ni awon ma foju sun ni Idari na on lo tele atunse ikolu awon ologun orilede America lodi si Iran bi Are Donald Trump se nse ikilo wipe Tehran o san gbese ti won o je lori mo ti da idunadura ohun duro to te ba gbagbe e ranti pe Are Trump ti ro Iran lati buwolu idunadura ti o fopin si ogun na pelu aba re to npe awon o fenuko lori adehun na laipe ojo iroyin re daraya lagbaye idije ife eye agbaye o ti bere loni pelu awon orilede meta ti won jo ngba lejo re Mexico ni o mo gba lejo South Africa ni Estadio Azteca ni lo Mexico eyi ti won fi siso loju idije awon iko meji din la dota ti o waye fun ose mefa idije ife eye agbaye ohun ti orilede America Mexico ati Canada o jo mo gba lejo re oni o bere loni o wo akoko asekagba ile ti o waye ni New Jersey lojo kokandilogbon osu keje lojo kokandilogbon osu keje lakoko ti are ajo to mojuto rere bolu alafese gbalagbaye to nsoro iyun are ajo FIFA Gianni Infantino lanu ode yi lo soro o wa soro nipa abo idije to nti ikodanu awon oro kubakogbe ati ibu enu atelu lori wahala ti awon eyan pariwo re lori iwe irinna wolu.

0: Èyí lọ̀pin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán òní, ṣùgbọ́n kí n tó máa lọ, ẹ̀gbọ́n àwọn kòkó tó wà nínú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ìjọba àpapọ̀ ti buwọ́ lu àwọn ètò ìlànà àmójútó lórí lílo àmì ẹ̀yẹ ìdálọ́lá dókítà gẹ́gẹ́ bí lára akitiyan láti dá ìfẹsẹ̀múlẹ̀ àti òtítọ́ padà lẹ́ka ètò ẹ̀kọ́ gíga ilé ẹ̀kọ́ fásitì. Lórí ìbújáde àrùn ebola, àwọn dókítà lórílẹ̀-èdè Congo kéde ètò wọn láti gùnlé ìyanṣẹ́lódì lónìí lórí ìkùnà ìjọba láti yanjú ọ̀rọ̀ tí wọ́n ń béèrè fún lórí owó gidi àti ìmúdára epo iṣẹ́ wọn. Nínú ìròyìn eré ìdárayá lágbàáyé, ìdíje ife ẹ̀yẹ àgbáyé bẹ̀rẹ̀ lónìí pẹ̀lú orílẹ̀-èdè Mexico tí ó mọ gba South Africa lálejò ní Estadio Azteca nílùú Mexico. Èyí tí wọ́n fi ṣiṣọ́ lójú ìdíje oníkọ̀ 48 tí ó wáyé fún bí ọ̀sẹ̀ mẹ́fà. Èyí lópin àkójọpọ̀ ìròyìn àgbáyé fún tọ̀sán òní. Àkójọpọ̀ tó ń ti àtúntò ìròyìn náà ló wáyé látọwọ́ Kẹ́misọ́lá Williams. Ẹ darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára wa gbogbo Wells Radio 893, lójú òpó Facebook wa Wells Radio 893 FM, lórí ìtàkùn àgbáyé www.wellsradio893.com. Oyè Ọlọ́run Adégòkè lóníròyìn yín. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o, Ọlọ́run yóò pòkó fún yín. Ẹ kú òkàlẹ̀.
1: Ẹ fílẹ̀ ẹ má yí kúrò Wells Radio 89.3 FM, níbẹ̀ gangan lẹ wà.
2: Listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.

0: láti Lagos lọ sí Ìbàdàn lọ sí Kaduna ẹmọ ọba yẹn láti lè kó tó di wípé ẹwà bẹ̀rẹ̀ sí ṣe àwọn bags shoes àwọn accessories bá yẹn so mo mọ̀ wípé àwọn kan náà ó máa wà lára àwọn kan tó bí mama empowerment.
1: Ṣé mo ìgbà tí mo wọ́n ń sáàbù yẹn tí mo wá ìgbà mo kọ́ṣẹ́ bag oríṣiríṣi torí mo ètí kọ́bá tí ìgbéra kí n tuntun sọ mo ní sẹ́fẹ̀ go níbi tí ọwọ́ mi bá wà òrìlé in fact ìgbà tí mo márì tí ó sì ṣe ọkọ mi ní màá wá ta sóbò màá di sóbò ẹ 50-50 kọ̀bọ̀ ọgbà ẹ̀ tí màá gbé lọ sí ní àbá school màá freeze ẹ̀ HND order. Ọkọ mi dẹ̀ ní ṣe ṣátàlà kàńtà àti nígbà ló bá sọ pé dear you are disgracing mi lẹ́yìn mélòó pọ̀ fún mi 1 million màá sì lọ ta sóbò mi because owó victor ló ń jẹ́ owó oníkẹ́tẹ̀ mi ni so somebody like that sí mi láìkí kéèyàn halẹ̀ mọ́ mi ṣó yẹ yín yẹn so mo wá ń ṣe ilé ayé mi jẹjẹ mo wá ìgbà tí mo wá sí ṣọ́ọ̀bù tó ti ń ṣe bag mo wá máa mara àwọn obìnrin yẹn tá a máa rìn kiri ọkọ wọn ò tọ́jú wọn oríṣiríṣi àwọn ọ̀dọ́ náà yámáyàmá ìmí ti ayé ti bàjẹ́ ó ti ṣẹ́yìn ó ti mo wá bẹ̀rẹ̀ tí má ní ẹ máa bọ̀ ẹ wá kọ́ṣẹ́ wọn ní dá mi lóhùn so màá òkè ẹ wá bẹ́mi ṣiṣẹ́ màá fún wọn lówó ìgbà míì tó bá máa fi jọ ọdún kan tó ti ń ṣe ìmara máa ṣì fún wọn ṣe mọ̀pọ̀ tí mọ́ṣẹ́ báàgì ṣe bí mo ṣe bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ yẹn ìnìyẹn ṣe bẹ̀ along the line náà ni mo ń kọrin kiri tí mo bá ti kọrin máa fall under anointing làwọn fásitì ni ìyá o mọ̀ pé anointing wálé mo ní wo mo like mo ṣe ń jẹ́ sanike I don't want pastoral matter bí mo ṣàṣe ń da méjèèjì pọ̀ mo ṣe ń grow pẹ̀lú gbogbo ènìyàn so along the line àwọn tí eventually àwa Ìbàdàn mo tún continue torí passion ọlọ́run ló wà mí rí àwọn ọ̀dọ́ yìí wọn gbọ́dọ̀ rẹ̀ wọn gbọ́dọ̀ bàjẹ́ torí ọmọ tí ẹ bá tọ́jú tẹ sọ pé ọmọ ọlọ́mọ ni kò ní jẹ́ kọ́mọ tẹ̀yìn náà ní ìsinmi
0: bẹ́ẹ̀ni
1: so mo wá bẹ̀rẹ̀ sí tún kó wọn mọ́ra mo bẹ̀rẹ̀ sí kọ́ wọn ṣẹ́ màá fún wọn lówó tí n bá ní oríṣiríṣi iṣẹ́ ìtorí ọmọ ṣe kọ́ oríṣiríṣi skill tí mo ní àwọn náà wá sọ mí di màmá ẹ̀fà
0: All right, we move to your political journey. You know, with all these achievements, ma, have you always had this plan of becoming?
1: No.
0: So where did the journey into political affairs, when did you start?
1: But yeah.
0: And why
1: okay.
0: did you embark into?
1: As a politician, me, we were going to 10 years. We did finish all this till at almost 30 years plus.
0: Wow.
1: But we must go to Mori, we pay... mo jẹ èèyàn kan tí mo máa ń jà fún yàn ajàfẹ́tọ̀ mẹ́ni mo lè kú sórí kí wọ́n sì ti yàn irọ́ ni kò gbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ mí kì í dákẹ́ ó ṣe dáadáa máa ṣe
0: so ó wà
1: àmọ́ nativist it has been in me naturally tí mi mọ bó ṣe dé so ìgbà tó wáyà ní ìjọ kan mo bá gba okay mo travel ibẹ̀ ni ọ̀rẹ́ mi ti ní mo ṣáà gba inspiration pé kí n join politics pastor ẹ̀yin tẹ máa ń gbàdúrà fún nàìjíríà ẹ lè máa gbàdúrà fún orílẹ̀-èdè yìí kẹ má sùn mọ́ bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ mọ́ ó ṣáà wá sùn ó ṣe èmi o ṣe mọ̀ pé gbogbo wa ni tó bá wà ń ta wọn ló ṣèlú aṣẹ́wó ni wá wọn ní àjálè wọn ní olè là ń jà oríṣiríṣi èmi náà bá wọn sọ́rí so mo ní èmi tí mi mọ ọrọ̀ pa tí mi mọ nǹkan yípo ẹ wá ní lọ́jọ́ mi lè ṣe I had God tó sọ fún mi pé kì í jọ mo sunkún ìyẹn ní òṣogbo ńjọ yẹn mo dá padà wá sí ìbàdàn kojú 2-3 weeks lọ làwọn youth kan bá pè mí pé kan ti wà ní báyìí bí àwọn youth ní wa a lè trust yín a lè tẹ̀lé yín rìn a lè ṣe kinní kan ẹ̀ ń tọ́jú wa láìwọ ní ó bá ṣe governorship candidate wọn. bó ṣe mọ̀ wípé 3 weeks ago mo ti receive kini yẹn ni oṣogbo manifestation ẹ ló wá ń jáde ní ìbàdàn yẹn ó ní ṣe bí wọn. ó lè lọ sàbí sàn torí àwọn ọ̀dọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun máa dúró tí mi òun máa ṣe àwọn ọmọ fẹ́ ra ayọ̀ tì pé láyé mọ́ mi ò ní ṣe politics bá a ṣáà ṣe bẹ̀rẹ̀ nìyẹn tí mo jẹ́ governorship candidate nígbà yẹn 2019 mo ṣáà bẹ̀rẹ̀ ìwọ̀nba tí mo lè ṣe ìgbà yẹn náà ṣe coagulation. Tó di pa àwọn fati náà wá èmi náà wá step down fún wa wá ṣe ọlọ́run ṣàgbà kó so mo step down fún ṣèyí Mákindé ń gbà yẹn I eventually work with him as board member water compression for 2 years. Mo convince when me feel comfortable. I resign. I plan continue planning my life. Will life continue? And that is how political something. 2023. We YPP. Egbe awon odo gangan lele yi. Kini kan mo tun se senatorial candidate or yourself. Nigba yen mo sha irin ajo yen mo wa lenu risi risi mo wa ri wipe eni kan pe lase wonu o se ko to de inu o se lu ti n se eni tan pe lo le tele o le ti wa lara e tele ko to wonu o se o se lu ko lo nje ke yan ji owo o se lu ko lo nje ke yan nko to ba ti ni o bye bye tan ba ti fe se nkan ti o se won ni pe e si. Then you'll be impart them small small. I'm a repeat any no come on she by yeah they need to move. I'm a change. Could you know only more she the at the end? Timothy was she high tea kiri. Industrial attachment in no shadow.
0: In no shadow.
1: Mo she does attach. So Tony. Mo je IT mo ko se yen ma ri pe okay ile da ile yo da mo ko ra wi pe ko si bito gbogbo inu party ni mo ni lowo to de ibe ni daada wa ibe ni aida wo so bi mo se change ara mi pe okay mo se se fe bere ise mo wa join APC mo wa wa nbe won wa mu as one of their leaders won wa woye pe e je tin se I je tin se IT APC Ejen tu shaiti si. Awon yo ni mi ni contest ya mu ni. Oh, mu se. In that training, mu tun se another course lo.
0: Ejen government. For people who just joined the show, this is Women of Influence on Wales Radio 9.3 FM. Your preferred awesome radio, your number one family radio. My guest today is Reverend Dr. Adenike Victor Tade, also known as Mama Empowerment, entrepreneur and a youth and women rights activist. We go on a short break now. By the time we return from the short musical break, we still have Mama Empowerment with us. Don't go away.
2: FM, your preferred wholesome radio.

kábíyèsí ọlọ́run Stephen ti fẹ́ ṣe níléṣe bíbí o ẹgbà mí o ẹ wá gbà mí lọ́wọ́ Stephen o kábíyèsí ọlọ́run ẹ kọ́ lẹ gbogbo ara ilé ẹni náà lámàárín lágbára ọlọ́run irú ayọ̀ náà láwọn máa gbọ́ lẹ́dẹ̀ẹ́dẹ́ wa ohun tí ó pa wá lẹ́kún kò ní yà sọ́dọ̀ wa lágbára ilé dùnmáre ohun ayọ̀ náà láwọn máa rí bó tilẹ̀ wò gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láyè ká wa a gbúdọ̀ ṣe kí ni a gbúdọ̀ máa múnú ara wa dùn bí bandits bá tiẹ̀ fẹ́ jí ayọ̀ wa lọ a gbúdọ̀ gbà fún àwọn bandits láti jí ayọ̀ yẹn lọ a gbúdọ̀ ṣe kí ni a gbúdọ̀ máa múnú ara wa dùn ní gbogbo ìgbà mo fi àsìkò yìí kí gbogbo ẹ̀yìn aráalé pátápátá níbi tí ọwọ́ jà ìkànnì west radio 89.3 FM your preferred wholesome radio níbi tí ọwọ́ jà ìkànnì tó ń fẹ́ dé lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ akínyìn o torí pé àwọn kan wà láàárọ̀ báyìí àwọn kan wà lọ́sàn-án àwọn kan dẹ̀ ṣe kíni wọ́n dẹ̀ wà ní alẹ́ lórí àwọn ní àwọn orílẹ̀-èdè kan. àbí ẹ kúrọ̀ lẹ́ o ẹ káàárọ̀ o ẹ ká alẹ́ o ẹ̀hẹ́n ẹ dá ṣe bẹ́ẹ̀. lọ́wọ́lọ́wọ́ láti wá sí orí afẹ́fẹ́ lénìí orí afẹ́fẹ́ láti gbóhùn sí mike a gbóhùn sí mike fún ti bí o a ń gbóhùn sí mike fún ti dáadáa adúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé adágbére ní ọ̀sẹ̀ tó kọjá ọlọ́run dẹ̀ tó jẹ́ kó ṣe ń ṣe fún wa ní ọjọ́ títì ní bẹ́ẹ̀ ni kò ń ṣe nípa ipá bẹ́ẹ̀ ni kò ń ṣe nípa agbára bí kò ń ṣe nípa orí ọ̀fẹ́ rẹ̀ àti àánú rẹ̀ èyí tó gbé wa dúró lénìí lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀ lọ́tùn ló ń ṣẹlẹ̀ lósì ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún àánú rẹ̀ ibi tó dẹ̀ kù sí náà ọlọ́run àṣekínni ọlọ́run àbáwa yanjú ẹ̀ àbáwa parí iṣẹ́ ń bẹ̀ lágbára olódùmarè ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin àbúrò ẹ̀yin sísá ẹ̀yin brọ́dà àkínyìn o ẹ̀ kúrọ̀ lẹ́ o a tún ti dé o sórí ìkànnì west radio 89.3 FM lénìí o pẹ̀lú ètò àkàndá ẹ̀dá kábíyèsí ọlọ́run inú máa ti ṣe kínni inú máa ẹni máa tún gá yàtà yàtọ̀ lágbára olódùmarè gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé abala àkọ́kọ́ òun náà ni abala ọ̀rọ̀ ìṣítí tá a máa fi ń ṣera wa létí abala ẹlẹ́ẹ̀kejì náà la máa fi ń gbàlejò la dẹ̀ máa fi ń ju àwọn nǹkan tá a mú wá la máa fi ń jù síta fún àwọn aráalé láti bá wa ṣe kínni láti bá wa dá sí i wípé ojú báyìí làwọn fi wo ojú báyìí la fi wo àtútù gbé mi wá lénìí a ti fi ọbẹ̀ yẹn lénìí a ti fi gbogbo ẹ̀ sí a ti fi kọrí sí a ti fi magí sí ẹ̀yìn aráalé àdúpẹ́ lọ́run pé ẹ tún bá wa fìfẹ́ jẹ́ bí bá dẹ̀ ṣe ń jẹ́ náà kò ní gbòdì lára yín ó máa ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣe lára yín lágbára olódùmarè.

0: kó tó di pé a tẹ̀ síwájú àtẹnumbọ àwọnú ètò sánsan fún ti tẹ̀ ní jẹ́ kan kọ́kọ́ kí ìyá wa dáadáa our mother in Israel Evangelist Lillian Gbademosi mo kíyín mọ́ mi o ẹ ṣe thank you for this opportunity ẹ ṣe gidi gan fún àǹfààní lálàyé èyí tẹ fún wa ẹ ṣe o àmọ́ lóore lágbára ọlọ́run iwájú iwájú lẹ ó máa lọ lórúkọ jésù mo dẹ̀ tún fi àsìkò yìí kí lọ́wọ́ bọ́ǹtìnì mi tó jẹ́ ẹnjìníà mi ó ti disturb mi dáadáa lénìí Stephen Ige mo kíyín lágbára ọlọ́run ẹ máa mọ̀ ń ṣe ni ẹ̀ní ṣìtẹ́ o ẹ̀dẹ̀ ní gọmọ́ná àgbára olódùmarè mo tún fi àsìkò yìí kí olóòtú ètò yìí Adédàmọ́lá ọmọ bàbá olómi mo kíyín ẹ ṣe gidi gan ni fún àjọṣepọ̀ wọ́n ní fún àjọṣepọ̀ torí tí ò bá sí orí kò lè sí irun níwọ̀n ìgbà tí orí bá ti wà irun máa ṣe kí ni irun máa wà ń bẹ̀ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó lè dá náà ní gbogbo ẹ̀ ni à ń ṣe gbogbo ẹ̀ wọnú ara wọn mo kíyín o kò ń ṣèmi nìkan ni mo wà lórí ètò léni o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ẹ̀yin ara lé bá a ṣe jọ kò ń ṣèmi nìkan ni mo máa ń dá ṣètò ẹnì kejì mi náà ti wà níbi bíi màá fẹ́ jẹ́ kí ẹ bá mi kí àwọn ara lé.
1: Ìbẹ̀rù Olúwa ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n ẹni tó bá bẹ̀rù Olúwa àti ṣe rere kan kò ní ní lára sọ̀wà wọ̀rẹ́ mi ìwà rere lẹ́ṣọ́ ènìyàn ọ̀rọ̀ yìí lóko lódò wípé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kalẹ́ ni gbogbo bí tẹ́ ti ń gbọ́ wa orúkọ tèmi ò yípadà Esther Ọmọwálé Ọlá Aya Adékẹ́ mo ní ẹ kúṣẹ́ láti àárọ̀ lọ́lá Ọlọ́run iṣẹ́ wa kò ní dojúkọ wa.
0: Òun náà lẹ ti gbọ́ yẹn o wọ́n ní ẹnu oníkan náà láti ń ṣe kíni láti ń gbọ́ kan ẹ̀yẹ ti gbọ́ láti ẹnu Esther orúkọ tèmi ò yípadà Olúwa tó sin GOP Garment of Praise kó tó di pé mo tẹ̀síwájú ẹ jọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń darapọ̀ mọ́ wa ẹ lè gbójúwò wá ní ìkànnì Facebook wa West Radio 893 FM fanpage West Radio 893 FM fanpage òun náà lẹ máa fi wò wá kétékété ẹ jọ bẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa ẹ máa bá wa pín kálé kákó ẹdẹ máa bá wa ṣe kíni ẹ máa bá wa láìkí ẹ ẹdẹ máa fi kọ́mẹ́ǹtì yín sí abẹ́ nígbà tá a bá ti ju àwọn nǹkan tá a fẹ́ jù tá a bá ti jù síta ẹ máa fi kọ́mẹ́ǹtì yín kíni ìwòye títí yín lórí àwọn nǹkan tá a fẹ́ jù síta so kẹ́ máa fi kọ́mẹ́ǹtì yín sí abẹ́ tá a bá ti jù àwọn nǹkan wọ̀nyí síta ẹ ṣe gidi gan orísun ọ̀la yín kò ní gbẹ lágbára olódùmarè kíndé náà abala àkọ́kọ́ náà láṣekíni la ó kan lù lórí ètò àkàndá ẹ̀dá ẹ kú kalẹ̀.

0: lára gbogbo nkan ti Ọlọ́run dá nílé ayé láti lè kẹ́kọ̀ọ́.
1: Èmi ọkùnrin mẹ́ta lọ́kọ̀ ìyàwó.
0: A lè kẹ́kọ̀ọ́ lára igi lára àwọn ewé tí Ọlọ́run dá.

0: níṣe kí ni kò ní gbà wá lénìí.
1: Ọmọ ẹnu ló ń tojọ́ gbé.
0: Mo kàn sáré yà síbẹ̀ yẹn, mo sáré jù yẹn síta fún àwọn èèyàn wa.
1: Àsábà mi, ọmọ ojú ni mi, mo bá mojú.
0: Wípé lábẹ́ bó ti wù kó rí, ẹ má jẹ́ ká fojú tẹ́ńbẹ́lú ẹnikẹ́ni.
1: Tó bá ní gbàgbọ́ ká lọ́dọ̀ ra òkà iná, sísí kò yé gómi ìbípẹ́ ni òlẹ̀.
2: Àná la ó gẹ̀ ni kí ló tún bọ̀ lọ́la.
0: Ọ̀rọ̀ ìṣítí tí mo fẹ́ jù síta lénìí.
1: Àṣẹ́gbé ni ṣàlẹ̀ mi jẹ́.
0: Ẹ jẹ́ ká tẹ́tí wa bẹ̀lẹ̀ jẹ́ ká kẹ́kọ̀ọ́ bí méjì ń bẹ̀.
1: Lórí kàṣáyò gékíngé ni bukíngbù.
0: Ẹ mọ̀ wípé mo máa ń sọ̀rọ̀ pé bí èmi náà ṣe ń sọ, èmi náà ń ṣe kíni, èmi náà mú àwọn nǹkan bíi méjì síbi mẹ́ta, èmi náà mú nínú ọ̀rọ̀, èmi náà fi ń ṣe òdúnwò ayé mi.

0: àlọ́rọ̀ ẹ̀sí títí mo mú wá lẹ́ni òun náà ni mo pè ní de nǹkan mọ́lẹ̀.
1: Tán bá ní á ìwà rí wá lọ́pẹ́ lọ́pẹ́ wà ṣe bí ẹ ṣàlàṣà tó ń dá bẹ́ni tó nínú funfun tó rẹ̀ tó wo ìwà funfun.
0: Bọ́ọ̀ni ṣe rí ọ̀lá lè má rí bẹ́ẹ̀.
1: Tán bá ní á ìwà rí wá lọ́pẹ́ lọ́pẹ́ wà.
0: Bí owó ṣe ń yọ sí ẹ lọ́wọ́ lẹ́ni, ó lè má rí bẹ́ẹ̀ lọ́la.
1: Ọ̀dà fẹ́ni tó nínú funfun tó dẹ̀ tó wo ìwà funfun. Tó bá ń gbọ́ má sà.
0: Àwọn orí ọ̀fẹ́ tó ní nílé iṣẹ́ ibi tó wà, ó lè má rí irú ẹ̀ mọ́ lọ́la.
1: Afonigbèsè.

0: Owó tó ń rí lẹ́nìí ṣó fin ṣe fàlàfò lónìí. Àbí òfin ṣe kí ni òfin dè nǹkan mọ́lẹ̀.
1: Ló bá dá wa wà tó padà forí kọ.
0: Owó bá wọlé fẹ́ lómi a ní owó títí wọlé má wọrí jẹ́ ká ná ilé yìí jẹ́ kí n ṣe fàájì ayé mi ná jẹ́ kí wọ́n dà fún àwọn ọmọ yẹn kí wọ́n wá jẹ́ kí n gbé wọn wọlé kí wọ́n wá owó wà ìmí àtúwọlé kábíyèsí ọlọ́run bí èyí ṣe rí ọ̀la lè má rí.

0: àwọn kan tiẹ̀ máa dáṣà àwọn ní owó tó yẹ káwọn fi ṣe owó tá a fi ń ṣe fàájì a lè fi ṣe kíni a lè fi ralẹ̀ a lè fi kọlé a ó máa ṣe o.
1: iléeṣẹ́ kan ṣoṣo tó mi ilẹ̀ o.
0: ẹlòmíì kábíyèsí owó tó yẹ kó fi ralé owó tó yẹ kó fi kọ́lé tó yẹ kó fi ralẹ̀ ó ti ṣe kí ni ó ti mú inú okun ẹ̀ ló ń gbé kábíyèsí ọlọ́run inú okun ẹ̀ ló ń gbé kò rí nǹkan kan mú yọ jáde bùrọ̀dá mi ipò tó wà yẹn lóòótọ́ ọlọ́run gbàdúrà ẹ̀ fìdí nǹkan mọ́lẹ̀ torí ọjọ́ iwájú ìgbà kò lè máa rí lọ báyẹn títí láéláé ohun tó bá fi èyí ní ẹ ṣe ni ọ̀la máa ṣe kíni ni ọ̀la máa sọ ẹ lọ bí àwọn bàbá àwọn ẹ lọ bí àwọn bàbá tó jẹ́ pé wọ́n ti dàgbà wọ́n ti darúgbó tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò dẹ̀ nílé lórí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe kíni wọ́n.

ìjẹ́ o mọ̀ wípé ọ̀gá ilé iṣẹ́ mo tún dọ́dọ̀ yín o, ìjẹ́ mọ̀ pé ipò tẹ wà yẹn èèyàn kan ti wà ńbẹ̀ kẹ tó wà ńbẹ̀, èèyàn kan ti wà ńbẹ̀ kẹ tó wà ńbẹ̀, ẹni tó wà ńbẹ̀ bóyá ṣe dáadáa bóyá kò ṣe dáadáa ni o, ọlọ́run ló mọ̀, ṣùgbọ́n ipò tó wà yẹn tó o bá ronú jinlẹ̀ pé èní la rí kò sẹ́ni tó mọ̀ la, àwọn orí ọ̀fẹ́ tó o bá ń rí lò ó dáadáa bó ṣe yẹ kó o lò ó, torí ẹ̀ nìkan torí ọ̀la ni.

0: láyé mọ́.
1: Torí pé ọ̀pọ̀lọpọ̀ nísìnyí tó jẹ́ pé ọmọdé ni wọ́n wọ̀nyí tí ìdàgbà púpọ̀ ṣùgbọ́n ọwọ́ wọn ṣe kíni ọwọ́ wọn jí sówó ọwọ́ wọn jí sọlá ọ̀pọ̀lọpọ̀ kàbíyèsí mi mọ bí mo ṣe lè torí pé orí afẹ́fẹ́ ló wà láwà a gbúdọ̀ fi gbogbo ẹnu a gbúdọ̀ fi sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kán fi owó yẹn kán fi ṣe nǹkan gidi kán fi de nǹkan mọ́lẹ̀ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ a ṣe kíni ìgbà yẹn ló máa rántí pé ọmọ jẹ́ ń kọ́kọ́ ja ayé orí mi ná kílọ́ọ̀bù kan wà níbi báyìí kíní kan wà níbi gbábà àwọn nǹkan tí ò yẹ kó rà á bẹ̀rẹ̀ sí ni máa kówó le á bẹ̀rẹ̀ sí ni máa rà á ẹkún ò ní kọ́ ẹkún ọjọ́ ọ̀la ni.

kíni kan tí mo fẹ́ fàyọ ní gbogbo nǹkan tí mo ti ń sọ látẹ̀kan òun náà ni mo ń sọ wípé gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi pátápátá tí ọwọ́ yín ti jí sọ́lá tí ọwọ́ yín jí sówó ẹ̀jọ́ ẹ fi wá nǹkan gidi ẹ fi dè é mọ́lẹ̀ bó jẹ́ lílẹ̀ máa fi rà ní ẹ fi rà á bó jẹ́ lẹ̀lẹ̀ máa fi rà á pamọ́ ní tẹ́ máa secure ẹ fi rà á bó jẹ́ nǹkan dáadáa lẹ máa fi ṣe ẹ fi ṣe bó jẹ́ ọmọ lẹ máa ná lé lórí ni ẹ ná lé lórí torí pé ọjọ́ ọ̀la yín nìyẹn.

0: kàpìyèsí ọlọ́run ẹ̀kọ́ tó di pé a rí kọjá lọ sí abala kejì. Ó dà pé Esther lórí nǹkan tá à ń sọ̀rọ̀ lé lórí, ó dà pé Esther ní nǹkan kan tó fẹ́, ó ní àwọn nǹkan tó fẹ́ sọ nípa ẹ̀. Jẹ́ ká àwọn ará ilé gbọ́ ẹ.
1: Ẹ ṣe ọ̀gá mi. Nǹkan tí mo fẹ́ sọ nípa ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ló ń lo ipò tí wọ́n wà yìí tí wọ́n fi ń fìsìná tí àwọn tó wà lábẹ́ wọn. Ara nǹkan tí o lè dè mọ́lẹ̀ ni ìwà ọmọlúwàbí ẹ.
0: Ìwà ọmọlúwàbí.
1: Bẹ́ẹ̀ni, torí bí wọ́n ṣe ń sọ lẹ́ẹ̀kan pé ká di nǹkan kan mọ́lẹ̀, bẹ́ẹ̀ni ẹ̀mí yẹn sọ fún mi pé kì í ṣe owó tàbí investment nìkan. Kì í ṣe morale tàbí mo kọ́lé nìkan.
0: Ìwà.
1: Ọ̀pọ̀lọpọ̀ ló torí ipò tó wà tó ń tẹ àwọn tó wà lábẹ́ rẹ̀ bàṣubàṣu. O ti gbàgbé wípé àwọn tó fílẹ̀ tó ń tẹ̀ mọ́lẹ̀ lónìí, níjọ́ tó o bá kúrò ní ipò yẹn, ìkan nínú wọn ló máa gbé síbẹ̀ o. Nígbà yẹn ló wà máa jèrè ohun tó fi àná òní rẹ ṣe. Ẹ̀bẹ̀ tẹ́mi náà tún máa bẹ̀ wá ni pé nínú gbogbo ohun tá ó dè mọ́lẹ̀, ẹ dè wá yín mọ́lẹ̀. Ọ̀pọ̀ ọ̀gá ló ti torí ipò tó wà tó ti rán ọmọṣẹ́ abẹ́ ẹ̀ dáṣà jàṣà tó pé tọmọ yẹn bá lórí ọ̀fẹ́ àti ìdánlọ́rọ̀ kò ní rántí ọ̀gá yẹn mọ́. Ara nǹkan tá a lè dè mọ́lẹ̀ ni ìwà rere wa. Ẹ jẹ́ ká máa rántí wípé bó ti wù kó rí, ọdọọdún àgbà máa dàgbà, ọmọdé máa dàgbà, àgbà máa dògbó. Ohun tó bá wá fi àgbà rẹ ṣe ló jẹ lọ́jọ́ ògbó. Ẹ ṣe púpọ̀.
2: Bìtìbìtì láyé mọ́ ọjà tó ń ta o, sórí títà tó lọ́jọ́ ọjà ló ta.
0: Ẹ ó kàrí Esther.
2: Oníkùtà á tún bọ̀.
0: Ẹ̀yin èèyàn wa ṣe ti gbọ́.
2: Tùmọ̀ àṣà o.
0: Ipò tí Ọlọ́run gbé ẹ sí kò ń ṣe fún ìwọ nìkan, fún àwọn tó wà lábẹ́ ẹ ni. Ẹlòmíì nǹkan tẹ́lòmíì ń jẹ lénìí, ìwà dáadáa tó ti wù lánàá lẹ́lòmíì ń jẹ lénìí lọ́wọ́lọ́wọ́
2: báyìí.
0: Nǹkan tẹ́lòmíì dẹ̀ tún jẹ lọ́wọ́ lénìí ní ìdàkejì, àwọn ìwà burúkú tó ti wù lánàá ni wọ́n lẹ́lòmíì ń jẹ lọ́wọ́
2: báyìí.
0: Especially gbogbo láńlọ́ọ̀dù pátápátá tó jẹ́ pé ẹni tenant, in fact ẹlòmíì gbogbo ọdún ló fi ń increase owó lé, ló fi ń kún owó lé. Ọlọ́run ló fún ẹ lórí ọ̀fẹ́. Ìwọ gan ò mọ̀ pé wàá kọ ilé yẹn, Ọlọ́run kàn fún ẹ lórí ọ̀fẹ́ láti kọ ilé yẹn ni. Má wá fi ni èèyàn lára, má fi ni èèyàn ṣe dáadáa sí wọn, torí pé ìgbà ò lọ bí òréré.

ìwọ ọmọṣẹ́ náà tó dẹ̀ ń ṣiṣẹ́ lábẹ́ ọ̀gá, má jẹ ọ̀gá ẹ̀ pa jọ, torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọṣẹ́ tó wà nísìn, wọ́n ti ran ọ̀gá wọn lọ sóko. Wọ́n ti jẹ ọ̀gá wọn run. Ìkan ti ẹ̀ sojú mi ní àìpẹ́ yìí. In fact, ó wá kọ́ṣẹ́ ni o, gbogbo ọjà tó dẹ̀ wà ní ṣọ́ọ̀bù, àṣó ti fẹ́ ta ọjà tán. Ọlọ́run ló ní kẹ́nìyẹn mọ̀, bó ṣe ń kó ọjà bíi pé kéèyàn rajà ní 2000, kó wá máa kó àwọn ọjà tó wà ní ṣọ́ọ̀bù, kó wá lọ máa tà ní 1000 naira. Ẹ̀rí pé ìkà burúkú lọmọṣẹ́ yẹn. Gbogbo ẹ̀yin ọmọṣẹ́ tẹ̀ ń kọ́ṣẹ́ tẹ wà lábẹ́ ọ̀gá, ẹ ṣe dáadáa. Ẹ ṣe dáadáa, nǹkan tó bá ṣe fún ọ̀gá náà ni wọ́n máa ṣe fún ẹ. Tó bá ba tọ̀gá jẹ́ wọn ba tiẹ̀ náà jẹ́, kò ń ṣọ̀rọ̀ pé o, àṣé pé, eléyìí ò ń ṣọ̀rọ̀ pé. Ìwọ ọmọṣẹ́ tó ń kọ́ṣẹ́, tó wà lọ́dọ̀ ọ̀gá, tó ti fẹ́ jẹ ọ̀gá run, tó ti ba yí ọ̀gá ẹ jẹ́, nǹkan tó ṣe fún ọ̀gá yẹn, wọ́n á ṣe bẹ́ẹ̀ náà fún ẹ.

0: Fún àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa, ohun tá à ń sọ náà ni wípé ewu wo ló wà nínú kéèyàn ṣẹ̀yàn kéèyàn dẹ̀ má dáríjì. Ṣé dáríjì ṣé ó jẹ́ nǹkan tó ṣe ó ṣe kókó ṣá? Téèyàn bá ṣẹ̀wá ṣó yẹ ká dáríjì? Tá a bá dáríjì, ewu wo ló wà ńbẹ̀? Gẹ́gẹ́ bí Sista Isa ṣe sọ lẹ́ẹ̀kan, ewu wo ló wà ńbẹ̀ nínú kéèyàn ṣẹ̀wá ká má dáríjì? 0916-893-1000 0916-893-1000 or 0915-338-93 0915-338-93 or 0911-333-8933 8933 8933 Hello, sir.
1: Ẹ̀sọ́ Ajíbádé Francis ló sọ̀rọ̀.
0: Ajíbádé Francis.
1: Láti Ring Road Ìbàdàn.
0: Láti Ring Road, ó mà ṣe wá àwọn Ring Road rán lẹ́yìn. Ẹ bá wa dá sí ètò sà.
1: Nǹkan tó wà ńbẹ̀ ni pé Jésù gan kọ́ wa pé ká rẹ̀sẹ̀ wa jìwà bá ti dáríṣẹ̀ jẹ àwọn tó ń ṣẹ̀ wa. Tí a ò bá dáríji èèyàn, Ọlọ́run gan ò ní dáríji irú ẹni bẹ́ẹ̀.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ara àdúrà tí Jésù kọ́ àwọn ọmọ ẹ̀yìn yẹn tó dẹ̀ kọ́ pé ó ìdáríjì tó ṣe gan-gan fún gbogbo ẹ̀dá ẹni.
0: Ẹ ṣe gidi gan, sir. Thank you very much, sir. You are welcome, sir. Bàbá mi sẹ́yìn láwùjọ ẹgbẹ́ mi o. Ọlọ́run má fà wá sẹ́yìn láwùjọ ẹgbẹ́ wa o. Ìdáríjì ó ṣe kíni, bọ̀dá yẹn tún gbé wa lọ sínú Bíbélì. Ìdáríjì ṣe kíni, ó ṣe pàtàkì, ó ṣe kókó. That's Brother Richard Abi láti Ring Road. Abi, Francis, ó dàpẹ́ fẹ́ sọ nǹkan kan Abi.
2: Bẹ́ẹ̀ni, nǹkan tí mo tún fẹ́ sọ ni pé ọ̀pọ̀ arúgbó lari tí wọ́n rìn kiri ní títì báyìí. Kì í ṣe pé torí wọn ní mọ̀lẹ́bí tó dá o. Ọ̀pọ̀ wọn láti ẹ̀gbà pé lóòótọ́ èmi inú wọn lè máa lo ìgbà ìwé rẹ̀ dáadáa. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ẹbí wọn ni wọ́n ṣe rí. Ṣùgbọ́n torí pé nígbà táwọn náà ní orí ọ̀fẹ́, wọn ò ṣe dáadáa sáwọn èèyàn tó yí wọn ká. Bẹ́ẹ̀ torí ẹ̀ náà làwọn èèyàn tó yí wọn ká yẹn náà ṣe tàwọn nù. Mo fẹ́ bẹ̀ wá lọ́sàn-án èyí tó bá ní ẹni tó lè ṣe ìrànlọ́wọ́ fún. Láyìíká àti àyídẹ́ ẹ, pàápàá àwọn mọ̀lẹ́bí ẹ, má torí ẹ̀ṣẹ̀ tán ti ṣe ẹ́. Mo kàwé kan ọmọ yẹn nítorí pé bàbá ò kìí ṣe fún fámìlì. Lòun náà wá rò pé òun ò gbúdọ̀ má òun náà ní ṣe fún fámìlì. Àbúrò ẹ̀ ni ẹ bá pinnu pé dádì mi ò gbúdọ̀ gbọ́ pé mo ṣe fún fámìlì. A wá máa lo orúkọ ẹlòmíì fi ran
0: fámìlì lọ́wọ́.
2: Bí bàbá wọn ṣàkú, ẹ̀gbọ́n wọn yẹn náà yẹn wà láyé lójú ẹ̀mí ẹ̀. Ìyá àbúrò wa ní OSIC, ó wá ní ìdòwò. Wọn ò lè lọ bá mọ̀lẹ́bí kankan torí wọn ṣe fún mọ̀lẹ́bí. Bí èèyàn kan ṣe dìde lára àwọn ọmọ tí ọmọ yẹn fowó tọ́ nígbà tó wà, wọ́n padà sọ fún ọmọ yẹn pé lágbájá ló ní ká máa ràn ẹ́ lọ́wọ́, ṣùgbọ́n má jẹ́ kó mọ̀ pé a ti sọ fún ẹ. Nígbà ló ṣàdé pọ́ìntì tó yẹ tóun náà ti nílò ìrànlọ́wọ́, mọ̀lẹ́bí yẹn gangan ló wá dìde ìrànlọ́wọ́ fún. Ó ní mo mọ̀ pé wọn ló ràn mí lọ́wọ́, báwọn òbí ò ti ràn àwọn òbí mi lọ́wọ́, ṣùgbọ́n torí pé wọ́n ti ràn mí lọ́wọ́, oore tá a bá ṣe síwájú ó ń bọ̀ wá bá wa lẹ́yìn o. Ibi tá a bá ṣe síwájú ó ń bọ̀ wá bá wa lẹ́yìn.
0: Bẹ́ẹ̀ni.
2: Ẹ jẹ́ ká máa ní eléyìí lọ́kàn. Àti ní pé torí ti àwọn ọmọ wa. Ẹgbẹ́ wọn mi tó kọ́kọ́ pè yẹn wọ́n ní ìyá àwọn. Ẹ máa wo ìyá tí wọ́n ní o. Àwọn náà
0: wọ́n kàn bẹ́ẹ̀ nìyẹn ṣàwàdà ni o.
2: Ìyá tí wọ́n ní o. Wọ́n ṣe wá kan ọmọ. Kí ló dé tọmọ rẹ̀ kọ̀ọ̀kan bẹ̀? Bẹ́ẹ̀ náà ni àwa náà gẹ́gẹ́ bí òbí. Ohunkóhun tí a bá ṣe tá à ń sọ lójú ọmọ wa bí àìlè dáríjì, àyà alágbájá má jẹ́ rí ẹkọ tú kí mọ́. Nítorí ẹ̀ṣẹ̀ tí ìyá alágbájá ṣe, ẹ̀ ń kọ́ ọmọ yẹn ni o. Nítorí náà ni àìlè dáríjì yẹn tó ṣe máa ń transfer ẹjọ́ mo bẹ̀ wá lọ́sàn-án yìí nítorí ọ̀la. Ọlá ọlá tá ń pariwo ẹ náà ìkan ọlá náà là ń jẹ lọ́wọ́ lọ́wọ́
0: báyìí.
2: So
0: ẹjọ́
2: ẹja kọ bí a ti ń dáríjì. Ẹja kọ bí a ti ń dáríjì.
0: Kábíyèsí Ọlọ́run. Àránṣe tó fi jẹ́ mi náà jẹ́ olóògbé ṣàlékún lójú ti tẹ́lẹ̀ wọlé. Ọ̀pọ̀lọpọ̀.

mọ tó jẹ́ pé wọ́n wà báyìí. Ọlọ́run ti gbé wọn lọ́wọ́ sókè, Ọlọ́run ti gbé wọn lórí sókè, ṣùgbọ́n wọ́n fìyà jẹ bàbá wọn. Bàbá mi ṣe nǹkan báyìí, bàbá mi ṣe nǹkan báyìí. Ò bá gbé yẹn sọ́kàn, pa ègún rẹ, má jẹ́ kí ègún kó tún ṣe kíni, kó tún tẹ̀síwájú lórí tìtìwọ́. Tí bàbá ẹ̀ ò bá ṣe fún ẹ, ṣùgbọ́n Ọlọ́run ti ràn ẹ́ lọ́wọ́, ti gbé ẹ dépò ńlá tó dé yìí, ṣe fún bó o bá ṣe fún, kò tún run kankan lára ẹ.

0: Hello?
1: Hello?
0: Ẹ kú ọ̀lẹ́ sá ọ.
1: Ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa pé láàárín ẹ̀sẹ̀ wa jù wá bí a ṣe ń dárí jẹ.
0: Bẹ́ẹ̀ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá sá.
1: Ẹbí yẹn bá kùnà, láti mọ Moses.
0: Ẹ́ orúkọ yín lẹ̀kan sí sá.
1: Láti mọ Moses látòlú ọ̀lẹ́.
0: Òkè sá, óyá. Ẹ tẹ̀síwájú sá.
1: Láàárín ẹ̀sẹ̀ wa jù wá bá ṣe ń dárí ẹ̀sẹ̀ jẹ àwọn tó ṣẹ̀ wá. Ìgbà mi wà gan ni mo ní tí a ṣẹ̀. Tó o débi tí a ṣẹ̀ṣẹ̀ pa bí dájú ṣùgbọ́n tí a bá ń dárí ju gbogbo ènìyàn tó bá yẹ ká dárí jì. Ọlọ́run á sì máa dárí jì àwa náà.
0: Ẹ ṣe gidi gan dádì wa. Thank you very much, sir. Ẹ ṣe sá, ẹ pẹ́ fún wa sá, làgbàrọ̀ lọ́run.

0: Hello?
1: Ẹ kú àtàárọ̀ ẹ kú sẹ́ o.
0: Yes, sir. Yes, sir. Ẹ ọra, sir. Báwo ni dé yín, sir?
1: Láti aláwa o.
0: Yes, sir. Orúkọ yín àti ibi tẹ́ ti ń pè wá, sir.
1: Mo ń pè láti Òkè Adú.
0: Òkè Adú?
1: Mo fẹ́ bẹ́ẹ̀ mo ní First of Nìbàdàn.
0: Ok, sir. Orúkọ yín, sir.
1: Mo forúkọ mi pamọ́ fún ìdíkà.
0: Ok, sir. Ok, ẹ bá a tẹ̀síwájú, sir.
1: Mo ṣẹlẹ̀ sí mi náà fún ìyáálé mi. Ọmọ mẹ́ta ẹ̀ lásìkò ìgbà tí wọ́n kéré. Ṣàtìkú lọ sí Woodside. Express wọn máa fò dálákíá. Àwọn èèyàn ń ṣe tuntun pé ìyáwó lọ́dọ̀ ọmọ yìí lẹ̀. Àmọ́ ní ọjọ́ ẹlẹ́dẹ̀ mo fẹ́ sọ̀tà ń jẹ́rin àwọn ọmọ máa sọkó kí ló fi mọ́ sọ̀tà sí ń dárí ti màmá àwọn. Mo ṣẹ̀ṣẹ̀ wá ń kọ́ fọ́ fàtí fún láti padà sínú ilé mi láti ṣe dúpẹ́
0: lẹ́sìn
1: rí àti ìjọba.
0: Ẹ ṣe gan sàdádì. Ẹ gbọ́ nǹkan tí wọ́n sọ dáadáa.
2: Ìyáálé wọn. Ìyàwó tó kọ́kọ́ fẹ́.
0: Ok.
2: Kò ṣe dáadáa.
0: Ó dà pé wọ́n da àwọn ọmọ sílẹ̀.
2: Wọ́n ṣe dáadáa. Wọ́n tún àwọn ọmọ yẹn dáadáa. Wọ́n wá ní ìgbà tó yá.
0: Àwọn ọmọ dàgbà.
2: Lọ́jọ́ wedding. Àwọn ọmọ ti dàgbà. Wọ́n fẹ́ ṣe wedding. Kọ́ àwọn wá ní àwọn fẹ́ san ìtọ̀ tí àwọn nǹkan tí àwọn ṣe. Wọ́n làwọn ọmọ yẹn wá ń bẹ àwọn pé káwọn jọ.
0: Káwọn máa sọ.
2: Wọ́n ní pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run àwọn ti dáríjì àwọn gan ti ń pinnu pé kí ìyàwó ìyá yẹn kó padà wọnú ilé àwọn.
0: Kábíyèsí Ọlọ́run.
3: Mo lè bí lọ́rùn kó ń ṣe àṣàrò. Mo lè dọ̀tàn kó ń ṣe ìbàdàn. Wọ́n ló sáré.
0: Kábíyèsí Ọlọ́run. Ìdáríjì kò ń ṣe nǹkan tó rọrùn o. Ṣùgbọ́n tó bá ti nípinnu wípé ojoojúmọ́ gan ni mò ń ṣẹ̀ sí Ọlọ́run. Gbogbo ìgbà là ń ṣẹ̀ sí Ọlọ́run. Bá a dẹ̀ ṣe ń ṣẹ̀ sí Ọlọ́run tó àtẹ̀yàn bí àtẹ̀yàn gidi. Ọlọ́run ṣe kí ni ó ń rọ̀jò sórí wa, ó ń ràn ọ̀run fún wa. Ẹ jọ gbogbo ẹ̀yin aya tó gbogbo ẹ̀yin aya tẹ wà nílé ọkọ. Tọkọ yín ṣẹ̀yìn, ẹ jọ̀ ẹ finífẹ́dọ̀ ẹ dáríjì. Torí pé èní la rí kò sẹ́dá tó mọ̀ la ibi tá ń lọ, òun ló ṣe kókó o. Ibi tá a wà yìí kò tó ibi tá ń lọ.
3: Ìwọ ló ń dábò bọ̀dà lágbájá tí ó máa dúró àkọ́.
0: Ìwọ ọkọ náà jọ ọ̀nàkọ̀nà tí ìyàwó ẹ bá gbàṣẹ́ àbí àwọn ọmọ jọ ní ọkàn ìdáríjì. Dáríjì wọn ní tòótọ́, fi ọkàn ẹ dáríjì wọn kí ohun gbogbo tó ti sọnù kó lè bá a padà sípò.
3: Mo lè jí lọ́rùn kó o ṣe àṣàrò. Mo lè lọ́sàn-án kó o ṣe ìdàdà. Wọ́n yóò ṣàlẹ̀ ní àmì ṣe.
0: Ẹ wo ẹjẹ́ ń ṣẹnu ní dédé síbí níbi tí a dé yìí. Esther bá mi kí àwọn ará lílẹ̀ kan sí kó máa dágbére.
2: Ẹ ṣe gọ tí ẹ tẹ́tí ti wà lénìí. Àwa aláwá ẹ̀yìn làbá a ó máa bá yín ní gbogbo ọjọ́ tá a bá ti ń wá náà ni. A dúpẹ́ torí pé ẹ tẹ́tí gbọ́ wa. Ẹ má wàá gbàgbé kókó ọ̀rọ̀ wa. Lénìí, alákọ̀ọ́kọ́ ni pé rí nǹkan dè mọ́lẹ̀. Má fi àkókò rẹ ṣòfò. Má máa jọ láti òsì lónìí. Rí nǹkan dè mọ́lẹ̀. Ìkejì ni wípé kọ́ bí a ti darí jin ni. Má fi ẹ̀ṣẹ̀ tí ọmọ làkejì ẹ̀ṣẹ̀ sí ọkọ̀ títí. Kò sẹ́ni tó ráyè àti máa tẹ dárí ẹ̀ṣẹ̀ jì lọ́rùn o. Ẹ jẹ́ ká dárí jìra wa.
0: Bàbá ti gbórí wọlé, wọ́n ti gbórí wọnú stúdíò. Bàbá Afọlábí. Bàbá Èkó. Ọmọ níyì ọmọ ní Dẹ́lì tòótọ́ pọ́nsú kan tèmi bá dìde fúyà. Títí dọjọ́ mẹ́jọ tààtù máa ti pàdé nọ́mbà tẹ́ lè pè mí sí òun náà 09026025887 09026025887 títí dọjọ́ mẹ́jọ. Àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Ó dá.

0: sèké wa wípé a kú tàwọn ọmọ wa yìí.
1: Yọmi fẹ́rẹ̀ jẹ́.
0: Elédùnmarè yóò mú wọn dé nílé àti àlàáfíà.
1: Yọmi fẹ́rẹ̀ jẹ́. Láì pẹ́ la.
0: Àti wọn bá dá ibùgbà pátápátá a ó ní ayọ̀ lórúkọ Olúwa. Pẹ̀lú pátápátá òun là ń gbàdúrà fáwọn ọmọ yìí àti àwọn olùkọ́ wọn níbi tí wọ́n àwọn ọmọ sí elédùnà yóò tù wọ́n lẹ̀ o.
1: Tó fi jẹ́ pé ẹ ó jẹ àjẹyọ. Ẹ ó tún dé ìlọlẹ̀.
0: Ètò ọmọnìyí ọmọdé ńlámọ̀ kánlágbámi ẹ̀ báyìí pẹ̀lú olólùfẹ́ yín Èkó Àfọlábí. Ẹ̀yìn ẹ̀yìn bá a ṣe mọ̀ lánàá àtúnṣe lónìí o, àtúnṣe lónìí a. Ìbéèrè kan ń bọ̀ tí ń tawọ́ ta sọ̀ nínú mi, a ó bi ara wa lónìí. Mo rò pé ẹ̀sìn máa àwọn ojú òpó tẹ ẹ máa ń gbà wọlé. 0913333893. 0913333893. Hello. Hello. To gbọ́ ẹniyẹn o, ẹ tún wa pe ṣe gbọ́, ẹ tún wa pe. Ìbéèrè náà ó dá lórí òǹkà Yorùbá. Kí ni à ń pe òǹkà Yorùbá? Òǹkà òyìnbó lẹ́sọ fún mi o. Òǹkà tòyìnbó lẹ́sọ o. Kí ni à ń pè ní àádọ́ta ọ̀kẹ́? Tí n bá ní alàgbà Stephen ó fún ọmọ náà ní àádọ́ta ọ̀kẹ́ mílíọ̀nù náírà, kí ni ń jẹ́ àádọ́ta ọ̀kẹ́? Àti bìrà wa ti pẹ́ yàn, mo fẹ́ kẹ́ ẹ wo àkónú ìmọ̀ yín ni kẹ́ ẹ sọ fún wa. Àádọ́ta ọ̀kẹ́, kí ni òyìnbó ń pe àádọ́ta ọ̀kẹ́? Ẹni tó pè lẹ́ẹ̀kan yẹ kó tún wa pé o.
1: Ẹ jẹ́ ká jẹ ọ̀pọ̀ ọlọ́mọ o, ọmọ làwọn ràn èrè.
0: Lábọ́lá ti ìmọ̀ràn fún àwọn ọ̀dọ́ lónìí. Gbogbo ẹ̀yin tẹ́ bímọ abáyín yọ̀, ẹ kú ewu ọmọ o.
2: Àgàn má ronú mọ́ o.
0: Hello. Ẹ kúrò lẹ́ o, ẹ fọ̀n sókè dáadáa, ẹ kúrò lẹ́ o.
3: Hello, ẹ kú tó.
0: Ọjàrí ẹ ṣeun, kí lorúkọ yín o, àti bí ẹ ti ń pè wá o.
3: Ọ̀gbẹ́ni Adé Olúkáyọ̀dé ni o, láti kú ọlá àpáta.
0: Láti kú ọlá àpáta, Adé Olúkáyọ̀dé, mú kí yín ẹ kú ìrọ̀lẹ́.
3: Adé Olúkáyọ̀dé.
0: Kí là ń pè ní àádọ́ta ọ̀kẹ́?
3: Àádọ́ta ọ̀kẹ́. Ọ̀kẹ́ kan is 20,000.
0: Ẹ ṣeun, ọ̀yà kí wá ni àádọ́ta rẹ̀?
3: Àádọ́ta ẹ̀ ó máa jẹ́ 1 million.
0: A jẹ́ 1 million. Àbí ṣe ń tẹ́ ẹ̀sọ́ka yóò gbọ́ dáadáa, ẹ̀sọ́ka gbọ́ dáadáa.
3: Ọ̀kẹ́ kan lọ́nà àádọ́ta ó máa jẹ́ 1 million.
0: A máa jẹ́ 1 million. Ẹ fún ara yín látẹ̀wọ́ alàgbà Káyọ̀dé Adéolú láti Ìkú Ọlá, ẹ ṣé o.
2: Ìwọ àgàn má ronú mọ́ o láyé.
0: Wọ́n máa ń sọ lóòrèkóòrè pé ọ̀pọ̀lọpọ̀ wọn ò fẹ́ mọ tá à ń pè ní òǹkà Yorùbá mọ́.
2: Olúwa tó dásẹ́ra lòun lọ́jọ́ sí.
0: Ẹ tún gbọ́ ìkan sí ká tó máa lọ síbi abala tí mo sọ lẹ́ẹ̀kan yẹn pé ìmọ̀ràn fún àwọn ọ̀dọ́ òun náà mo pè ní má finú tán ènìyàn. Stephen, má finú tán yàn.
2: baba to siju ohanani silo
1: adalo
0: ojile rugba ki la npe lede etebo ojile rugba e ma wo 0916893 1000 0915333 4893 ati 0911333 893 ojile rugba ki la npe ni ojile rugba
2: Elizabeth Daru
0: iwo mo yi iwo arakunrin yarabirin yi mo ni ko mo fi nu tanyan tan hello hello
3: eku se o
0: e seun ki loruko yin bo e tin pe o
3: uruko mi ni afa abauku tirimisi yu lati oke adu
0: afa tirimisi yu lati oke adu le mo ni ewa na nu o ya ki la npe ni ojile erugba ba ku si otan mo se yoda fun yin ojile erugba ki la npe be
3: 240
0: e fura yin ni atewo nbeun ah ọpọlọpọ won afinu tan omo ya won afinu tan omo baba
1: kọlọrun da won si o
0: nsa npe ni keyin o finu tan yan ni pe keyin o gbara leyan ọgbọn mi o le da mi gbogbo owo to woto o to fun aburo mi o da gbogbo to omo to fun
1: wa oni ko iya omo oni ko
0: yoruba na lo so pe ore da mi won ni ko to pon abi ni bi se kini on da ni o
1: omo wa oni ko baba omo oni ko eje ka je yo fo lomo o
0: ọmọ finu tanyan tan eyi ọmọ inu iba se si bi gba ni oba mentor ba soro aye re pe ru iru emi wo lo ni si o elomi ba ti pe gbogbo nti ba nse le ru le re patapata yo ro fomo ya tabo mo baba re awon ti o fe awon ti o le ko finu tan gbọn patapata lo ma download gbọn to lo ma download e fun alagba adi olu e se o alagba tilimisi yu eyin na e se lo e se nro le yi o
2: to ti bi ko niyan
0: iwo mo bere yi mo finu tenikan ni tan lati mo soro oko re ore mi ni ajo sewe ni ko gboro mo gbon tin ju mi nkan le oko a o je o je sora re
2: ni to ti bi o niyan
0: ọ̀rẹ́ mi ni ajọ lọ léwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni a sì mọ́ra wa dáadáa gbogbo ìwàyàwó mi mo gbọ́dọ̀ sọ fún ọtítẹ́ tán o. ilé ẹni láti jòkè tó ń dodo èyí ti jẹ́ wọ́n ní fìdí ẹ̀nú ni kò sọ díẹ̀ ta. ètò ọmọ níjì ọmọdé náà ló ń lọ lórí afẹ́fẹ́ west radio 89.3 fm láwà. Aláàfin afẹ́lú ńlátẹ̀ tó sí o. ọmọ bàbá mi ni gbọ́dọ̀ má sọ fún ọjẹ́ tẹ̀ jẹ́jẹ́. má finú tọrẹ rẹ. ètò kan tí mo pè ní bánú sọ mọ bẹ́ẹ̀ yẹn sọ mọ́ finú tẹ́ níyàn.

0: fòwúrọ̀ mi jóyé fẹlẹ́. Gbójú lọ wà lórí ẹ̀rọ bámidọ́rẹ̀ wà. West Radio 893 fan page wa lọ síbẹ̀ lọ gbójú wo ikọ̀ ọmọ Àfọlábí.
1: Ijó ọmọ mo jí.
0: Kẹ láìkí ẹ̀ kẹ tó ṣí ààrẹ.
1: Òwúrọ̀ mi jó.
0: Ẹ̀pin kárí kàtà.
2: Àbíyámọ́.
0: Ẹ̀pin kò lọ fà.
2: Ọ̀fẹ́ ìsọ.
0: Wọ́n tó bá fẹ́ràn àṣà Yorùbá pín dáadáa fáwọn ọ̀rẹ́ rẹ̀.

kùnrin àwọn ẹranko tó dìde yìí. Ó ní kí ó ní mo kí yín, ó ní òótọ́ koro, ó ṣòro sọ, ṣùgbọ́n ká sọ títọ́, ẹ̀yìn ká kú, ọmọ ìṣẹ́jú ká fi káfíkì gbéra ẹni sílẹ̀ lọ́lọ́ o. Wọ́n ní ọba sọ̀ntọ́ fẹ́ sọ, sọ̀ntọ́ fẹ́ wí, jẹ́ ká rí ìmọ̀ràn rẹ̀, ìmọ̀ràn ẹni àìkómọ̀, ìmọ̀ràn làákúdànù, àìkálábàádànù, ó yá dábàá tiẹ̀. Kábíyèsí àlàyé gbogbo àwa tá a jọ̀dọ̀ lọ́kùnrin lóbìnrin ìmọ̀ràn yí pé gbogbo àwa tá a

ẹ kàlẹ́ o. Wọ̀nyí ni àkójọpọ̀ ìròyìn lẹwa Túndé City gbọ́ yín lálẹ́ tòní láti ìkànnì kànga àgbọ̀nmọ̀gbẹ́ Wales Radio 89.3 FM. Eléyìí ti a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue, Olúyọ̀lẹ̀ State nílẹ̀ Ìbàdàn. Adé Dàmọ́lá, olóyèdè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí kéde ọjọ́ kejìlá oṣù kẹfà ìyún ọlá òde yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti ṣàmì àyájọ́ ọjọ́ ìṣèjọba àwarawa. Ààrẹ Tinubu ṣiṣọ́ lójú àwọn iṣẹ́ àkànṣe tuntun eléyìí tó jẹ́ ojú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ ní olú ìlẹ̀wà Abuja. Àbá fún ọlọ́pàá ìpínlẹ̀ ló gba abala kíkẹ lẹ́ẹ̀kejì kọjá nílé ìgbìmọ̀ aṣòfin àgbà. Ezekwesili ló ti rọ ìjọba lẹ́lẹ́kàjẹ̀ka láti kó ipa tó tọ́ àtìlẹ́yìn tó yẹ lórí ìdóòlà àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti kéde ọ̀la ọjọ́ kẹfà oṣù kejìlá ọdún 2026 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti ṣàmì àyájọ́ ọjọ́ ìṣèjọba àwarawa. Eléyìí ti àpẹ́ ọ̀ṣẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà lọ́la òde yìí. Ìkéde náà ló wá látọ̀ ẹni tí í ṣe mínísítà fọ́rọ̀ nǹkan abẹ́lé Olúbùnmi Túnjí Òjó nínú àtẹ̀jáde kárílé eléyìí síta tí ẹni tí sì ṣe akọ̀wé àjọ tó ń sí ọ̀rọ̀ ètò àwọn nǹkan abẹ́nú Magdalena Ajani eléyìí tó bọ̀ wọ́lù. Túnjí Òjó jẹ́ kò di mímọ̀ pé ìmọ̀-àṣàmì ètò yìí ní gbogbo ọjọ́ kejìlá oṣù kẹfà ló wà lára ipa pàtàkì láti ṣàmì àti mọ rírì ìgbésẹ̀ àti ìrìn àjò ìṣèjọba àwarawa orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n sì máa fi ẹ̀yẹ ẹ̀tún ti ìránṣẹ́ sí àwọn tó ti kópa ribiribi pàápàá jùlọ nínú jíjà fún orílẹ̀-èdè Nàìjíríà láti bẹ̀rẹ̀ ètò ìṣèjọba àwarawa. Nílẹ̀ yìí mínísítà náà fìdí rẹ̀ múlẹ̀ pé ìjọba àpapọ̀ ló wà ní ìfarajìn láti ṣe àgbérò àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìṣèjọba àwarawa nípa bíbu ọlá fún àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìtẹ̀lé òfin àkóyawọ́ àti àwọn tó ní ṣe pẹ̀lú àkójọpọ̀ nínú ètò ìjọba lórílẹ̀-èdè yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣiṣẹ́ lójú àwọn iṣẹ́ àkànṣe ojú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ eléyìí tí wọ́n ṣẹ̀ parí eléyìí tí a pè wọ́n ní ṣe lónìí tí ó sì mọ̀ ní àsopọ̀ pẹ̀lú ojú ọ̀nà mọ́sọ̀ọ̀sẹ̀ pápákọ̀ òfurufú Kòde lọ sí agbègbè Kòde nílùú Àbújá níbi tó ti kéde pé ìṣèjọba rẹ̀ ló wà ní ìfarajìn láti yanjú gbogbo àwọn ìṣòro eléyìí tí wọ́n jogúnbá dépò kí wọ́n mọ̀ fi àwọn iṣẹ́ àkànṣe náà sílẹ̀ láì fọwọ́kàn. Nígbà tí ẹ ti ṣe aṣojú ààrẹ níbi ètò náà igbákejì rẹ̀ Sẹ́nítọ̀ Kashim Shettima òun ló ṣiṣọ́ lójú ètò náà níbi tí ààrẹ ti ṣàkàwé mímọ parí àwọn ọ̀nà oníbẹ̀fàyé gẹ́gẹ́ bí ìgbésẹ̀ àti ẹ̀rí máa jẹ́ mìíṣó fún ìjọba àpapọ̀ láti rí pé wọ́n ṣe àmúṣe ìlérí tí wọ́n ṣe fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ètò ìrètí ọ̀tún. Ààrẹ Tinubu lẹ́hùn rántí pé wọ́n ṣàlàyé wípé iṣẹ́ àkànṣe wọ̀nyí òun ni wọ́n ní gbé kalẹ̀ lọ́dún 2022 eléyìí tí àwọn kan sì ti patì kó tó di pé ó dá làásìgbò sílẹ̀ fún àwọn aráàlú tí wọ́n ṣe àmúlò ojú ọ̀nà náà pàápàá jùlọ àwọn tí wọ́n ní iṣẹ́ kan àbí omiín tí wọ́n ṣe lójú ọ̀nà náà èyí tó sì máa ń fa ọ̀pọ̀lọpọ̀ súnkẹrẹ fàkẹrẹ. Ilé-iṣẹ́ rẹ̀ ló ti ya ara rẹ̀ sọ́tọ̀ jìnà réré kúrò nínú àwọn ètò ìkéde kan tó ní ṣe pẹ̀lú ìyànsípò fún ọmọọba kan Adéníyí Adéyẹmí eléyìí tí wọ́n pe wá látọwọ́ àwọn ẹgbẹ́ kan tí wọ́n pè gẹ́gẹ́ bí ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìgbéga àwọn ètò ìdásí ilé-iṣẹ́ ààrẹ tó ń ti ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè eléyìí tán sì ṣàkàwé ìgbésẹ̀ náà àti ìròyìn ọ̀hún gẹ́gẹ́ bí irọ́ pátá tó jìnà sí òótọ́. Nínú àtẹ̀jáde tó wá láti ilé-iṣẹ́ ààrẹ ẹni tí í ṣe olórí òṣìṣẹ́ ìjọba sí ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu Fẹ́mi Gbàjàbí Àmílà òun ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ pé àwọn ẹ̀sùn náà òun ni pé wọ́n ní ó wá láti máa ṣe àwọn nǹkan tí kò tọ́ nípa ọ̀rọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà èyí tí wọ́n sì pé àjọ àti ẹgbẹ́ tí wọ́n kéde ọ̀hún òun ni kò sí tó ń jẹ́ bẹ̀ nínú ètò ìṣàkóso ààrẹ. Bọ́lá Ahmed Tinubu olórí òṣìṣẹ́ fún ààrẹ ń ló rọ àwọn tọ́rọ̀ kan lẹ́ka ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè àtàwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìṣúná àti àwọn ilé-iṣẹ́ káàkiri láti yàgò kúrò kí wọ́n sì mọ́ fi etí sí irú ìkéde tàbí ètò ìyànsípò tó jọ mọ́ irú ẹ̀.
Aba tun pe fun idasile olopa ipinle lawon ipinle kakakiri orilede Nigeria ati pipin eto agbara to ni se pelu oro eto idabobo si awon eka lawon ipinle ati gbogbo ibe oni pe o ti gba abala kike le keji koja loni ni ile igbimo asofin agba eyi to si n sami igbese tanko laarin ile igbimo asofin orilede Nigeria ninu igbese won lati yoju isoro eto abo tun denu kole lorilede ye Abana ile ti a pe ori atileyin to gbangban gba ni gbogbo ile igbimo asofin ohun oni a pe won fi ranse to si di ohun ti en ti se are ile igbimo asofin Godswill Akpabio daddy re so da awon igbimo to ri si oro eto abiyewo lori oro ofin lati se abiyewo to to ati ile eto ye lori oro na nigba ti a lewaju ninu ijiroro ani ti se adare ile senator Opeyemi Bamidele won lo sakawe idasile olopa ipinle gege bi ohun atunse eleyi to gbangban eyi to si le so eto abo orilede Nigeria ti o lanfani ati rese wale papa julo latari awon bi ti lasibo ti n sele eyi to si mu ki eto abo na ko moju ajulo sona eyin eleyi ti a si nilo ikapa ati igbese to gbangban lati yanju gbogbo isoro na ewe ile bi ma soju sofin ile yi ohun lo ti bowo lu aba eleyi to ni se pelu oro aba to ni se pelu oro ile olopa ipinle eyi ti a pe yo si lanfani ati ma gbe igbese tun ti aye fifaye gba pipin eto agbara idabobo lo kakakiri awon eka to nbe lorilede Nigeria igbese na lo wa leyin ti awon asofin eleyi ti an din die leyin awon asofin eleyi ti an din die ni odunrun ti an lanfani ati bowo lu eto na ti an si tele aba ohun lori idasile olopa ipinle eleyi to si je wo pe en ti se abenuga ilegbimo asoju sofin Tajudeen Abbas ohun lo lewaju aba ohun loni ode ye be o ba gbagbe e ran ati pe ilegbimo asoju sofin na oni wa ni ifarajin lati dibo lori igbese itewo waju fun bibo owo lu aba ohun lorilede Nigeria eyi ti a pe o si wa leyin opolopo isekupa ni ijinebe ton ti igbesunmomi eleyi to ti n sele lati opo odun seyin lorilede wa Nigeria.

Book Boy, quello è io, e Kat. Mo ki omode, mo ki agbalagba to n gbe ipinle Oyo, mo ki omode, mo ki agbalagba to n gbe ilu Ibadan. Mo se ba agba to da ohun gbogbo. To da gbogbo nkan lodu lodu to de da dara. Iba onile o, iba alejo, e seun ti e n gbo ikoni kan ga gbo magbe. Wells Radio. Pe eto awari ife ko se se ka bere lai ti ifitolohun se ti oluwa nile ati ekun re aye ati awon ti o tedo nitori ti o fi ipinle re lele lori okun o si gbe kale lori awon iso mi tani yo duro nibi mimo re eni ti o ni owo mimo ati aya funfun ti ko gbe okan re soke si asan ti ko si bura ike eni yi ohun naa ni yo ri oluwa ati ododo lowo olorun igbala re eyi ni iran tin se aferi re olorun jacobo egbe ori yin soke eyin ilekun ayeraye egbe ori yin soke gbogbo ohun to le je idina abi ife loni egbe ori yin soke gbogbo ohun to le je idiwo ti ko je ki alaafia peto ni egbe ori yin soke gbogbo jagba ko wa salaafia ninu ebi yi egbe ori yin soke eyin be ki a si gbe yin soke eyin ilekun ayeraye ki a ti e pe agun to a ode nkan ti o je kalaafia ojuba nu idile yi ija lola ariwo loni ori ode ni ti eno awe yin ariwo lola ninu idile yi egbe ori yin ki oba ogo ko le wo inu okan yi ki oba ogo ko le wo inu idile yi ko le wo nu baba ko le wo nu ma ko ati iyawo to tin ja ogo ko le wo inu okan won yi awon mo to ro gidigidi gan ni ki oba ogo ko le wo inu okan yen ìdílé ibi tó ti ń sọkún tí ìbànújẹ́ kíkorò tó ti ń jọba nínú ilé yẹn kí ọba ògo kó lè wọlé sí ìpínlẹ̀ tèmi kí ọba ògo kó lè fọwọ́ kan gbogbo ọkàn àwọn adarí wa níkọ̀ọ̀kan èjèèjì kó mi sí wọn láti lè fún wọn tún gbogbo nǹkan ṣe ọba ògo kó lè wọ ìlú ìbàdàn wá kó lè la ìpínlẹ̀ ọ̀yọ́ já ní gidi gan ni. kí ọba wọn mọ tí àwọn ajínigbé gbé lọ yìí bá a lè padà wálé láyọ̀ àti àlàáfíà. ọ̀hún sọ̀rọ̀ ọba ògo ta ni ọba ògo náà olúwa tí ó ní agbára tí ó sì lè. agbára ní ogun. Nígbà tí ẹ ti wá mọ olúwa tí mò ń sọ yìí nítorí náà ẹ gbé orí yín sókè ẹ̀yin ọ̀nà lẹ́ẹ̀kan sí i kí a sì gbé yín sókè ẹ̀yin ilẹ̀. ẹ bá ní fẹ́ ìjàǹkà mi ní abẹ́. kí ọba ògo kò lè wọ inú ilé yìí àtàní ọba ògo náà ni olúwa. àwọn ọmọ ògo òun náà ni ọba ògo òun náà lè yín wá lálẹ́ ètò ní àwárí ìfẹ́. Eka leo. Ije egba.
Koko teyin re teyin se n gbo ohun yi tabi gbo ikoni ikoni ikonga gbo magbe 9.3 fm ikoni akoko fun gbogbo molebi ni ipinle oyo o na legbe si opopona alafin avenue loluyole estate nile ibadan nibe ni ati n gbo ohun safefe House to a new Pupuna Laughing Avenue, Lulio Lay Estate, Nibeni at Tingbo Safefe. Rilujura Bear, no new Kirira Ate Barrieti Damo 89 point. Awari fair, oh no need to tang boy to knee a warif. Nibita Tinsha Warife at Tia Lafia. Well, you roll over alone, Ninu Idile Cock at Yabi Cock. Unlo kote mi, eka leo.

0: ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òun la pé. Dan ki a ni eto ti o ma se awari ife nibi ti ere ayede ba wa laarin oko ati iyawo. Je ma ku wa pe aku. Sala fi ani mo ba yin. O ti e je pe oju ojo to wa ni ipinle Oyo yi a nbe Olorun k'Olorun bele wa. Ko sogun ko sija ko sote. Amọ bi na ni ko le kuro lori o wa be na ni oni kuro lori ahan wa awa mo pe ijoba ipinle Oyo won sere oso ati oru ati laaro bayi ni ijoba ipinle Oyo nsise bi ba to jade ka to so pe e ka re nbe o Sugbọn e je a ma fadura ran yi. Kawa na o de yera fun iroyin ko ba kun gbe iroyin ofege ti o iroyin to to to nrin to nja ran ran kaakiri. Ti ke de ma ka nbi ti iroyin yen ti je okodoro ti o niro ti o de ni etan nu rara. Eto awari ife eto molebi ni. Bemi se ma so lori eto yi ni gbogbo igba. Olorun to da akunrin to ni Eyin mejeje e ma jo gbe layo ati alaafia ni oko ati iyawo. O mo pe ede ayede yo waye laarin wa. Abeyin lo pe Olorun o mo pe o se se kojo. Oko wa ka ile binu seni ko keni ko binu seni keje. Olorun to da wa ni ako ati abo ni eje a da awon eniyan ni aworo ara wa. O da yin daada awon ko ga. Awon kan o ga pupo awon kan o sanra awon kan sanra awon kan pupo emi ni igbagbo pe Olorun ti seto gbogbo ti wa ni lati bo sinu eto ati ilana ti Olorun ti gbe kale fun wa nitori na ti ede ayede ba waye laarin iyawo laarin ore meji bo la se npari e oro igbeyawo len ujo meta yi in fact ka fi senu ka fi dake ni ero aye lu dara social media yo gbe wa se ti yin okunrin ti ra won lese ade ma se yan kaye fi gbe lojo kan lo pinu lokan e to so pe mo fe ni tinu ti ta ti gbogbo e for better for worse yo sugbon lojo kan mi gbogbo ade yi don de loju ese igbaju igbamu igbarun igba ah kolo shanu wa igbeyawo abi ibarin laarin oko ati Olorun gangan lo didi igbe eto igbeyawo kale. Nitori na ta ba to linana yi ti Olorun mo mo gba la wa o. Eto awari ife leto ti ati man tepepe lopolopo igba ede ayede to ba waye laarin. Sugbon ko n saarin oko ati iya. Wo nikan ni fe wa o. Ife yen bayi l'Olorun fi po o fi so obirin po Ife yen gan na l'Olorun fi dale aye on loju ko fi omo lati ku fun wa nitori na emi atena emi ati nibo ta jo ngbe ah mo le nife won laipe yi lenikan so fun mi pe oun saso sori okun ngba ti o be awon nibo nbe nle won kaso ti won ara ife ti o se laarin wa na la nso yi awon kan wora awon susu won lawon eyan pupa lawo funfun la won wa wa ba se nso bayi lorileede South Africa shirishi nkan lo nsele lowo lowo kì í ṣe sí ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè aláwọ̀ dúdú. fẹ́ dẹ̀ wà lóòótọ́. Níwọ̀n bá ọ̀nà tí àwa lè gbà á máa ṣàwárí ìfẹ́. Níwọ̀n bá ọ̀nà táwa lè ṣe máa fẹ́kẹ̀yìn náà ṣàwárí ìfẹ́. Àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé tẹ́ ẹ máa ń sọ ń pa ẹni tí ò ń ṣe ọmọ ẹ̀yà yín. Kódà àwọn òbí kan ti kìlọ̀
1: fún
0: àwọn ìpínlẹ̀ kan. Àfi bíi pé kò séèyàn burúkú ń pèlẹ́ ibi táwọn ti wá. Kò síbi tí ṣe ò sí èèyàn gidi. Bó ṣe wà ń bí náà ló wà lókè òkun. Kọ́lọ́hun ó ṣàmá ṣàánú wa ni. Bàbá méjì ni ètò àwárí ìfẹ́ ló
1: kún.
0: Ètò àwárí ìfẹ́ ó ti yé eyín ẹ̀yìn náà ti mọ̀ bó ṣe ń lọ. Abala àkọ́kọ́
1: ètò
0: àwárí ìfẹ́ níbẹ̀ ni ìyà ti máa ń gbara wa ní ìyànjú, gbara wa ní ìmọ̀ràn. Lẹ́nu bí ọjọ́ mẹ́ta yìí làwọn èèyàn dẹ̀ ti ń fi ìbéèrè náà ránṣẹ́ sórí abala yẹn. Àwọn tí ọ̀rọ̀ kan ń jàràn ẹ̀ràn lọ́kàn wọn tó dẹ̀ wù wọ́n pé ẹjẹ́ ń fi sórí rédíò káwọn èèyàn bá ń dá sọ́rọ̀ yìí. Nítorí náà abala
1: àkọ́kọ́
0: yẹn a máa gbara wa ní ìyànjú táwọn èèyàn bá dẹ̀ fi béèrè ránṣẹ́ a máa tẹ pẹpẹ ìbéèrè náà. Àwọn ìbéèrè yìí fún ìrànlọ́wọ́ àti láti pọ ọkàn ènìyàn náà ni. Ìbéèrè talẹ́ tòní o lè jẹ́ nǹkan tó wà lọ́kàn.
1: Ìbéèkàn
0: tí yín tẹ̀ láǹfààní àti gbọ́ lórí rédíò ni. Abala kejì gan ló gbé orúkọ ètò irú àwárí ni a ti máa ka ọ̀rọ̀ tí ẹni tí a sọ̀rọ̀ ẹ̀ lálẹ́ ìfiránṣẹ́ sí wa. Kí ni wọ́n là kọjá lọ́wọ́lọ́wọ́ báyìí? Kí ni wọ́n fẹ́ kí àwọn olólùfẹ́ ètò àwárí ìfẹ́ kan gbọ́ ń pa nǹkan táwọn ń là kọjá lọ́wọ́lọ́wọ́? Àwa tá a wá jẹ́ olólùfẹ́ ètò àwárí ìfẹ́ náà mọ̀ mọ̀lẹ́bí wa kan lọ́wọ́ nípa fífún wọn ní ìmọ̀ràn, ìmọ̀ràn tó tọ́ àtẹ̀yí tó yẹ. Ètò àwárí ìfẹ́ kì í ṣètò ibi tí a ti ń bá ọkọ bú ìyàwó tàbí bá ìyàwó bú ọkọ. Pé lọ́pọ̀lọpọ̀ ìgbà máa gba àwọn mẹ́sẹ̀jì míì ṣùgbọ́n kì í ṣe èyí tó le gorí ètò àwárí ìfẹ́. Nítorí pọ́n kàn fẹ́ bù yín gbọ́ ni tàbí láti fi tàbùkù bóyá ọkùnrin tàbí tàbùkù obìnrin. Láti fi gbé ìdílé dúró. Àfẹ́ kí ìdílé kọ̀ọ̀kan ó yapa. Àfẹ́ kí ìdílé kọ̀ọ̀kan ó wó. Ǹjẹ́ yín ṣe ń darapọ̀ mọ́ wa jẹ́ máa fi tó yín létí pé ní à Facebook wa báyìí. Wells Radio 893 FM fan page. Wells Radio 893 FM fan page. Màá fẹ́ kí ẹ ṣe nǹkan kan fún mi kí ẹ máa lọ sójú òpó Facebook yẹn báyìí báyìí báyìí. Ẹ lọ láìkì fídíò yẹn kẹ drop comment yín bẹ́ẹ̀ náà. Ẹ like ẹ comment bẹ́ẹ̀ náà kẹ dẹ̀ share. Tẹ bá
1: láìkì
0: ẹ jẹ́ kí Facebook ó gbé lọ́hàn àwọn míì. Tẹ bá láìkì ẹ yẹn túmọ̀ sí pé ẹ fẹ́ràn fọ́nrán yẹn. Tẹ bá ṣe ẹ fẹ́ káwọn míì náà. Ẹ má sọ̀rọ̀ yín di apẹja o. Sọ̀rọ̀ mi yé yín. Olóyìnbó a ní don't be selfish. Olè mi ni ẹ má sọ̀rọ̀ yín di ẹni tó ń ta ẹja. Ẹ bá mi ṣe ẹ fídíò yẹn kó kárí ilé kó kárí oko kí gbogbo èèyàn ó ba lè gbọ́ ń pa ẹ. Ètò àwárí ìfẹ́ òun náà ló wà. Lórí àtàbápadà dé, a bọ̀ sí abala àkọ́kọ́ ètò yìí, ẹ kú kalẹ̀.

0: e kaabo.
1: Ẹni jẹ́ni mi ni.
0: Padà sórí ètò àwárí ìfẹ́. Fẹ́yìn àti di gbogbo ọjọ́ Thursday ní aago mẹ́sàn-án.
1: Ẹ náà wo bí mi ni. Ẹ náà.
0: Sàn títí di aago mọ́kànlá. Ètò àwárí ìfẹ́ òun náà ni àjọ máa gbá aago mọ́kànlá.
1: Ọgbọ́n ìfẹ́ ni ẹ̀fẹ́.
0: Ọ̀nà pọ̀ nú ẹ̀ ìmọ̀ pọ̀ nú ẹ̀. Òye tó wà nínú kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ tó kún fún omi ọgbọ́n àti ìmọ̀lá àjọ máa gbé mu. Títí di aago mọ́kànlá ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí. Ní abala ìmọ̀ràn tàbí ìbéèrè fún ti alẹ́ tòní lórí ètò àwárí ìmọ̀ràn ní ó tún fa ìbéèrè lọ́wọ́. Ìmọ̀ràn ní talẹ́ tòní ó tún fa ìbéèrè lọ́wọ́ gidi gan. Ìbéèrè tí ẹ̀yin náà yóò ràn wá lọ́wọ́ láti lè fi ran ẹni yìí lọ́wọ́. Níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ni ẹnìkan fi ọ̀rọ̀ yìí náà fi ránṣẹ́ pẹ̀lú ìbéèrè. O mo ṣe ní ìmọ̀ràn lákọ́kọ́ ìbéèrè lèyí tí ó tẹ̀lé. Ẹni ẹni kí ló fà á tí àwọn ọkùnrin míì kì í ṣe ran àwọn ìyàwó wọn lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ilé? Ló fà á tí àwọn ọkùnrin míì kì í ṣe ran ìyàwó wọn lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ilé? Ẹni yìí ní ọkọ tòun tó bá ti dọ̀rọ̀ àti ìrànyàn lọ́wọ́ pẹ̀lú iṣẹ́ ilé. Wàhálà ti dé nìyẹn. Tí ọkùnrin yìí jẹ́ ó jẹ́ ọlọ́fin tó tó èèyàn. Ilẹ̀ gbúdọ̀ mọ́, aṣọ gbúdọ̀ mọ́, gbogbo ẹ̀ gbúdọ̀ máa sparkles gidigidi gan ni. Bẹ́ẹ̀ ẹni yìí ò tún fọwọ́ sí kóhun gbọmọ ọ̀dọ́. Ẹ máa gbọ́ mi dáadáa. Arábìnrin ní ọkàn òun ò fọwọ́ sí káwọn ó ní ọmọ ọ̀dọ́. Bẹ́ẹ̀ dẹ̀ rí ọlọ́fin tó tó èèyàn ní gbogbo nǹkan tó bá fẹ́. Àwọn dẹ̀ ní ọmọ mẹ́ta. Àwọn ò gbúdọ̀ gbọ́mọ ọ̀dọ́. Bẹ́ẹ̀ tó bá ti dọ̀rọ̀ iṣẹ́ ilé àdádi wa ń dáná lọ́wọ́ ẹ̀jọ́ ẹ bá ń gbálẹ̀ ẹbẹ̀ yẹn. Arankan iṣẹ́ láti bóun gbálẹ̀. Dádì wa mo ti fọṣọ ẹjọ ẹ bá ń fúnkẹ bá ń sà. Ọ̀rọ̀ kò bá kùngbélé. Ilé ebo nìwọ ti wá bò ló ṣe máa ma rọ́kùnrin iṣẹ́. Níbi tèmi ti wá ọkùnrin kì í gbé ìka kankan. Arábìnrin ni ọkùnrin ilé tóbìnrin ni.
1: Ọ̀dìbẹ́gọ́sí
0: dáa. Obìnrin ni wọ́n ṣiṣẹ́ ilé fún. Ọkùnrin ọ̀dáṣẹ́ ilé mọ́. Ó wá lóun wá ṣiṣẹ́ láti àárọ̀ ńgbà míì tó bá jẹ́ wíkẹ́ndì títí dìrọ̀lẹ́. Ńgbà míì tóun bá wura ounú mírọ̀ báyìí. Òun á dàbí ọmọ ọ̀dọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọkàn lọ́pọ̀lọpọ̀ ìgbà ni. Wọ́n ti fẹ́ fún òun ṣiṣẹ́ pa. Ọkọ tòun á dẹ̀ máa yọ bí ọjọ́ yóò yọ̀ǹgì síbẹ̀. Arábìnrin yìí wá lóun jókòó ní ọjọ́ kan òun wò dáadáa. Ṣé bóun á ṣe máa bá a lọ rèé? Ó lóun fi lọ àwọn ọ̀rẹ́ òun kọ̀ọ̀kan. Ẹ̀dẹ̀mọ̀pọ̀ rẹ̀ burúkú pọ̀ ń gboro. Lọ́jọ́ kan á sọ̀rọ̀ nípa ọ̀rẹ́. Ọ̀rẹ́ burúkú wọn pọ̀ ń gboro. Gbogbo èèyàn tó ń fúnyàn ní ìmọ̀ràn kan lè yàn gbà o. Arábìnrin ní àwọn ọ̀rẹ́ òun gbà ọ ní ìyànjú pé wo. Tó o bá pẹ́ ń bí yìí, eléyìí akọlù ẹgbó ni. Ìwọ kúkú ló ń dá àwọn ọmọ ẹ ló ń dálẹ̀ ṣeéṣeéṣe, ìwọ náà dẹ̀ ń ṣiṣẹ́. Ó jẹ́ kọ ilé ìsílẹ̀ kó o lọ máa dágbé. Wàá lè gbọ́mọ ọ̀dọ̀ tí ó bẹ tọ́jú àwọn ọmọ ẹ. Ìmọ̀ràn táwọn ọ̀rẹ́ òun fóun lẹ́yìn ìgbéyàwó ọdún mẹ́wàá. Òun ni pé kóun fọkọ òun lẹ o. Tí ò bá yí padà lọ́dún mẹ́wàá. Kí ni ìdánilójú pé yóò yí padà rárá nígbèsí ayé ẹ̀? Nítòótọ́ ló yẹ kó jẹ́ láàrin ọkọ àti ìyàwó. bẹ́ẹ̀ mi ò dẹ̀ gbà pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó ní ṣe pé ẹnìkan ná dá kinní kan fún wọn ọ̀dà fẹ́nìkan. Tẹ́ ẹ bá lọ ilé àwọn oúnjẹ ńláńlá ẹ̀rọ ọkùnrin tó ń dáná. Kódà tó bá ti dọ̀rọ̀ irun lẹ́nu jọ́. Mẹ́ta yìí pé bóyá èèyàn ń dirun èèyàn ń ṣe kinní kan ọkùnrin fẹ́ mọ̀ ṣe ju obìnrin lọ. Tẹ́ ẹ bá dẹ̀ tún débi tó bá ti dọ̀rọ̀ bóyá ká gẹrun ẹ̀ rí pé obìnrin gan wọ́n ti fẹ́ mọ̀ ju ọkùnrin lọ. Níṣẹ́ ló wá dà pé roles ti wà reversed, oníkálukú ti múṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wọ́n dẹ̀ ń ṣe dáadáa. Ṣùgbọ́n tí ara tó jẹ́ àbúrò kò tíyín ẹ wá pẹ́ jẹ́ àpò sọ̀rọ̀ ẹ bá ìyàwó sọ̀rọ̀. Ẹ jẹ́ àwò báyìí àbúrò yín ni ọkọ. Àbúrò yín òun ni ọkọ tó ń lo ìyàwó ẹ̀ yìí tó ní wọn gbọ́dọ̀ gbọ́mọ ọdọ. Ìyàwó ẹ̀ ni ìyàwó ẹ̀ bó ṣe wà yẹn náà. Ṣùgbọ́n ẹ̀yin lẹ lọ́kọ. Àbúrò ìyàwó àbúrò yín wá fi rú ọ̀rọ̀ báyìí lọ yín pé ọkọ òun ti fẹ́ lóun pa pẹ̀lú iṣẹ́ o. Irú ìmọ̀ràn wo lẹ fún ní ọkùnrin náà sọ̀rọ̀ kí lẹ bá sọ. Sọ̀rọ̀ yẹn yé yín dáadáa. Mo fẹ́ kẹ́ ẹ bá àbúrò tí yín ọkùnrin sọ̀rọ̀ ká. Sọ pé ọkùnrin ọkọ arábìnrin ni àbúrò yín. Ẹ gba ìbò ní ìyànjú. Ẹ jẹ́ asáré ṣẹ̀yẹn níbi ìṣẹ́jú mélòó kan. Àgbà tó bọ́ sí abala kejì ètò. 0916893 1000 0916893 1000 0915 3 meta 4 8 9 3 tàbí 0913 ní 3. Iṣẹ́ méjì tá a mú ṣe ní abala yìí nìyẹn. Àbúrò tí yín ni ọ̀yìn. Ẹ bá a sọ̀rọ̀ ẹ wá gba ìyàwó ẹ̀ náà. Ẹ gba ìyàwó ẹ̀ náà ní ìyànjú. Hello, ẹ káàlẹ́ ẹ ti wọlé o. Ẹ káàlẹ́ sá. Orúkọ yín sá ti bọ́lẹ̀ tí ń pè.
2: Orúkọ Challenge.
0: Engineer Saeed láti Challenge. Ó yá àbúrò yín ni ọkùnrin yìí. Ẹ bá òun sọ̀rọ̀ ẹ dẹ̀ gba ìyàwó ẹ̀ náà níyànjú. Ó yá.
2: Òkè. Tí wàá pè mí ní ẹ̀gbọ́n ẹ̀. Ẹ̀gbọ́n ọkọ.
0: Ẹ̀gbọ́n ọkọ bẹ́ẹ̀ ni.
2: Màá pè ọkọ ìyàwó mi sí máa ní kí lójú. Èmi náà níyàwó lé o. Yọ̀ǹda bí mo ṣe wà yìí. Mo bá yàwó mi tó wédú.
0: Ẹ̀ ń tó wédú.
2: Mo máa kò ní bẹ́ẹ̀ ni o fúnra ni mí fún dáná lọ́wọ́. Ó dẹ̀ ń ṣe ṣe ṣẹ̀múṣe gbé ẹ̀. Ó dúdé wà nílẹ̀. Ẹ ọmọ mi a máa jáde mọ́ ni. Màmá báyà ọ̀gbìn tọkùn ní bẹ́ẹ̀ ni. Wọ́n ti fà sọ́dọ̀. Mo ń bá a tọ́. Mo ń lílẹ̀ ijọ́ tí mo ti bá gbá. Kò míì pé ẹ̀rọ tí ẹ gbà kàrọ̀. Wọ́n forí ṣe kíní kan. Gbogbo kíní ẹ̀gbọ́n jẹ́ kí lè tò. Màá pe àbúrò mi ọkùnrin. Màá ní wo má di ẹgbẹ́ sí ṣé ìwọ̀n tó dáa. Nígbà wo ọmọ mi gan mo ń ṣọ́ra fún. Mo ń wẹ̀ fún. Mo ń ṣẹ́fìsì. So máa jẹ́ pé máa ẹ̀fì ìyàwó ẹ̀. Torí ọkùnrin lèmi náà. Mo jẹ́ dáńtọ́. Mo dáńtọ́. Mo ti pé wọ́n forí ẹ̀gbà kínní kan. Wọ́n forí ẹ̀gbà kínní kan. Kó tó márì gan ṣé ò máa tún lè ṣe fúnra rẹ̀.
0: Ṣé ò máa tún lè ṣe fúnra ẹ̀.
2: Àbí kó tó márì. Ó wá márì tán. Ó wá mí pé ìyàwó ẹ̀ ni kó fa bọ́. Ìyàwó ẹ̀ ni kó lọ lọ́ta, òun ni kó lọ sọ́jà, òun ni kó fọṣọ ẹ̀, mo ló fọ kinní kan. Wé ní ìnà mímọ́ ṣe ń ṣe. Tóòtọ́, mo mọ̀ bọ́ òmìnira máa ń ṣe, kò sí wo ní ìwò.
0: Bó lóbìnrin ṣe ń ṣe. Ìjọba
2: máa báyọ̀ mi, mo báyọ̀ mi fa omi. Ṣé mo bá fa ni pé yá omi ẹ̀kàn ga yẹn máa ń dùn láyà. Kí àfàṣà yìí bá gbé ìfà mi. Ó yá fọ́sbọ̀n, ẹ̀ máa ru, ẹ̀ máa fa wọlé. Ẹ̀ máa ṣe kinní. Ṣe gẹ̀ẹ́sẹ̀. So ó wá dijọ́ kan o. Mo ti ń lọ́gbọ̀n mi. Nígbà tí mo wá ṣe bí ọjọ́ mẹ́ta kan, ìyá mi ni ó yá, ẹ bá wa fa mi. Inú yẹn bí mo ti ń ta iṣẹ́ tẹ́lẹ̀. Tí mo ti máa iṣẹ́ tẹ́lẹ̀ pé
0: Ibeere mi to tu jeyo ninu oro ti emi ati boda to pe mi lati challenge iso sonsin. She control ni o ma njo loju okunrin ti yawo won ba ni koran lowo lati se nkan ni. Ti yawo yin ba ni jo or ejo if that's the way they se nsoro nle e ba mi gba ile palo obeyen se oro iwe oro idoti ni. So bili tu yin beyen ko ni ejo e ba n gbalẹ beyen abi my dear ejo e ba n fa bo to wa n kitchen yen abi my dear e ba n fo aso awon omo yen abi my dear palo yen de doti e de ba mi gba my dear ko so nje nle se ba wa renrun atata bo 0916893 1000 awu mi to birin na ba le pe wole o 0915-333-4893 Okunrin ni aburo yin e ba ohun soro e gba iyawo e ni yanju Hello e ka le ti wole
3: Hello sir
0: e ka le ma o
3: Yes
0: ma'am
3: This is Lati new garage
0: Lati new garage
3: e ka le Ewo, in koto kwa de eche le, ewo, keri honi, keri, si, oni gbalè bèye, aburo, ewo se mi ke, ah, ewo se gbefonu mi, ewo gbalè ni, keri, mi, mwobo e, di la, gbalè.
0: Ba ou le sheri la, sha, okunrin la, aburo ti yin.
3: Okunrin ni, aburo te mi, ewo, ewo,
0: ewo, afe ka aburo yi, ewo gbalè.
3: No, toko ye, ko je, ile, di ba, o le shen, kwa mi, mi, oso anything no bo. Oh, se mi lara pe okay oko temi mo le ni pe ko gbalẹ bo o le ba mi tin kan mi mu to ba fe mu gbalẹ
0: mo ya tori side ki lo sele ki lo sele pelu ile gbigba
3: ah mi kan mi ti o ni o ti e mo mi mo rara emi gogo mi gogo bo mi kan like mi
0: pe like oko ni ma gbalẹ
3: o le se nkan mi ibo o le ba o le ko abo o le dano bo ile gbigba yen ni mo ko Mi mo nkan to se lara temi ni o kan te kan like e ni.
0: Oye e ba okunrin e fun okunrin e ba okunrin soro e wa gba yawo e na ni moro.
3: So so ti okunrin yen ni ti mo mo nkan ti mo le so nipa tori ti le gbigba yen o le ma help won fun kan mi but mo fun wo be so fun won ja so dem you like it oro ni le gbigba yen o le ma help ya won fun kan mi sha o bo gbigba yen ah o se ba kan boya side bi ta ti bara wa ni mo o se be lo mi laye
0: order e se ngo Mrs. Akiola. Bi misaki la se soro yen but that can say adaro la wala won ni gbalẹ hello e kale o

0: Hello, Eka Lema.
1: Eka Leo.
0: Yes, ma. Mama Mary, Lati Apata.
1: God bless you.
0: God bless you too.
2: Yeah, this weekend. Mama.
0: Eka Leku, Jometa.
1: It shall be well, Almighty. God shall see you through.
0: Amen.
1: That's your mama. More fresh numbers. God, the Lord, your Juma.
0: I woke along Shanua. He didn't want it, Daru.
1: In Rolowa. He lay. Oh, yeah, Foko, at Yahoo. Apart from pay, if Sorry, pe obinrin to ba je pe to nlo bise yo lo yo de yo faso uniform awon omo yo se ga yo sawo yawo oko akojoko sipala mama wo tele se mo pe ko boju mu bi igba to je pe obinrin yen je eru and it's not done like that. I pray that children of nowadays they will learn and have one good thought.
0: Amen.
1: So each and every one of them.
0: Amen.
1: So shall it be.
0: Amen.
1: In Jesus' name.
0: Amen. Let you go, Mama. God bless you. O se pataki ki oko ati iyawo kan rara won lowo. Nitori na ta ba ri okunrin kan to n gbo eto awari ife lale yi. Iyawo yin o fejo yin sun.
2: Yedene konu.
0: Ṣùgbọ́n à ń pera wa sí àkíyèsí ohun tó tọ́ àti ohun tó yẹ. Èmi ti pàdé ọkùnrin kan rí tán sọ fún mi pé àìmí máa ràn ìyàwó tèmi lọ́wọ́ o. Torí mi ò fẹ́ kí ìyàwó mi ó darúgbó jù mí lọ. Nítorí náà àájọ máa ṣe tó dàtà àájọ máa gbó bákan náà. Ojú tó ń kálukú fi wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí màmá Mary tán mú lẹ́ẹ̀kan yẹn. Èmi á pèsè olùrànlọ́wọ́ fún helpmate. Nítorí náà ó ṣe pàtàkì kí àwa méjèèjì ó jọ fọwọ́ sowọ́pọ̀. Nítòótọ́ ìdàgbàsókè wa ó yàtọ̀ ìdílé ibi tá a ti wá ó ṣàrà ọ̀tọ̀. Láwọn ìdílé ibòmíì kò sóhun tọkùnrin ò kìí ṣe. Wọ́n ń gúnyán ó ń ṣe bẹ̀ ó ń gbálẹ̀ ó ń ṣe gbogbo nǹkan. Níbòmíì ọkùnrin òun wọ kitchen bọ́ ṣe tọ́ òun nìyẹn. Ṣùgbọ́n mo mọ̀ pé kò lè ṣe nǹkan kan ó lè. Ọkùnrin tí ò lè dáná ó ṣeé ṣe kó máa ṣọ́fọ̀. Ọkùnrin tí ò máa ṣọ́fọ̀ ó ṣeé ṣe kó mọlẹ̀ gbá. Ọkùnrin tí ò mọlẹ̀ gbá ó ṣeé ṣe kó mọ báàgì àwọn mọ́tò. Kódà tọkùnrin mi ìbá. Àtẹ́bẹ́ẹ̀dì. Èmi ló rò pé ó ṣe pàtàkì kí ìyàwó kó mọ pé nǹkan báyìí tọkọ mi bá dé kinní yóò ní kò ní falẹ̀ rárá. Ṣùgbọ́n ká tọ́sẹ̀ ká máa wo tẹ́lì ńgbà tó.
2: Ẹnu ti di àwòjì mẹ́.
0: Obìnrin yẹn bá ń làágùn ṣe gbogbo ẹ̀. Òun lèmi lérò pé ò tọ́ o. Òun lèmi lérò pé ò tọ́. Ó plan ní ká ran ara wa lọ́wọ́. Nítòótọ́ ń gbà míì àìlera bóyá àìsàn àbí nǹkan míì lè dáyàn dúró. Ìyẹn wà understandable. Èmi náà fẹ́ lérò pé irú obìnrin tí ọkọ ẹ̀ bá wà nírú ìkórìtà bẹ́ẹ̀ ó yẹ káwọn náà ní understanding yẹn. Pé ọ̀rẹ́ dádì wà lọ́wọ́ báyìí náà ṣe lè ràn wá lọ́wọ́. Nígbà tán wà báyìí wọ́n ń kúkú ń ṣe é fún wa. Ṣùgbọ́n kò sáìsàn kò sí nǹkan kan àwa ò kàn ń ṣe é náà ni. Èmi ò lérò pé bójúmu tó. Ẹ jẹ́ amú nínú àwọn ìpè tó wọlé ìka àfiṣòdiwọ̀n ọ̀rọ̀ yẹn. Ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM náà lẹ́ ń gbọ́ ẹjẹ́ àsáré dókè lọ́hùn tá a bá padà dé àbọ̀ sí abala kejì ètò àwárí ìfẹ́ ẹkú kalẹ̀.
2: Ẹnà ni mo bèrè fẹ́.

0: Eka bo pada ito awari fe o na ni osuwa lori afefe ikoni konga gbomagbe Wells Radio 89.3 FM. Ikoni akoko fun gbogbo molebi ni ipinle Oyo abala keji eto osibayi. Seyin bala anfani ati bosoju opo Facebook la sale ye le darapo mo wa. Oju opo Facebook wa Wells Radio 893 FM fan page. Abala yi lori eto awari fe ti mo se man so abala yi gan lo gbe oruko eto yi lo gbe ru awari ife ni abala yi nibe ni ati man ka boya letter ni ma pe bayi bo ti je ke message ni sugbon ni abala yi lati ni anfani ati ma ka awon message ti awon eyan wa kokokoja boya ninu igbesi aye won tabi ninu igbeyawo won ti o ti toju su won ti won mo odo ti won da orun la oro na si yi won ti gbe kale ko joko won gberu ko duro won wa gbe segbe egbe ko ri bi joko si ton tawo gbogbo e ninu okun won won de fe ka so lori eto awari ife ayin na lanfani lati fi iru oro be aba yin so lori afefe lati gbo ero awon eyan lori kini ke teyin ba wa nwo pe bawo le sele lanfani lati le fi oro yin ranse sori eto awari ife ma fi number kan si ta laipe number yi kin se number yi ti e flash tabi te pe rara ono meji ni edifini anfani lati le send message si wa lori eto yi ona akoko text message yin atejise te rora te lori phone yin te fi boya 4 abi 5 naira fi ranse tabi te ba lanfani ati ni WhatsApp loju opo phone loju phone ti en wu lo WhatsApp dada text message ati WhatsApp ni ilana to wa nle lati le fi ba wa soro loju lori iyen boye fe fi oro lo wa ni o sugbon ti asiko ba to a se oju opo sile fe ni to ba fe pe wole 0815 519 8656 0815 519 8656 Our number awari ife mid number awari ife tele fi kosi mi ni e
1: Asu ona ka aye
0: won se si oju opo 0 and two number ipele kan so 0815 519 8655 fi message eleyi yi lo fi ranse lopolopo igba oro mi yi mo ti gbo daada lori ero eto awari ife pe oro yi kiri kin soro to ye ku da wahala le sugbon nkan ti okori tabili won ti wa de losun oloko iyawo mi o fi wora won lo si kootu kokokoko o nitori pe nkan toto bayi lo lon da wa arabirin ti won fi ede oyinbo ni won ko sugbon ba ma ka be ni ba ma tumo e fun wa lede yoruba ajo ka gba won ni iyanju ka gba won ni imoran won ni oju oko awon ogbe bi kan lede oyinbo won ni my hostel won ni oju oko awon ogbe bi kan to ba ti robirin bayi o tele ibikibi ti iba je o tele o won ni ikorita bi ti awon oko awon won lawon dara awon lebi o nítorí pé àwọn làwọn fà á àwọn
1: làwọn
0: fún láǹfààní láti lè bójú àwọn jẹ́ débi tó dé yìí. Wọ́n ní kí àwọn tó fẹ́
1: ọkọ̀
0: àwọn àkáwọn méjèèjì tó ṣègbéyàwó táwọn méjèèjì ti jọ ṣe wọléwọ̀de màá fẹ́ mi ò fẹ́. Ṣùgbọ́n ń gbà tọ́rọ̀ dípẹ́ ọ̀rọ̀ àwọn wọ̀ màá fẹ́ rí ọkọ̀ àwọn fún ọmọ obìnrin kan lóyún. Wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé láàrin yẹn ó jẹ́ ìkóríta ń bi táwọn ti lè yí padà pé mi ò ṣe mọ́ o. Wọ́n ní ṣùgbọ́n
1: wọ́n
0: torí pé àwọn nífẹ̀ẹ́ gidigidi gan ó dẹ̀ bẹ àwọn pé àṣìṣe lásán ni ọ̀rọ̀ yìí mi ní intention àti wúrú ìwà bẹ́ẹ̀ àṣìṣe ni dákun dáríjì mi. Wọ́n láwọn dẹ̀ rò ó bẹ́ẹ̀ lóòótọ́ pé èèyàn kúkú ń ṣàṣìṣe ó lè ṣe mistake lóòótọ́. Wọ́n láwọn dẹ̀ dáríjì yín wọn kò dá dúró wọn lọ́kọ̀ àwọn ò stop
1: yìí
0: ìwà yìí rárá o. Tẹ̀lé dúdú bẹ́ẹ̀ náà ló ń tẹ̀lé pupa. Wọ́n ní kódà báwọn èèyàn ṣe máa ń sọ pé kí obìnrin má máa yẹ fóònù ọkọ ẹ̀ wò wọ́n láwọn máa ń yẹ tàwọn wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan o. Wọ́n ní bẹ́ẹ̀ làwọn ti ri pé kò sírú obìnrin tọ́kọ àwọn òun fún lówó. Kódà nínú chaati mi àtúparọ́ fún tó jẹ́ pòǹgàn àwọn mọ̀ pé yóò mọ̀ pé rọ́ ni yóò tún fún lówó.

Arábìnrin ni àwọn ti wà lẹ́nu ọ̀rọ̀ yìí fún bí ọdún mẹ́fà. Pé ìgbéyàwó àwọn ti pé ọdún mẹ́fà. Wọ́n ní ọdún mẹ́fà làwọn ti ń fi ara dà á. Wọ́n ní ọdún mẹ́fà yìí kò sí hospital bí táwọn ò tí ì lọ o. Láti lọ máa tọ́jú àìsàn kòkòrò ìbálòpọ̀ kan àbí míì. Wọ́n ní bẹ́ẹ̀ àwọn àti ọkọ àwọn ń wojú Ọlọ́run fún ọmọ. Ṣùgbọ́n ń gbà tọ́kọ àwọn bá bẹ́lẹ̀ lóòótọ́. Ó bá ti bílò tí ò bá ti bílò. Oríṣopọ̀ lóríṣiríṣi ló máa kó. Wọ́n láwọn á kọ̀ rí pé ara tàwọn náà bẹ̀rẹ̀ sí ń ṣe bákan. Wọ́n ní kódà ń gbà kan àwọn lọ sí ilé ìwòsàn kan láti ẹ̀ ti lọ ṣàyẹ̀wò. Ní dókítà sọ fáwọn pé, "Madam, ẹ̀yin tẹ́ ẹ̀ ń wojú Ọlọ́run fọ́mọ, irú ìrìnkúrìn wo lẹ̀ ń rìn àbí kinní kan?" Wọ́n ní bẹ́ẹ̀ làwọn bú sẹ́kún làwọn ní ọkọ àwọn ni kì í ṣàwọn. Bí òkó gona lónìí yóò kó ti bí lọ́la. Wọ́n ní bẹ́ẹ̀ àwọn méjèèjì ń wojú Ọlọ́run fún ọmọ tàwọn.

wọ́n ní lẹ́nu ọdún 2025 or 2026 tá a wà yìí. Wọ́n ní a ti tó ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn ti ká ọkọ àwọn pẹ̀lú arábìnrin míì nínú ilé ibi táwọn ń gbé. Ẹ̀gbọ́n mi dáadáa, nínú ọdún 2025 sí 2026 tá a wà yìí. Wọ́n ní a ti tó ìgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ táwọn ti ká ọkọ àwọn pẹ̀lú obìnrin míì nínú ilé àwọn. Wọ́n ní lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn arábìnrin òun ò ṣiṣẹ́ ní ibi iṣẹ́. Èyí túmọ̀ sí pé kì í kúkú ṣe páwọn ò mọ àwọn arábìnrin yìí rí. Àwọn mọ̀ wọ́n gẹ́gẹ́ bí àwọn staff ẹ̀ ń bi ṣe. Ṣùgbọ́n wọ́n gbà táwọn bá máa délé káwọn ìkóríta táwọn máa ń bá wọn kì í ṣe ìkóríta tó ṣe é ṣàlàyé. Wọ́n nígbà tó di ibi oṣù kẹrin nínú ọdún gidi gan ni. Àwọn méjèèjì ń wojú Ọlọ́run fún ọmọ. Kò sí ilé ìwòsàn bí táwọn ò tí ì dé lọ. Nǹkan báyìí ló tún ṣe mí lára ọkùnrin yìí ń bó ló tún lọ yóò bè. Ọmọlẹ́yìn Kristi làwọn yóò gbé Bíbélì yóò fi búra. Ṣùgbọ́n tó bá tún dọ̀la ohun tó lóun ò ṣe yẹn yóò tuntun ṣe. Arábìnrin wa nígbà tó dọjọ́ kan wọ́n ní ọ̀rọ̀ isú àwọn gidigidi gan ni. Wọ́n láwọn dẹ̀ kó ẹrù àwọn àwọn gbalé bàbá àwọn lọ. Ẹ wò pẹ̀lú ẹ mọ́ o. Wàhálà lónìí wàhálà lọ́la yìí ó ti pọ̀ jù. Àtàwọn á fi pé sí ọmọ tọ́lọ́wọ́n á fi pé ọmọ sáwọn lára oríṣiríṣi fi bá tara òun jẹ́. Lẹ́yìn ọjọ́ méjì táwọn kúrò nílé ó tàn àwọn wálé bàbá àwọn. Bẹ́ẹ̀ ni ó wá sílé bàbá àwọn láti wá bẹ àwọn ni. Wọ́n ló dẹ̀ bẹ àwọn ó bẹ àwọn gidigidi gan ni. Wọ́n ní ọkọ̀ àwọn bẹ àwọn gidigidi gan ni.

0: wọ́n ní ìgbà tó rẹ̀ bí àwọn bàbá àwọn ní káwọn dáríjì. Wọ́n ní bàbá àwọn ní káwọn dáríjì.
1: Agbanu máa dèdè, dèdè.
0: Ìyẹn ò dénú ọkàn àwọn délẹ̀délẹ̀. Àwọn dẹ̀ tún tẹ̀lé padà lọlé. Wọ́n ní ṣùgbọ́n ńgbà táwọn délé kìbí ẹ̀rù bẹ́ni tó wá bẹ̀bẹ̀ tí bàbá àwọn dá sí yóò yíwà ara ẹ̀ padà. Wọ́n ní ìwà yìí náà ṣì ń tẹ̀síwájú. Wọ́n ní ṣùgbọ́n lókun àyè àwọn àwọn mọ̀ pé àwọn ò fẹ́ máa gbèrú ìgbésí ayé báyìí lọ. Ìgbéyàwó yìí ń bo ni ìgbéyàwó yìí ń gbé àwọn lọ́gàn. Wọ́n láwọn wá jókòó lọ́jọ́ kan àwọn wò ó pé àwọn ní iṣẹ́ gidi. Àwọn ń pa owó gidi àwọn lè tọ́jú ara wọn. Nítòótọ́ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó àwọn méjèèjì jọ ń fi owó pamọ́. Wọ́n ní ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà ilé ìfowópamọ́ àbí àsùnwọ̀n ibi táwọn fowópamọ́ sí àwọn kì í sábà mówó ń bẹ̀. Mọ̀ táwọn bá yẹ̀ wò dáadáa àwọn arípọ́kọ àwọn ti ṣe transfer sí bí ó ti ṣe transfer sí tọ̀hún. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà orúkọ àwọn tó ń ṣe transfer sí obìnrin ni wọ́n ń jẹ́. Wọ́n ní ṣùgbọ́n ìkoríta táwọn wà báyìí bẹ̀ gan làwọn ti nílò mọ̀ràn. Ó ti ẹ̀ jẹ́ pé ìgbéyàwó yìí ó ti ṣí lọ́kàn àwọn nítorí ìwà ọkọ àwọn. Ìwà táwọn ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Wọ́n ní ṣùgbọ́n lẹ́nu iṣẹ́ àwọn ọ̀gá àwọn ìyàwó ẹ̀ ti ṣaláìsí. Èyí tó túmọ̀ sí pé ọ̀gá àwọn yìí ò níyàwó ńlé. Wọ́n ní ọ̀gá àwọn yìí dẹ̀ rí ó náìsí dáadáa. Oníwà tútù èèyàn ni onírẹ̀lẹ̀ èèyàn gidi ni. Wọ́n ní ṣùgbọ́n torí èdè àìyedè tó ń wáyé láàrin àwọn àtọkọ àwọn ńlé. Àwọn ọ̀tọ̀gá àwọn bẹ̀rẹ̀ sí ń súnmọ́ra wọn ju bí ti tẹ́lẹ̀ lọ. Àwọn méjèèjì ń bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ dáadáa. Yèbí táwọn bá kúkú tètè kúrò ńlé láago kúrò níbiṣẹ́ láago márùn-ún òun ò kúkú ní wọlé ọ̀ǹtí láago kan aago méjì. Àwọn àtọ̀gá àwọn lè gist rojọ́rojọ́ láti bí aago márùn-ún yẹn títí di bí aago mẹ́jọ. Tí ó fi lọ já wọn lẹ̀ ńlé. Wọ́n ní ṣùgbọ́n ọjọ́ kan ni ọ̀gá àwọn yìí wá. Àwọn onífẹ́ àwọn gidigidi gan ni. Táwọn jọ ọ́ kóun fẹ́ àwọn. Kódà àwọn tún fi ìlérí sí pé tó o bá fẹ́ mi màá fi ẹ́ jọ̀gá lẹ́nu iṣẹ́ yìí. Wọ́n ní ọ̀gá àwọn yìí ní tòótọ́ owó wà lọ́wọ́ ẹ o. Tó bá jẹ́ towó ni Ọlọ́run bùkún dáadáa. Ipò tó níbẹ̀ ó wò òun dáadáa. Kò ń kúkú ń ṣe pé ọ̀gá àwọn yìí náà wò òun. Ṣùgbọ́n táwọn bá rò ó síwájú rò ó sẹ́yìn. Eléyìí rèé àtijọ́ wà bí ọdún mẹ́fà. Kúrin ní àárọ̀ ọ̀sán alẹ́. Oríṣiríṣi kòkòrò àìfojúrí kòkòrò ìbálòpọ̀ làwọn ń tìrìtì ń gbogbo ìgbà. Bẹ́ẹ̀ àwọn tí ń wojú Ọlọ́run fọmọ. Wọ́n lọ́jọ́ kan àwọn wá rò ó pé ó dà pé àwọn á fún ọkọ àwọn níwèé páwọn ò ṣe mọ́ o. Àwọn á dẹ̀ lọ fẹ́ ọ̀gá àwọn. Wọ́n láwọn ò kí ń ṣe obìnrin onírìnkúrin o. Ó kọ̀ sún
1: àwọn
0: àwọn káwọn ọmọ ìwá tójú ẹ̀ ò gbé bí kan láti máa bá gbé gẹ́gẹ́ bí ọkọ. Wọ́n lè tó tiẹ̀ tójú sún àwọn ojù ní pé kò sọ hospital bí táwọn ò tí ì dé. Ṣùgbọ́n táwọn bá ní ọkọ àwọn kóò náà ò lọ ṣe test ń bo ló kù sí ń bo ló dé. Wọ́n lọ́kọ àwọn á yarí pé rárá o òun ò ṣe nǹkan kò ṣe òun lálàáfíà ló ń wà o. wọn ni ṣùgbọ́n kori tàbí táwọn wà yìí lọ́kàn àwọn àwọn ń ro pé káwọn fẹ́ ọ̀gá àwọn àwọn òkúkú lè lọ́kọ méjì àwọn á sọ fọ́kàn àwọn páwọn ò ṣe mọ́ àwọn òbí àwọn ti ṣaláìsí nígbà táwọn dẹ̀ gbé tó àwárí ìfẹ́ àwọn wo pé wẹ́ẹ́lì àwárí ìfẹ́ lórí rédíò àwọn èèyàn á gbà wọn ní ìyànjú ṣé káwọn ó tẹ̀síwájú pẹ̀lú ìgbéyàwó pẹ̀lú ọkọ àwọn eléyìí ṣùgbọ́n kò yí padà lọ́dún mẹ́fà táwọn ti jọ́bọ̀ oríṣiríṣi kòkòrò làwọn ti tọ́jú ìyẹn gan ń dẹ́rù ba àwọn oníwà tútù ire ilé ìyàtọ̀ sọ́kọ àwọn lé ṣé káwọn ò fẹ́ ọ̀gá àwọn kí ni káwọn ò ṣe pẹ̀lú ọkọ àwọn.

0: wọ́n ní kó ṣe deliverance fún ojú wo lẹ́yìn fi wo ẹka lẹ́ hello ẹka lẹ́ ti wọlé o hello ẹka lẹ́ o ìpìyẹn dẹ̀ ti wọlé o ojú òpó mi tí ojú òpó kan ò bá lọ 0916893 1000
1: ẹka lẹ́ o hello
0: sir ẹka lẹ́ sir ẹka lẹ́ Akinola ẹ ṣeun gan
1: nǹkan bẹ́ẹ̀ mi ò bá sọ fún wọn bá sì ní sùúrù díẹ̀ kán fi mọ wa ọ̀gá àwọn ẹ̀ náà dáadáa ná pé kán má tún sáré kó sí débi pé tọ́lọ́pọ̀ irú ọ̀gá wọn sì ó ti mọ gbogbo wà tọ́pọ̀ wọn wù fún wọn kó má lọ jẹ́ yẹn lọ́ máa lọ máa fi hùwà fún wọn létà ó sì ní sùúrù fún wọn kán má sáré ní kán fẹ́ sáré fẹ́ ẹni yẹn ṣe káwọn náà sì ní sùúrù kán má sì gbà fún ọ̀gá wọn bẹ́ẹ̀ yẹn náà ọlọ́run sì lè yọkọ náà lọ́kàn padà pẹ̀lú àdúrà.
0: Ẹ ṣeun gan o, Mrs. Akinola, ó dáa rọ mọ́. Hello, ẹ kalẹ̀.
2: Ṣé a máa dè dà?
0: Ẹ kalẹ̀ ẹ ti wọlé o. Hello. Hello, ẹ ti wọlé o.
2: Bánú máa dé dé.
0: 0916893 1000 0915 3334 893 tàbí 0911 3 ní ọ̀nà 4 893. Ó lè kéré lójú wa ṣùgbọ́n ohun tẹ́lòmíì tẹ́nìkan ń là kọjá nìyẹn. Ó lè kéré létí ẹlòmíì ṣùgbọ́n nǹkan tó ń dun ẹnìkan lọ́kàn nìyẹn o. Hello, ẹ káàlẹ̀ o. Ẹ káàlẹ̀ sà, orúkọ yín àti bọ́lẹ̀ tí ń pè é ìpè yẹn tirẹ̀. Bóyá lóbìnrin tó ń gbọ́ ètò ìlálẹ́ ìtàn ìṣiṣẹ́. Bóyá ọkọ yín náà ti wúrú wà báyìí rí nígbà kan rí bóun lẹ ṣe rìn. Ṣé deliverance ni àbí ọ̀rọ̀ náà lẹ́ bá wọn sọ tí ó fi yí padà? Ṣé kọ́kọ́ra wọn sílẹ̀ náà ni solution problem tí ó wà ńlẹ̀ yìí? Hello, ẹ káàlẹ́ o, ó tún ti rí o. Ìkànnì kọ̀ǹga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM ìkànnì àkọ́kọ́ fún gbogbo mọ̀lẹ́bí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ káàlẹ́ o. Hello, ẹ káàlẹ́ sà o.
3: Hello, ẹ̀kú àtàárọ̀.
0: Ẹ̀kú àtàárọ̀ sà, orúkọ yín sà àti bọ́lẹ́ tí ń pè wá.
3: Túnmíṣe lórúkọ mi láti Ìbàdàn.
0: Túnmíṣe láti Ìbàdàn. Ẹ káàlẹ́ o.
3: Ẹ kú ètò.
0: Ó ti gbogbo wa.
3: Ṣe rí ní ìmọ̀ràn tòun gẹ́gẹ́ bí ọmọdé tó wà. Obìnrin yẹn ti try. Mo yẹ pawọ́ fún wọn.
0: Ó sì gbìyànjú.
3: Ọkùnrin gbogbo wa lálẹ́. Gbogbo wa lọ́wọ́ kálukú ìlú àti ẹ̀. Mo tí èèyàn bá ti bá èèyàn wà, tí èèyàn bá ti fẹ́ kí èèyàn bá wà ní ẹni tó fẹ́ gbẹ̀ lẹ́yìn, kí èèyàn yà kan. Èmi ò ní kó fẹ́ èmi ò ní kó máa yẹn fi ọ̀gẹ́ ẹ̀ òkú ìdẹ̀ ni kó máa fi ọ̀gẹ́ ẹ̀ bọ̀ aláàtìṣe ló máa má fi ṣe ara ẹ̀.
0: Aláàtìṣe la má ti ṣe ara ẹ̀.
3: Bẹ́ẹ̀ni, tí obìnrin yẹn bá kú sínú ìgbéyàwó yẹn, òkè kò tí ì kú gan ọkùnrin ṣe báyìí, kó bá wá kú kọ́, kò lè lọ sẹ́yìn ní ìkàfẹ́ tẹ́lòmí. So àlè máa sọ lórí ètò pé ẹ lọ fẹ́lòmí.
0: Kò ó dà. Ẹ ṣeun.
3: Ẹ bá gbọ́ náà. A ti yí àwọn náà.
0: Ọ̀rọ̀ ńlá ni. Ó dà. Ẹ ṣeun gan o. Ẹ ṣeun gan. wọ́n ni alátiṣe ni a mọ àtiṣe ara ẹ̀.